ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sọ̀rọ̀ yẹ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹsọ̀wọ́pọ̀ rédíò àmì jìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa níbẹ̀. Ìfẹsọ̀wọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

ẹkú ojúmọ́ ẹni tó mọ́ aláàárọ̀ tò ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀rọ̀ ni máa jẹ fún wa láṣẹ ti ìdùnmọ̀rẹ̀ iléeṣẹ́ bond fm 92.9 tó kalẹ̀ sí 1a adékunlé fàjùyè ìkẹjà gra náà lẹ ti ń gbọ́ wa tágbé ń dábẹ̀ ẹ̀dùn tààrọ̀ bí òwe lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ọ̀mọ̀wé muhammad bulama láìgbàgbé màmá wa ọmọọba adenike wúrọ̀lá adégòkè àti gíwa iléeṣẹ́ bond fm alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ náà la fi ń kí pé ẹ kú ojúmọ́ ètò mọ́ aláàárọ̀ tò ní ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú ló ní máa jẹ fún wa abiodun fọlọ́run ṣọ́ lórúkọ ti tèmi lónìí ọjọ́ ajé ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 òní asan wa sówó asan wa sọmọ asan wa sí àìtètè kú baálé ọ̀rọ̀ ẹ ṣe o bẹ ṣe yan iléeṣẹ bond fm láàyò abiodun fọlọ́run ṣọ́ lórúkọ ti tèmi gẹ́gẹ́ bí akéde ètò fún òrọ̀ ti tòní lágbára ìdùmọ̀rẹ̀ lágbára ẹlẹ́dàá aṣòwò àbòdè pàdé lágbára àwọn onílẹ̀.

Oh, see, oh,

0: Tóyídé òhé. Àní àgbé Tóyídé òhá. Ọ̀rọ̀ àgbádé tẹ̀rin tẹ̀yẹ àgbé Tóyídé. Iléeṣẹ́ MTN ní kákìyín kákìyín o. Kí ẹ kú ojúmọ́ ẹ̀ tún káàbọ̀. Sórí ètò yín ètò wa. Ọ̀rọ̀ àgbà Abdulrazak Abdulgani, Mr. GRA. Ló kọ́ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
2: Ọ̀rẹ́ mi, a fún oríire. Àjọṣepọ̀ ò ní bàjẹ́.
3: Ojú ọ̀nà rèé dé àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
2: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
4: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan. Tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
0: Àga wájú, àga àfòyà, àga àbẹ̀rù.
5: Nílé ẹ̀kọ́, bóyá alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni girama ló ti pọ̀ jù sí torí pé a ti ń gbọ́ nígbà yẹn. Àwọn òwe fẹ́ jókòó wájú. Ẹ̀yin wọn fẹ́ mọ jókòó sí. O ti rántí tẹ́mọ lórí pariwo lẹ́yìn. Kódà débi ìdánilẹ́kọ̀ọ́ wọn lọ sẹ́mínà ni wọn lọ symposium ni conference ni wọn ò ní fẹ́ jókòó wájú wọn fẹ́ jókòó ń bí ọwọ́ ẹ̀yìn. Àwọn nǹkan wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ ọgbà ó mọ ní nǹkan ṣe pẹ̀lú bí làákàyè wa ṣe máa ń ṣiṣẹ́ ó sì mọ nípa lórí èrò wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá mọ ojú iwájú wọn máa ń jẹ ẹni iwájú. Mo sì mú gbọ́ o, èèyàn ń gbésàlẹ̀ òsì kò ní kó dóná sí o. Èèyàn sì ń gbòde ajé kò sọ pé kó farasẹ débi iṣẹ́ ṣe fún o. Ṣùgbọ́n ìtàwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ bí làákàyè ṣe máa ń ṣiṣẹ́ the psychologist etí wọ́n sọ ni wípé ìtẹ̀yẹn bá ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa di ẹran jẹ èèyàn ẹni bá máa du iwájú lọ́pọ̀lọpọ̀ ọgbà irúfẹ́ ẹni tọ̀hún a máa di ẹni iwájú ẹni bá wọ pé ẹ jẹ́ lọ jókòó lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ọgbà kí ni ẹni tọ̀hún kó sọ ṣe kó mọ̀ bá di ẹni ẹ̀yìn torí tàǹfààní orí bá ń bọ̀ bóyá wọ́n fẹ́ pín nǹkan fún yẹn bí ọgọ́rùn-ún èyí tó sì wà nílẹ̀ tí wọ́n fẹ́ pín kì í ṣe ń tọ́pọ̀ àwọn tí ń bẹ wájú ní ọ̀kọ́kọ́ rí o ṣùgbọ́n tí mo ń ṣe ẹ̀yìn ọmọ akẹ́kọ̀ọ́ ni wípé bẹ́ẹ̀ bá jókòó nílé ẹ̀kọ́ àwọn tí ń bẹ wájú ní first row ni tíṣà ó kọ̀ọ̀kọ́ mọ́ orí ni yóò mọ bẹ̀rẹ̀ pé láyá one plus one kí ni ẹ̀rú sì ń bà wípé òun ọ̀mọ́ àìmọ́ rẹ yẹn ibú yẹ kó lọ wá ojútùú sí kó mọ nǹkan yẹn ni tó o bá ti padà mọ nǹkan ọ̀hún inú ìlú ìmọ̀ ọdún láti gbága síwájú torí wípé tí olùkọ́ bá ń bí ọ́ ti dùnnú tayọ̀ ìlú ń fi máa sọ ó sì lè máa rìn fanda láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ a máa bá ni débi oríire o ọmọ tí bá ti ń sá kúrò níwájú dádì mọ́mì ẹ máa bá wa gbà wọ́n lámọ̀ràn káwọn náà máa gbìyànjú láti tira wọn síwájú gbogbo ọmọ wa wọn sòrèrè ẹni wájú wọn jẹ wọn ò ní jẹrú ẹyìn lágbára àdẹdà àga wájú kò yẹ kó yọwọ náà lẹ ọrọ àgbà àtàárọ inú.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
5: Wọ́n ní kó mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kì í ṣẹran ọ̀lú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan ó ní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́ nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria ó sọ nígbà òwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀ dot àgbà 82 facebook ọ̀rọ̀ àgbà Abdulrazak Abdulgani Mr. GRA orúkọ mi iléeṣẹ́ MTN Nigeria lókèlókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ́ lọ ẹkú kalẹ̀.
1: Ọ̀rọ̀ àgbàre o, ẹ jẹ́ àgbéyẹ̀wò.
6: Ọ̀rọ̀ àgbàre o, ẹ jẹ́.
7: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì Adéníyì olóòpọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
8: Adániwáyé ò ṣe o ọ̀ràn ni bá ní débẹ̀ ó fi jẹun gbógun ìṣúná lẹ̀ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé wọ́lá gbẹ́jà láìlá wọ́lá yìí ló oníwe káyà káyọ bàbá mi ó ṣe o bà tó ń tan níwá ìfàwáyà bà tó fi mọ́lẹ̀ bóra bí aṣọ bàbá mi ó ṣe o ọba tó gbégbè ń dékẹ́ ayé kò lọ́nà ọba tó gbégbè ń dékẹ́ àwọn àjẹ́ kò lọ́nà bàbá mi ó ṣe o bàbá mi ó ṣe o bàbá mi ó ṣe o bàbá mi ó ṣe o bàbá mi ó ṣe o.
9: Ẹ
8: kọrin nǹkan sí ọjọ́ ajé mọ̀ rẹ̀.
9: Ta ni wọ́n tún gbé ga
8: o? Ọjọ́ ajé mọ̀ rẹ̀ kọrin kan sí.
9: Bí kò ṣe bàbá lò. Ta ni wọ́n tún fi gbogbo?
8: Ìwọ náà kọrin ọ̀gá ẹ̀.
9: Ọpẹ́ mi fún.
8: Olúwa.

Abiodun fọlọrun ṣọ lorukọ tinu.

0: ọ̀fẹ́ àti ìtọ́sọ́nà ní bàbá àti àwọn ọ̀rọ̀ aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápá fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo ni. Fi wà ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí pẹ̀lú iṣẹ́ takuntakun, ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mọ́dàntófò wa tó yọrantí, a rí dájú wípé àwọn àkókò ìwúrí ni kò yí sí ìbànújẹ́. Kà sí www.sanlamalliance.com.ng láti wá sí Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
1: Ojúmọ́ bá ti mọ ìfẹ́sọ̀rọ̀pọ̀ gan-an la bá máa gbọ́. Ọ̀jọ̀gbọ́n àádọ́ta tí ò fẹ́ àfijú rédíò àfedèfẹ́yọ̀. Àpàtẹ èdè ó kún fọ́fọ́ agbédè àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn á fi níwọ̀n ara wọn. Iléeṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀rọ̀pọ̀ àmẹ́jẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó. Ọ̀gá mi wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fepo pọyọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀rọ̀pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àtọ́fọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ. Ìfẹ́sọ̀rọ̀pọ̀ àmẹ̀lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.
2: Kòkónú ìwé ìròyìn ilẹ̀ ń gbádùn Bond FM láwọn 92.9 rédíò ìfẹ́sọ̀rọ̀pọ̀ tó kárí ayé tá a bá dé abala àgbéyẹ̀wò láàárọ̀ ìkìlẹ̀ afẹ́kẹ́ ẹlẹ́ni ẹ̀yìn lánà bí ẹkùn àpọ̀kọ̀jẹ̀ ẹgbọ́ná ṣàgbé òní yalé orun ní àbálòkù òní yalé olóṣù ṣẹlẹ́kẹlẹ́kẹ́ òní lọ kẹfun funfun nínú ni ṣé ọ̀rọ̀ nípa à ń gbé egbògi olóró ṣe àní ìsinmi rẹ̀ ni pẹ̀lú gbogbo ìlàkàkà ìjọba àpapọ̀ lórí àti wáwọ́ ìwà yìí bọlẹ̀ ká máa ṣe dàrúkẹ́ egbògi olóró káwọn máa lo egbògi olóró ẹ gbọ́ ọ̀nà wo kí lẹ tún rò gẹ́bí ọ̀nà àbáyọ ṣé ẹ̀yin tiẹ̀ rò pé bóyá kí àwọn ìjìyà tó jẹ́ kó burú jù ó wà fún àwọn tó bá jẹ́ pé wọ́n bá ń ṣe dàrúkẹ́ egbògi olóró tó ń ká egbògi olóró mọ́ wọn lọ́wọ́ bíi tìgbà àwọn ológun ojúwòye àwọn àjọ ndla ni wọ́n ní wọ́n máa rí ẹrù kan wọ́n ní ẹrù tí wọ́n rí yìí ní pápákọ̀ òfurufú ní tàlámà lẹ́kọ̀ọ́ lọ́yẹ́ pé wọ́n ti kẹ́fìn ẹrù yìí wọ́n ní wọ́n ń pe oògùn olóró kan ní jihadi drug wọ́n ní oògùn olóró òbúrú díẹ̀ wọ́n ní wọ́n tún pè kan ní opioid tablet oògùn olóró lòun náà wọn lówó rẹ ó lọ bí bílíọnù mẹfà àbò dídí ẹnara 6.2 billion naira ní pápá òkú fún mínísítà lámàmì lẹkọọ gẹbí ẹni tó jẹ agbẹnusọ ndla fẹmi babafẹmi ṣe ń sọ wọn ní ẹnìkan tí wọn tó bà ní pápá òkú fún pẹlú oògùn olóró akíndélé kazeem hikins náà pé wọn lọsẹ látàkàrà ghana ni wọn ní ọwọ rẹ ọmọ bẹẹ náà sọ pé ìyá kan náà ìyá àgbàlagbà tó ti lé ní 100 ọdún 101 years náà pé wọn ní wọn túká egbògi olóró mọ ìyá náà lọwọ lórí ọ̀rọ̀ egbògi bẹ́ẹ̀ sì ni egbògi olóró rèé ń ba yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ àwọn tí wọ́n ń lò ó wà lábẹ́ àti pé oríṣiríṣi nǹkan ó tún ń ba orúkọ ìlú jẹ́ kí la fẹ́ ṣe lórí ẹ̀.
3: kọ́lọ̀ ń ṣàánú ni wọ́n ní kò sẹ́ni tí ò mọ ibi tí obìnrin ń gbà bímọ ká tó ní kó kẹ́yìn síná bẹ́ẹ̀ náà bá dòde àríyá gbogbo àwọn tán mú iná bá má máa wá lọ́wọ́ àbọ̀ ẹ̀ ti rí wọn tó jẹ́ pé béèlì tí wọ́n dì báyìí náà ni wọ́n ń gbé sí orí eléré. Bí oyin bá dẹ̀ wà lera fẹ́ wọ̀tọ̀ lọ ibi tí àwọn èèyàn bá ti ń ríro owó bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́.
2: tó ra dọ́gbọ̀sọ ọ̀rọ̀ kan tún nìyí láwọn náwó báyìí mọ̀ olú wa ń ṣe bẹ́ẹ̀lì báyìí mọ̀
3: kò ń ṣe bẹ́ẹ̀lì bí adìpọ̀ ní.
2: ó ti máa lóko tẹ́nu máa pè é náà pé bẹ́ẹ̀lì yẹn tó bá jẹ iye ògùn fún ọ̀dẹ̀ ẹ̀ wọ́n ẹ̀ lè máa tó máa gbé báyìí lódìdí.
3: òun náà ni ká máa báyé sí wọn ní ìyá náà ń ta ní ìlú ìjẹ̀bú tí wọ́n fọwọ́ ṣìkún òfin mu pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí yìí ọkọ̀ 1 ọkọ̀ 2 ọkọ̀ 3 ọkọ̀ 4 tó yẹ pé iṣẹ́ yìí náà ni gbogbo àwọn èèyàn ṣe báà la ṣe fẹ́ dẹ́kun ẹ̀.
2: a sọ pé kí èèyàn má ṣòwò.

0: kéré
1: àwọn olówó wà lọ́tọ̀ ṣùgbọ́n
0: àwọn ohun tó ń bá yé tó ń bá
1: wọn láìpẹ́ tó ń ta rí owó ní èèyàn bá rí owó ẹ̀ tó bá ṣiṣẹ́ owó ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ro dídùn fọ̀ àhọ̀rà dégùn bọ́ jẹ́ bá dẹ̀ ròṣẹ́ gbó bá róyà náà díẹ̀ díẹ̀ náà ló máa fara àdúgbò
0: jẹ́
1: ògùn ní máa bu bí omi òjò bẹ́ẹ̀ yẹn kọ́lọ̀ kó
0: ṣàlọ́. A sọ pé ogun àtọ́ ń ná owó bẹ́ẹ̀ náà tó mọ́yá iṣẹ́ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé kí tiẹ̀ wá ní ọ̀nà tá a fi lè fòpin sí dàrúkẹ́ egbògi olóṣìṣẹ́.
2: Ọlọ́run kò ṣàánú.
0: Àmì kí ni báwo la ọ̀nà ọ̀la fẹ́ gbà tó jẹ́ pé à ń ṣe dàrúkẹ́ egbògi olóṣìṣẹ́ torí pé ó ń ba àwọn èèyàn kan láyé jẹ́ ó dẹ̀ tún bo orílẹ̀-èdè jẹ́ ọ̀nà ọ̀la lè gbé gbà.
1: Òun náà lẹ ti gbọ́ yẹn ti gbọ́ kí n tó gbọ́ o.
0: 0809844 4710 0809844 4710 tàbí
1: 0837888030 0837888030.
0: Àtẹ̀jíṣẹ́ ni o. Ojú ìwé kíní ìwé ìròyìn telegraph ni ó ti ṣèlérò mi láàárọ̀ yìí wọ́n ní díẹ̀díẹ̀ ní ṣe sọ kẹ̀rẹ̀kẹ̀ ní ṣe é di adé afárọ̀ṣà àti irúgbó mọ́lẹ̀ lẹ́sìn jẹ́jẹ́ wọ̀nyí pé owó máa ń wọlé díẹ̀díẹ̀ sí àpò ọmọ nàìjíríà ó tún wá ń gbèrú sí ni o wọ́n ní kò dúró lójú kan gẹ́gẹ́ wọ́n yẹn sọ dímọ̀ láàárọ̀ yìí wọ́n ní jẹ́jẹ́ wọ̀nyí pé owó tó yẹ pé ó ti wọnú àkọọ́lẹ̀ pé nàìjíríà ta fi ń ṣòwò káàkiri ó lè wà nàìjíríà lọ sí òkè òkun báyìí tó sì jẹ́ owó tó yẹ pé ó ní àkọọ́lẹ̀ tí wọ́n ta tí kì í ṣe kó báyá wọ́n ń gbẹ̀nà ẹ̀bùrú gbé owó òun wọlé àbí wọ́n ń lo àwọn egbògbóró ṣùgbọ́n àwọn ojúlówó okòwò tá à ń ṣe ní nàìjíríà lọ sí òkè òkun tó sì jẹ́ pé wọ́n ń taari owó ẹ̀ tí wọ́n tún wá ń jábọ̀ rẹ̀ ní tààrà sòsé wọ́n ní owó owó náà mà ti wọ mílíọ̀nù lọ́nà 1,057,000 dọ́là wọlé òkèèrè $947 million wọ́n ní gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́ àgbọ̀nrẹ́ ìwà nàìjíríà bọ́ ṣe ń sọ dímọ̀ wọ́n ní oṣù keje ní oṣù keje ọdún 2026 ń lè wáyé wọ́n ní tabasi wo dáadáa taba gbé sí orí ìwọ̀n pẹ̀lú ti oṣù keje ọdún 2025 a rí i pé ìyàtọ̀ ńlá rẹpẹtẹ náà lọ́wọ́ láàrin wọn ilé ìfowópamọ́ àgbọ̀nrẹ́ ìwà nàìjíríà ń sọ dímọ̀ pé àwọn ń lépa pé ńgbà tí wọ́n bá fi di oṣù díẹ̀ sásìkò tá a wà yìí kọjá pé owó tí yóò máa jẹ́ owó ìṣòwò kọjá bí bílíọ̀nù kan dọ́là owó ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gómìnà ilé ìfowópamọ́ àgbọ̀nrẹ́ ìwà nàìjíríà Ọláyẹmí Kàdúsò bí wọ́n ṣe ń sọ náà jáde ìkan ti ilé ìfowópamọ́ àgbà náà tó yẹ kó wọ́n ti jáde àjáde wọn abẹ́rẹ́ sí ṣàlàyé o wípé ǹjẹ́ jẹ́mọ̀ pé bílíọ̀nù mẹ́ta àbò lé díẹ̀ dọ́là owó ilẹ̀ òkèèrè $3.8 billion òun náà lọ jẹ́ pé nínú oṣù keje àkọ́kọ́ ọdún 2026 pé ó jẹ́ nǹkan tí àwọn rí pé owó tá a fi ń ṣòwò tó yẹ pé wọ́n gbé sí orí ìwọ̀n ó sì ń lọ bí ìdá 50% láì sọ pé ó fi lé sí ti ọdún 2025 tí wọ́n tọ́ka sí pé bí ìgbà tá a bá sọ pé a gbé ọjà kalẹ̀ àbí aṣòwò a sì rí àwọn èrè àti pé a gbé iṣẹ́ kalẹ̀ iṣẹ́ náà ó ń lọ bó ti tó àti bó ti yẹ ni gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́ àgbà náà ṣe bẹ̀rẹ̀ sí ṣàlàyé wọ́n ní ohun tí à ń sọ níbẹ̀ ni pé gbogbo ìṣọwọ́ṣòwò àti pé à ń jábọ̀ rẹ̀ tó sì jẹ́ pé kò gba àlòkọ́ ibi tí wọ́n gba ọ̀nà tààrà sòsé tí a fi mọ̀ pé òwò eléyìí òwò tí ò ní àkùdénú tí ò sì ní bóyá pé kọ́nu kọ́ kọ̀ọ̀kan ọ wà nú ẹ̀ ni wọ́n ní ó lọ ní mẹ̀lọmẹ̀lọ wọ́n ní òwò eléyìí jẹ́ òwò kan tó yẹ pé àwọn èèyàn ṣe lọ́nà tó yẹ pé kì í ṣe pé bóyá àwọn ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa nàìjíríà nìkan ni wọ́n ti ṣe é ṣùgbọ́n wọ́n ṣe lọ́nà tó tọ́ àti ọ̀nà tààrà sòsé tí à ń gbà ṣe òwò tí ṣe pé bóyá à ń gbẹ ìgbẹ́bọjẹ́nu rẹ̀ ẹ̀ lọ́gbọ́n ìwé ìròyìn New Telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: Nínú ìwé ìròyìn ni àjọṣubù tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní obìnrin kì í gbowó àlètọ́ kó tún ní gíní ṣàṣe òun o àti wípé kò sí bí imú alágbàṣe fẹ́ gùn tó ẹni tó gboko fún un lọ́gẹ́ ẹ̀ wọ́n máa ní ọ̀rọ̀ tí àwọn orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn alẹ́nulọ́rọ̀ nípa ti ètò ọrọ̀ ajé tó máa sọ fún ìjọba àpapọ̀ wọn ni ẹ sọ pé kò sówó nítorí náà ẹ yọ owó ìrànwọ́ epo pẹtiró kúrò lórí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ìgbà tẹ fún wa gbẹ ni wọn ni àwa ń retí pé ẹ ti gbowó ẹ̀yin jẹ́ obìnrin àwa ni àlẹ́ yín ẹ wá gbowó wa tán ẹ tún wá ní gíní ṣà ń ṣe yín wípé kò ní lè wọ wọn nítorí kíni wọn nítorí májìyà láṣẹyá májìyà lọ́fà o torí kẹ́ ẹ lè pèsè àwọn nǹkan fún wa tó jẹ́ ti ìdàgbàsókè náà lẹ ṣe yọ sọbsidi lórí gbogbo wa tẹ fún wa gbẹ o wọn ni ní báyìí pé wọn tiẹ̀ wá yọ sọbsidi wọn ni ẹjẹ́ mọ̀ pé àbá ètò ìṣúná ọdún 2024 wọn ni wọn ò múṣẹ o àbá ìṣòro ìṣúná 2025 wọn ni wọn sì ń tò ó lọ́wọ́ wípé ìdá 30% ni wọn sì múṣẹ nínú 30% implementation fọjì fèbóun láàárọ̀ tòní nìyẹn o wọn ni ká má tiẹ̀ bẹnu ba 2026 tá a wà yìí wọn ni kí ni wọn á múṣẹ nínú àbá ètò ìṣúná 2024 àti 2025 o wọn ni wọn sanwó oṣù àwọn òṣìṣẹ́ wọn ni ẹjẹ́ mọ̀ pé òṣìṣẹ́ ó kéré níye sí gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tó yẹ pé wọn ò ṣe o wọn ni ètò ìlera wọn ò bójútó kódà gan tó jẹ́ mínísítà fún ètò ìlera wọn ló fọhùn o wípé àbá ètò ìṣúná àwọn ò rówó o wípé àkọọ́lẹ̀ làwọn kan rí àwọn ò rówó wọn ni eléyìí ó ti nípa lórí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà o wọn ni ìdá 53% nínú àbá ètò ìṣúná ọdún 2025 tá à ń gbéyẹ̀wò báyìí lẹ pé gbèsè òun náà ló yẹ pé wọn fi máa san padà torí àwọn gbèsè tí a ti jẹ o wọn ni ọ̀rọ̀ yìí jáde láti ẹni tó jẹ́ pé onímọ̀ nípa ti ọrọ̀ ajé kan ìyẹn eze oye pere gẹbi ma na se nsalaye o ni se ri awon nkan to le mu idagbasoke ba orilede na ni awon ise akanse bi pe ki ijoba ko ko awon ileewe awon agbasese won a ri ise se eni to je pe ohun kongila ka ma ko yepe ka ma ko yoyo lohun na a ri ise se ohun taja rin a ri ise se oni yato si e awon nkan to le mu idagbasoke wa o na ni awon ise akanse bi pe ki ijoba pese ibudo omi fun awon olugbe bakan na ni ina mona mona ati etu agbe won ni gbogbo awon ise akanse bayi e se won ni gbogbo nkan ti a ngbo ohun na ni pe awon nkan ti e se ni pe erota fun awon jagujagun era ti bi era tohun won ni gbogbo eleyi o da o ki eto abo wa sugbon aba eto osuna ba o le se yo subsidy kuro ti aba eto osuna ti o tun ni ma tesi waju te pe awon nkan dagba soke ko ni si won ni e fun wa ni reluwe to jire ki se awon bokuro kun to je pe won gbo yebe yebe loju irin yi pe awon reluwe to je pe laarin bi wakati mele ni ogun won ma lo won ma bo won ma ku awon ero lo owo atuse pere bakan na ni awon nfe ina mona mona ipe owo irawo epo petrol te yo yi o ye ka fi pese ina mona mona ti o ma se ni wakati mele logun lojo to je pe awon le sa le ma sise awon eyan a le ma sise repete ni o le de wa naija owo oja le wale awon odo a le ni se gege bi awon onimo nipa ti eto ara so pe obirin ki gbowo ale tan ko ni gidi sa se hun e ti yo owo ranwo ko lo epo petrol ta mo si subsidy ki lo tu data ni idagbasoke o
0: ninu iwe ironi telegraph laaro yi ohun to ba jore eje gbianju ati wera okare lojo kun orugun ya se epo ajo po se le adigbo jomi alaba ninu iwe ironi telegraph laaro ni salaye o nipa owo ranwo epo egbe oselu african democratic congress no ma pe isejoba are bola ahmed tinubu ati egbe oselu apc won ni ko wa salaye o nipa owo epo tori pe kin ta ba nru o ye ka mo nta farase won ni ara ni omo nigeria ni pa pe yowo iranwo epo kuro won ni ati wa ni omo nigeria yi won ni awa gbo pe eni e ko owo jo owo te si ko jo na e lo je trillion 15.8 trillion naira ki le fi se gẹbi awon ti won je egbe oselu apc bo se so dimo laaro yi won lenu ojo mete le n to je alakoso eto isuna owo won salaye pe ijoba n yowo ranwo kuro won yowo ranwo kuro ninu lawo ninu epo betiru lodun 2023 wipe owo ta si ri to je pe arikojo nipa nigbati a yowo ranwo yi won ni o je trillion 15.8 abo le die lati inu osu kefa odun 2023 si osu keji lodun 2025 lori eleyi won wa so dimo pe owo kan to lo bi trillion 5 abo o di die 5.4 trillion naira won lo si odo ijoba apapo trillion 5 abo di die ti naira na o lo si odo ijoba ipinle ti se 5.4 trillion naira won ni bakan ran trillion 3 abo le die 3.9 trillion naira iyun lo si odo awon ijoba abile ina ati jade ohun awon egbe osu latako wa so dimo pe awon fe ki won wa se alaye pe ipa awo gan ni owo te so pe to e pamo ninu owo ranwo epo yi ipa awo lo ko lara awon nigeria tori pe o ya awon lenu abi ba sa nru o ye ka mo ta wa se ani afi to pale afi to pale itale tun je nini ani afi to paja afi to paja jese jese tun ya na se ka de lo ara tun ni koko ara na ara ni omo nigeria bi pamo o ipa awon fe ki awon opinle ti won so pe won gbo owo ikikaluku na ki won te atejade sina awon we iroyin ati bi ti awon nigeria ti le rika kini awon nkan ti won fi owo won yi kini won fi se tori lodo ta won ta je egbe oselu adc won ni awon ori ipa re ara ni ara omo nigeria pe nse ni ebi nu pa omo nigeria ti ya ja omo nigeria sibe sibe eni e ri owo ko jo lero nipa subsidy te yo ipe e wa se alaye repete omo nigeria fe mo adc lo so be mi ko o e na go iwe ironi telegraph laaro e ba ruyin yin be
1: koko nu we ironi na lo nte si waju ninu we ironi daily trust to jade laaro ti toni alagba atiku abaka to je igbakeje are tele ri ni olede wa nigeria to tun je adije fun egbe oselu adc ninu igbo are to nbo lodun 2027 baba na ma ya oriki awon alaafi ti lo oyo papa awon alowo lodun bi yere lo awon ni on je omo balagba labi agbalawo abala ruja si nkan won obelegboja pebo ko sebo ere o alagba atiku abaka won so pe irin ajo ti are bola ahmed tinubu gcfr are olede wa nigeria rin ni asiko yi won ni irin ajo na ko da rara ati rara won ni ko se ru asiko bayi abala ruja si nkan won obelegboja pe ko sebo ere o alagba atiku abaka won so pe irin ajo ti bola ahmed tinubu gcfr are olede wa nigeria rin ni asiko won ni irin ajo na ko da rara ati rara won ni ko se ru asiko bayi won awon mo pe awon na ti irin ajo ri o sugbon gege bi omo oriede ti ki se are won ni asiko ta wa yi ki se asito e ki are ririn ajo tori pe epo petro won do gbowo soke gege bi pe o koja dandogo epo petro lasiko ta wa o koja binuja fun omode olede wa Nigeria won ni ese ye le ni won ni elekeji bi pe opolopo awon

0: mọ̀lẹ́bí pé oúnjẹ tí wọ́n ń jẹ fọ́múlà ni wọ́n fi ń jẹ family rashwood bó ṣe fègbó nìyẹn wọ́n ní owó ọkọ̀ ó lọ sókè gege wọ́n ní ẹlòmíì kò lè lábúlé wọn mọ́ tó bá ti pè yẹ ìyẹ́ náà ó ti yẹ pé ṣàlàáfíà lẹwà ọkọ mi ojú òní ká tún rí o àríra o wọ́n ní ètò ààbò náà ipe ó ní agbára lásìkò tá a wà yìí ipò ojoojúmọ́ báyìí béèyàn bá ṣe ojú ìwé ìròyìn báyìí nígbà tí jí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ní bọ̀ọ̀nù wọ́n tún ti jí èèyàn bíi mẹ́tàlá níbẹ̀ wọ́n nìkan táwọn èèyàn rí ní gbogbo ìgbà nìyẹn wọ́n ní irú àsìkò yìí ipe ààrẹ lọ sí ìlú èbó yìí wọ́n ní ẹni tó tún wá jẹ́ igbákejì ààrẹ kóun tún dúró lé ipò òun náà tún ń bẹ ní àǹgólà ní lùàndà lọ́hùn ṣe ìpàdé kan pé orílẹ̀-èdè nàìjíríà kan wà ní pé ojú agbamila wà ó bèlè kò sí àjẹ ààrẹ àti igbákejì ààrẹ wọn ò sí lé pé wọn ti dá wọn dá ti tiwọn ipe irú nǹkan báyìí kò dáa ipe kọ́kọ́ ní kéèyàn jẹ́ olórí ipe èèyàn gbọ́dọ̀ jókòó sí ìkàlẹ̀ kó mọ tí ó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bíi bàbá orílẹ̀-èdè ipe sí ìyàn lè wá fi ọmọ ẹ̀ lẹ̀ nínú òrùlé kò sí ìyàwó lè fà wọ́n mọ́lẹ̀ ipe ẹkọ̀ lọ gun dúkú pé irú nǹkan báyìí kò dáa tó ní orílẹ̀-èdè wa nàìjíríà o lọ́gán náà ni àwọn tó jẹ́ abẹ́ṣekọ́wọ́ ààrẹ sunday dare lọ ti ń dá wọn lóhùn wọn níṣẹ́ rí ìrìn àjò tí ààrẹ lé ìrìn àjò tó tọ́ ni béèyàn bá ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní pípé bá a bá yìnbọn báyìí a máa tún kìíní it will allow the doctor to rí fún ẹ pé bàbá lọ túnra kìíní ipe ní tó fà á ní ẹ pé bá a bá yìnbọn a máa tún kìíní o ipe ààrẹ tún lọ gba agbára sí ni pé ó tọ́ ó sì yẹ fún ààrẹ láti sinmi torí pé ara àwọn àǹfààní tí ọ́fíìsì wọn tọ́ fún ọ nìyẹn wọn nígbà tó bá máa wá dé báyìí okun á ti dé láti lè ṣe ìpolongo tó yẹ pé yóò gbà wọ́n bíi oṣù mẹ́rin sí márùn-ún títí di àsìkò tí ìbò yóò fi wáyé ní orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí alàgbà sunday dare bó ṣe ń dá alàgbà àtíkù abakà lóhùn.
1: gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú ní bond fm 92.9 nínú ìròyìn telegraph náà mo ṣe wà láàárọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ ńlá balẹ̀ ó dìtàn ọ̀rọ̀ lọ́bọ̀ wá o ọ̀rọ̀ yìí mú ní fa obì yọ lápò ọ̀rọ̀ náà ní sì máa mú ní fa ọfà yọ nínú àpò ọ̀rọ̀ tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àtíkù abakà tí wọ́n díje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú èdè tí wọ́n sọ ọ̀rọ̀ náà ló mọ̀dà pé ó ń jà rìn báyìí tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ ilé iṣẹ́ tí wọ́n gbé ọ̀rọ̀ náà pò yẹnu kiri báyìí tó jẹ́ pé ni wọ́n sọ dúró ńkọ o nípa tí wọ́n sọ nímọ̀ pé àtíkù abakà sọ pé táwọn bá lè láǹfààní àti di ààrẹ tí wọ́n dìbò yan àwọn tó bá di ọdún 2027 pé àwọn yọ owó ìrànwọ́ tó kún wọn kúrò àwọn dá padà owó epo yóò sì wálẹ̀ torí nígbà táwọn wo sàásùn yìí wọ́n láwọn rí pé ìgbà tí wọ́n yọ owó ìrànwọ́ epo òun wọ́n nígbà òní wo epo tí kébí epo yẹn ò pé òun kan ó lé tí ọmọ nàìjíríà sì ń kérora tó sì jẹ́ pé ìjọba ti ń bẹ lóde wọn ti ràn ṣùgbọ́n ẹni tó jẹ́ onírànwọ́ àgbà ààrẹ bọ́lá ahmed nípa ọ̀rọ̀ ìròyìn òkéde ìyẹn túnde rahman wọ́n lanu bọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ní tá a bá wo ọ̀rọ̀ tí àtíkù abakà sọ lórí nǹkan tí wọ́n lò tí wọ́n fi ń polongo wọ́n ń táwá tiẹ̀ kọ́ wò ó náà a rí i pé ìpolongo wọn lásìkò yìí tiẹ̀ tún yàtọ̀ torí nǹkan tí wọ́n bá fẹ́ polongo tako ààrẹ bọ́lá ahmed tinubu kí wọ́n máa sọ̀rọ̀ nípa oògùn olóró kọ́ bá tẹ̀síkẹ́ ṣùgbọ́n a rí i pé wọ́n tún yí padà pé nǹkan míì tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ní owó ìrànwọ́ epo wípé èèyàn sì dá ó ṣe fèé mọ́ ṣùgbọ́n ká wá ṣàlàyé fún wọn tá a dá owó ìrànwọ́ epo padà bí ìgbà tó yẹ pé a tún ṣílẹ̀kùn sílẹ̀ kí àwọn kan máa jí owó akó nàìjíríà kí àwọn jagunjá kan máa jagun dúdú ránṣó nílẹ̀ tó bá ń sọ ètò ìmọ̀ tó wáyà a tún dá owó ọ̀rọ̀ owó epo adapadà sórí ìwà nàìjíríà wọn ni ìgbésẹ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu lórọ̀ nípa ọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó epo kádìí wọn ìgbésẹ̀ yìí ni àwọn kan tó yẹ pé ìwọ̀nba èèyàn péré ni wọn àwọn náà fowó ni wọn fi ń ṣe àti pé bí ìgbà tó yẹ pé a fẹ́ dá nàìjíríà padà sí ẹ̀yìn sí bí ogójì ọdún sẹ́yìn tó fẹ́ ṣe nígbà tá a bá sọ pé tó a fẹ́ dá owó ìrànwọ́ epo padà tó ń pè sọ́bítì torí díẹ̀ yìí tí àtíkọ́ ẹ bá kọ́ ọ̀bámọ̀ nǹkan tó fi ṣe ìpolongo kí ó wà ní ìṣẹ̀lẹ̀ torí kò sẹ́ni kan tó yẹ pé láti ṣeṣẹ́ tí ó mú ẹsẹ̀ tí ó fi dànù ẹ lọ́ka ìkúrẹ́ ìròyìn inú ìwé ìròyìn ni tẹ̀lé mo sọ bẹ́ẹ̀ o alàgbà túnde rahman tí wọ́n jẹ́ onírànwọ́ àgbà tí ààrẹ bọ́lá ahmed lọ́rọ̀ pẹ̀rù ìkéde ló sọ dímọ̀ láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn nigeria tribune tó jáde láàárọ̀ yìí ààrẹ bọ́lá ahmed tinubu màdí ọ̀rọ̀ gọdímù ẹkùn tí ń kọ́ ọmọdé lómìnú wọn ní apá kò kú ohun tó rí ẹ̀ wá ṣe láyé òun náà ni ìjẹ́ o ẹ̀jẹ̀ rò pé àwọn ẹgbẹ́ alátakò wọ́n máa kóra wọn jọ wọn ní ẹ̀ pípéjọ yín ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni tó pé bíbélì ní bẹ́ ẹ bá péjọ ọ̀nà ìgbà ó tún yín ní àwọn ọ̀nà míì o òun máa ló ń ṣẹlẹ̀ sí àwọn ẹgbẹ́ alátakò wọn ni wọ́n gbé ẹgbẹ́ kan kalẹ̀ tí wọ́n pè ní coalition g thread gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí tásọ̀ tún wọ́n ń tásọ̀ sí o nígbà tó ń sọ̀rọ̀ tiẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣèlú kan ní orílẹ̀-èdè wa nàìjíríà tó ti fìgbà pé gómìnà ní orílẹ̀-èdè wa alàgbà donald duke ó sọ dímọ̀ donald náà ló jẹ́ pé orúkọ fi papọ̀ donald duke ó sọ dímọ̀ pé ẹ̀rí pé tá a bá wò ó dáadáa ó ní àwọn ẹgbẹ́ alátakò fún tinubu jẹ o pé tinubu kì í kàn ṣe olóṣèlú kan ṣá o ipe ó yà nínú gbogbo àwọn olóṣèlú ó ti wá jẹ kọ́ ni mọ̀ pé tinubu kì í ṣe jonathan o tinubu yàtọ̀ sí jonathan gedengbe ó nítorí náà ó fẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kọ́ fi ìgbàanú kan ṣọ̀já kọ́ wé gíríkì láàrin wọn kọ́ taari ẹ̀ síwájú.

0: náà ni wọ́n jẹ́ o ṣùgbọ́n àwọn ọlọ́pàá gbẹgbà wọ́n ní àwọn yẹn igba ẹmọ ni igbe òun báyìí ó mọ̀ ó dìídì ṣe ni ẹṣẹ téèyàn bá dẹ̀ mọ̀ báyìí wọn ni ó gbọ́dọ̀ bó ṣe wọ lọ sí iwájú ilé ẹjọ́ gíga kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ lólùlọ ẹwà àbọ̀ tó sì fi ẹ̀sùn gídẹ bíbúyàn àti bíbàyàn lórí ayélujára bí ajere cyber bully tí wọ́n fi kàn wọ́n ní ìgbẹ́jọ́ tí wọ́n wá lọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí pé wọ́n ti sọ ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá tẹlẹmúyàn sọ pé ẹ wo ó bẹ̀rẹ̀ dá pé alágídí ni ọ̀gbẹ́ni yìí pé àwọn ò fẹ́ tẹ̀síwájú lórí ìdájọ́ lórí ìgbẹ́jọ́ mọ́ pé fọ́ṣù báwọn gbé ẹjọ́ kọ́nà ni lójú ẹsẹ̀ náà ní ìṣòwò rẹ̀ ló ti taari ọ̀rọ̀ síta lórí ayélujára bí ajere àwọn dss wọn làwọn sì gbé ìgbẹ́jọ́ ọ̀nà wọn ṣe taari ẹ̀ sí ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ lólùlẹ́wà àbújá ní báyìí ilé ẹjọ́ ní àwọn òjòkó ní ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ti mọ̀ bóyá ilé ẹjọ́ máa gbà sí àwọn dss lẹ́nu ná àbí yóò ní gbà ó di ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án tá a fẹ́ mú lọ́la yìí
1: orin náà lẹ ń gbádùn ní bond fm 92.5 inú ìwé ìròyìn the nation láàárọ yìí báyìí èmi ò yẹ ó yanjú ilé wọn gbọdọ yẹlé àtàrí wọn gbọdọ yẹ ìrọjà díàfọ ọlọmọ tó ti ṣàwọn lọ sílùú gbẹndùn gbẹndùn èmi èkúrò lérò nípa ìròyìn àwọn ẹgbẹ òṣèlú látàkù wọn kúrò àwọn jọpọ o ṣùgbọn ibi tí mò ń lọ gan òun náà ti ẹgbẹ òṣèlú pdp ẹgbẹ òṣèlú pdp ní ẹ bá ti ń ṣàgègé ọtẹ èyàn ta sẹyìn àwọn sọtọ o pé àwọn ò ní kópa nínú ẹgbẹ òṣèlú látàkù ni wọn fẹẹ jókòó pàdé lẹni òde yìí wọn ní ìpàdé ọhún tó yẹ pé èròǹgbà àwọn tí wọn pé ìpàdé kalẹ̀ òun náà ni pé wọn fẹẹ fi ìpàdé kọ̀ṣọ̀ jẹ láti ri pé kí wọn yan ẹnìkan gbòógì tó yẹ pé yóò lè fi ẹyin ààrẹ bọ́lá ahmed tinubu janlẹ̀ nígbà tí ètò ayé lọ́dún 2027 ẹ̀tọ́ jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú pdp jagundo mohammed wọn sọ dímọ fáwọn oníwèé ròyìn nation yìí pé kò tí ì sẹ́nìkan tó pé tó ọyẹ ẹ máa bọ̀ wá àbí kí àti ẹjọ́ jíròrò pé tó wọn á wá síbi ìpàdé òun lẹ́ni kọ́ ẹgbẹ́ òṣèlú pdp náà wà náà ẹgbẹ́ òṣèlú látàkù wọn nítorí dé ìwọ̀n ọ̀gbà tó yẹ pé wọn ò pe àwọn sọ̀ọ́ bá pé ni àìfihàn kan yàn àwọn ò ní kópa nú ètò ìpàdé náà kò sàn wọn bóyá wọn ń jókòó ìpín ọ̀tẹ̀ kan bí ti wù ọmọ
0: àwọn ọ̀kẹ́rẹ́ wọn ò jẹ́ kí omi ọba ó tòrò àti àjọ àwọn tó ń pèsè iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà o wọn ni ojú aláró ò jẹ́ ká rí omi o àwọn amòkòkò ò jẹ́ ká rílẹ̀ amọ̀ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà jẹ́ pé wọn ò sanwó ná wọn kàn ló ná ọba lọ́fẹ̀ẹ́ lófò wọn ló yàlà yòlò wọn ṣe bó ṣe wọn pé náà ló fà á tẹ́ pé iná ò fi mọ́wọ́ dúró jẹ́ bó ṣe ń sọ dímọ̀ wọn ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà jẹ́ pé kàkà kí wọn ò bá fi sanwó ná ṣe ló yẹ pé wọn lọ ń táwọ́ sí àwọn ibùdó àwọn tí wọ́n mú ná lọ́nà ọ̀jì wọn ní gbogbo eléyìí náà ló ń ṣokùnfà àìrí owó ra àwọn irinṣẹ́ èyí tó tọ́ àti tó yẹ láti jẹ́ kí iná ọba kó máa gbàlá ní orílẹ̀-èdè wa nàìjíríà wọn rọ gbogbo àwọn pé bẹ́ẹ̀ bá rírun pẹ̀ ládùúgbò yín wípé ó dàbí àdá tó ń bàkọ̀jẹ́ ni tínú ẹ̀ wípé ilé ara ẹ̀ ló ń bàjẹ́ o wípé àárọ̀ tó sì ń dáràn ẹsẹ̀ méjì ló ń da sí wípé ẹ má sọ pé kò kàn yín o ẹ tètè ajẹ́ kí ààrẹ wa nàìjíríà wọn rọ gbogbo àwọn pé bẹ́ẹ̀ bá rírun kan bẹ́ẹ̀ ládùúgbò yín wípé ó dàbí àdá tó ń bàkọ̀jẹ́ ni tínú ẹ̀ ń dùn wípé ilé ara ẹ̀ ló ń bàjẹ́ o wípé àárọ̀ tó sì ń dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń da pé ẹ má sọ pé kò kàn yín o ẹ tètè ajẹ́ kí àwọn oníléeṣẹ́ mọ̀ bí agbófinró tó bá wà lágbègbè yìí kí wọ́n mọ̀ nípa àwọn ọ̀bà ẹ̀jẹ́ àwọn òjẹ́ lébo tiwọn lẹ́yìn tó yẹ pé wọ́n ṣiṣẹ́ láàbì pé àwọn nǹkan tó ṣe jẹ́ pé àwọn ò rí owó pèsè àwọn irinṣẹ́ tó tọ́ àti ètò ẹ̀ láti jẹ́ kí iná mọ̀nàmọ́ná kí o mọ̀ wọ́dúró gẹ́gẹ́ bí àwọn àjọ ètò ìṣèṣe iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa nàìjíríà transmission company of nigeria bó ṣe ń sọ dímọ̀ fún tẹ̀lẹ́mọ̀ orílẹ̀-èdè láàárọ̀ tuntun.
1: nínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ní ẹyẹ àwọn kókó kó ṣe gáfárà fórí o ẹ sọ fún gẹ̀yẹ̀ kó ṣe gáfárà fọ́rùn ẹ kàn fún ọ tí òyìnbó kó ṣe gáfárà fún mùsùlùmí ẹ sọ fún tòlótòló kọ́ mẹ tí ọ̀ dìlù ààrẹ bọ́lá ahmed tinubu náà pàṣẹ ọmọ ilé ààrẹ tó ń rawẹ́rẹ́ sí àwọn àjọ àgbà ilẹ̀ adúláwọ̀ wípé ẹgbẹ́ ìgbésẹ̀ akíkẹ́ kìlọ̀ fún orílẹ̀-èdè south africa kí wọ́n sin ìkọlù eléyìí tó ń ṣe sí àwọn ọmọ ẹgbẹ́ wọn táwọn náà jọ jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ kan náà kù díẹ̀ káàtó ààrẹ bọ́lá ahmed tinubu wọn gbé ìbẹ̀rù náà tẹ́yìn kalẹ̀ wọn bó tẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àjọ ẹgbẹ́ ìṣọ̀kan ládùúgbò tó kù ní africa union ibà ti sọ nímọ̀ pé àwọn wà nǹkan ṣe ọ̀rọ̀ kan fẹ́ wà nǹkan ṣe kọ́ eléyìí o wọ́n ti àwọn àjọ àgbà àti àwọn àjọ ìṣọ̀kan ládùúgbò tó bá lè gbé ìgbésẹ̀ tí wọ́n pe south africa sí àkíyèsí wọn dá lójú pé ìmọ̀ akọlu àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ ẹgbẹ́ wọn lópin bákan náà tinubu tún ké sí àwọn africa union wípé wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n sì mú ìgbésẹ̀ ní ìgbésẹ̀ pàjáwìrì àti ìgbésẹ̀ kan mọ́ ń kóbó tó gbọ́dọ̀ ya bí àṣẹ òwe láti ri pé gbogbo ìkọlù eléyìí tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ arólé ìsọta kọlu àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ bí ẹgbẹ́ wọn wípé ó léwu ó jọ wọn lẹ́yìn ó lè jẹ́ kí ìṣọ̀kan kó wà bẹ́ẹ̀ ló sì jẹ́ pé àlàáfíà yóò lè jọba ní gbogbo ìlú àmọ́ tá a bá ṣe eléyìí tá a sọ pé bóyá a wà ní ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ à ń tọ́ ẹni o ààrẹ tó yẹ pé wọ́n sọ̀rọ̀ níbi ètò eléyìí tí wọ́n pè ní ìjókòó àpérò ẹlẹ́ẹ̀kọ́kọ́ ní

0: at 75 in our grand presidential suite at 90,000 naira. All breakfast for one, plus free Wi-Fi, DSTV, Smart TV, Netflix and co. Humble Citadel Hotel is located at number 3 Aji Shegiri Street, like the bus stop, Ikeja, Agege Motor Road, Lagos. Call or WhatsApp us on 0704-113490 or 0916-006-032. Humble Citadel Hotel. We don't just sell rooms, we sell experience. When are you coming?
1: Kìí ṣe bí ẹni tí ó wu ènìyàn bí kò ṣe Ọlọ́run. Hallelujah, hallelujah, hallelujah. Òkè Ṣẹ́gun Apostolic Church of Christ tó wà ní number 4 Alaba Street, Fia General Hospital, Moshi, Lagos State. Tẹ́pẹ́pẹ́ ìsọjí alágbára ìyanu ọlọ́jọ́ 5 Friday Power Park Revival pẹ̀lú àkòrí kìí ṣe bí ti ẹni tí ó wu ènìyàn bí kò ṣe Ọlọ́run. Not as pleasing man but God. Tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ 21 oṣù kẹjọ títí di ọjọ́ Thursday ọjọ́ 3 oṣù kẹsàn-án. Monday 31st August to Thursday 3rd September 2026. Bẹ̀rẹ̀ láago 6 p.m. ní gbogbo ọjọ́ náà. Olùsọjí ni Evangelis Olúsọjú Safi. Ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ni ìṣòro Transformation Night bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá lẹ̀. Lára àwọn ẹni àmì òróró Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò láti máa gbàdúrà, ṣiṣẹ́ ìyanu, ìgbàlà, ìtúsílẹ̀, ìbùkún tí ogun olúkúlùkù yóò máa bíwó ni Pásọ Gbadé Kápò, Pásọ Simon Oyekúnlé, Pásọ I Ọ̀jẹ́dàpọ̀. Ọjọ́ Sunday ọjọ́ kẹfà oṣù kẹsàn-án, Sunday 6 September ni àjọ̀dún àti ìdúpẹ́. Olùwàásù náà ni Pásọ F Mákindé AK Adéjésù ní Church Auditorium Reverend Dr. J.S. Awakan, General Vasia and President Fellowship of Christians Worldwide. Yo ma gba gbogbo eniyan lalejo Jesu loluwa
2: Fẹ́lọ́ ni kẹ́ plate.
3: O ti aso la fẹ́.
2: Ibọ̀ kò ní kẹ́ plate jọ.
4: Jo ni ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
3: Dèrò ǹkẹ́ lẹ èmi ti sọ kánú ijó alẹ́ òní ẹ dáyàn mọ́.
2: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó kùnù?
4: Bàbá ẹ̀yin náà ti sọ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ló gbógi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ pánù.
3: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ ń tẹ̀ kò lò. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti ewo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsàn afinipamọ́. Wọ́n á fi ní ṣẹ̀sín. Ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abaran Ọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ò sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó bàbá àgbà kó náà lè sọ pánù.
5: Nígbà tí wọ́n bá kẹ́kọ̀ọ́ nípa ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́rọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́tí sàgbára, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kankíkọ, ìfẹ́ àti ìtọ́sọ́nà ìdílé bàbá àti àwọn òru aláìsàn tí akẹ́kọ̀ọ́ alápọ̀ fi nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrọ̀lẹ́. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí àbí iṣẹ́ takuntakun, ìfọkànsí, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti jẹ́ kí ó wà. Pẹ̀lú àdúgbò wa tó yọrantí, a rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ̀ kò yí sí ìbàjẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
6: Ó mú ṣàṣegùn ewé ajẹ́. ATM United to Serve Humanity ẹgbẹ́ Wenfe Otito Association Apalis ti lo Shodi ki gbogbo ẹgbẹ́ oníṣègùn ìbílẹ̀ nípínlẹ̀ Èkó ìyẹn Association of Traditional Medicine Practitioner of Lagos State ATMP káàbọ̀ sí lo Shodi fún àyájọ́ ìwòsàn tàbí Traditional Medicine Day tó máa wáyé ní owó ṣe ní primary school Arowójọbẹ Oshodi ní Sunday ọjọ́ kẹfà ẹ̀sán ọdún yìí wọn kí gbogbo ọmọ ẹgbẹ́ pátá lábẹ́ alága Dr. B.O.S. Odu Fúwa alága BOT Alhaji Jibril Ọlọ́pọ̀wẹ́wẹ́ láìgbàgbé Chief Dr. Wap Oshodi àti gbogbo àwọn àgbẹ̀ àti gbogbo ládéládé lóyè lóyè ta fìwé pé ẹ ṣe o ojú wa máa rọdùn àmì a ò ní fọdún eléyìí ṣàṣọ àṣẹ ATMP United to Serve Humanity kéde ẹgbẹ́ owó fún òtítọ́ Oshodi lábẹ́ ọba Ṣègùn Chief Lam Niyan ilé Mobéwé.
7: Ilẹ̀ ńlá orí ni ní ìrọ̀jú ọ̀dọ̀ náà láti wá ọ̀dọ̀ ilé ńlá padà sí èyí ni gbogbo ẹbí ọjọ́ láti ń kéde kú ẹni. Mama wọn alájà àwánẹ́tù abiolara tí yóò wá lọ́jọ́ wẹ́lẹ̀zì ọjọ́ kejì oṣù kọsàn-án wẹ́lẹ̀zì september 2026 yóò kárí ṣìṣ lákọ́ basotra mosque ìbẹ̀jùlélógún government bẹ̀rẹ̀ láago mẹ́rin òwúrọ̀ 10 a.m. wọ́n gbà lájọ àpè ọlọ́run ọba aláforíjì màmá wa alájà àwánẹ́tù abiola ọjọ́ kí ó bá a pa iṣan rẹ kí ó sì fi wọ́n sí àlùjẹ́ náà fìdí dáàs gbogbo ohun tí ó fi sílẹ̀ ó bàjẹ́ mọ́tàn án aláàmọ̀.

0: olùkéde ìfúnkẹ́ ọ̀jọ̀ra orúkọ gbogbo ẹbí.
1: اللهم ادخلنا الجنة مع الأبرار.
2: Gbogbo inú ìwé ìròyìn tẹ̀ síwájú bọ́dẹ̀ náà láwà náà yẹn sí ọdún náà rédíò ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé rédíò ìfẹsọ̀wápọ̀ tó lẹ̀yẹ gbò lórí àtẹ̀gùn. Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí, owó ń tarí oúnjẹ afẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn tó fi lè kó ṣe bùjọ́ kò ní ìyẹn alàgbà fẹ́ fa wọn máa tẹ̀ra wẹ́bẹ̀ sí àwọn àjọ ẹgbẹ́ agbẹjọ́rò ìlú Nàìjíríà. Wọ́n ní kí wọ́n gbìyànjú láti lé wọ́n fún apá wọn tó le dáadáa lórí ọ̀rọ̀ nípa bí wọ́n ṣe lẹ́sẹ̀ láti fòpin sí kí wọ́n máa fi ọwọ́ ṣìkún ayédèrú mú àwọn èèyàn kọ́ máa mú ọ̀nà tí ò tọ́ àti pé kọ́ máa fi àwọn èèyàn sínú gálá títí tó jẹ́ pé iṣẹ́ àwọn ọlọ́pàá ń ṣe tó jẹ́ pé wọ́n ń lo àwàlàwà ń bẹ̀ tí ń bàlújẹ́ ni wọ́n ń lo lórí àwọn èèyàn. Wọ́n á kọ́ lọ mú àwọn èèyàn lọ́nà tí ò tọ́ wọ́n á dẹ̀ dà wọ́n sí ọgbà ẹ̀wọ̀n. Ìmí gan ló jẹ́ pé orí ẹni òkúta ẹ̀ṣẹ̀ ló pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n kàn bára wọn ní ọgbà ẹ̀wọ̀n pé wọn ò hùwà kan tó lè jọ ẹkú gbọ́n dé ọgbà ẹ̀wọ̀n bí ti wù ọmọ bí kí àwọn ọlọ́pàá kan bí àwọn ìwé ìwọ dúró mẹ́rin bò ló ń lọ kí kọ̀ dẹ̀ mú wọn wọ́n sọ wọ́n sínú ọkọ̀ wọ́n á gbé wọn lọ lásán láàrin àníra bọ̀ wọn mọ́ alàgbà fẹ́ fàlànà náà jáde kan tó jáde wọn ni àjọ ẹgbẹ́ agbẹjọ́rò ẹni láti ṣe iṣẹ́ o láti rí pé agbagba àwọn èèyàn rẹpẹtẹ sílẹ̀ torí wọ́n ń fi ẹ̀tọ́ àwọn ọmọ yẹn wọ́n fi wọ́n gbolẹ̀ wọ́n fojú gidigidi lórí pé àwàlàwà ń bẹ̀ tí ń bà ló jẹ́ pàápàá jùlọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́jú pé wọn ò lára wọn ò lẹ́nu wọn sílẹ̀ tí wọ́n gbà wọ́n sílẹ̀ wọ́n ni àìmọye a pé wọ́n ń bẹnu ọgbà ẹ̀rọ báyìí tó yẹ pé n tó gbọ́n ọdẹ bẹ́ẹ̀ ó fi yẹ ojú ewé ojú mi lọ ẹ lọ ka ìkúrẹ́ ìròyìn ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí.
3: Nínú ìwé ìròyìn Daily tó jáde láàárọ̀ ti tòní wọ́n ti ń sọ nímọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà o jẹ́bọ́ àlówó lọ́dún bí ìyèrè ni ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà alàgbà Aliko Tè ó ní irọ́ ni wọ́n ń pa o wípé àwọn àjọ kan gbé owó téèyàn bá ní sórí ìwọ̀n wọn ni wọ́n gbé gbogbo owó Dangote sórí ìwọ̀ o wọn ni wọ́n sọ pé Dangote owó tó ní kò ju bílíọ̀nù $38 dọ́là lọ $38 billion ti bo alàgbà Dangote ni kìí ṣòwò ọ̀rọ̀ tó ń fọ́lẹ̀ ń sọ rárá oní tá a bá wò ó ilé ìfọpọ́rùn òun gangan lásán pé rìfáínárì òun ó ná lọ bí $40 billion àwọn yẹn wá sọ pé bó ṣe nàìjíríà rẹ ti lè mọ máa kọ bu owó tó bá wù pé gbogbo dúkìá yìí máa rẹra ìjẹ́ ń bẹ̀ kò kàn wà bẹ́jà bá sọ lódò àmọ̀ ètò tó wípé gbogbo tìbútòrò Dangote tó ketílẹ̀ símẹ́ǹtì ti ṣúgà gbogbo ẹ̀ wípé àwọn wo gbogbo àwọn rò ó papọ̀ wípé kò ju $40 billion lọ ṣùgbọ́n alága Dangote ó fi hàn pé ẹ rí o yín àwọn àjọ wo là ń sọ̀rọ̀ àwọn àjọ kan tí wọ́n pe ní the school adnoc èyí tí ó yẹ pé àwọn náà wà ní abẹ́ Forbes wọ́n ní gbogbo tìbútòrò Dangote kò ju $38 billion Dangote sì ń fi hàn pé ilé ìfọpọ́rọ̀ òun lásán ká má ti sọ sẹ̀mẹ́ǹtì ká má sọ ti ṣúgà ká má sọ tàwọn iléeṣẹ́ mi pé ó ń lọ bí $40 billion.
2: Gbogbo inú ìwé ìròyìn tẹ̀ sí wọ́n ṣe wọ́n ti ní ọjà ojú ọ̀run àwọn ẹyẹ ní máa ń na ìpàdé inú omi àwọn ẹja náà ní máa ṣe lọ́jọ́ sí ọ̀dọ̀ alàgbà Dangote tó ọ mẹ́nuba láàárọ̀ yìí. Jẹ̀jẹ̀ wọ́n iṣẹ́ ìfọpo Dangote wọ́n máa ń sọ nímọ̀ pé àwọn ń ṣe àwòyẹ o pé àwọn ní ta epo fún àwọn tí wọ́n jẹ́ olùtajà epo tí ń gbé ọjà wọlé òkun wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé kíni owó orogbówó ó burú ju ogun ọkọ̀ ní lọ wípé àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo tó yẹ pé wọ́n ń fẹ́ bẹ wọlé láti òkè òkun tó sì mọ̀ pé a ní ilé iṣẹ́ ìfọpo Nàìjíríà ti ń fọ epo tó da mọ́lọ́lọ́ tó yẹ pé epo tó yẹ pé ì máa ń mú kí ọkọ̀ọ̀kan máa rìn dáadáa ọ wá sí wá fún gbìyànjú àti máa kó epo mi wọlé sí orílẹ̀ ìwà nàìjíríà pé àwọn ti pẹ láti ọ̀sẹ̀ lọ irú àwọn olùtajà epo tó fẹ́ máa kó epo mi wọlé láti òkè òkun lè tàjà fún ọmọ ẹ lọ́ka ìkúrẹ́ ìròyìn inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí.
3: Kò nínú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú wọn ní ká rìn ká pọ̀ yíyẹ ló ń yẹ ó máa ní ọ̀rọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó máa sọ fún ìjọba àpapọ̀ náà ti dáhùn pé abúnilọ́lẹ̀ kò mọ tó ń ṣe ni o lórí kíni pọ̀ ilé ìfọpọ́rùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní wọ́n dì wọ́n o wípé àwọn ilé ìfọpọ́rùn kan wà wọ́n pè wọ́n ní modular refinery wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò lákàkì wọn ò lè ṣiṣẹ́ wípé wọn ò tó lórí ìwọ̀n ṣùgbọ́n àwọn náà ti pè bọ́ bá ń sọ pé èèyàn ò sí ilé ó gbọ́dọ̀ máa rúgbà o nínú àwọn modular refinery yìí ọkọ̀ pàtàkì ti jáde o wọ́n láwọn dúró déédéé wọ́n sì ṣetán láti gbìyànjú láti máa taari àwọn nǹkan sí àwọn ìwà nàìjíríà o gẹ́bí àṣegbọ́ o wọ́n ní ìtò sọ pé òun dúró déédéé bẹ́ ẹ bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ẹyọ ta sẹ́yìn òun sẹ́yìn òun náà ni water spring refinery and petrochemical company tán ni ó ń bẹ ní orílẹ̀-èdè wa pàápàá ní agbègbè kan tí wọ́n pè ní ibigwe ní ọ̀bàjì ẹgbàmá ní ìpínlẹ̀ ti imo wọn ni lóòótọ́ o wípé ọlọ́wọ́ oníṣẹ́ tó ń ṣe fún ìyá o wípé bí ẹ̀yìn bá yún ìyá ẹ̀ àbàyàn wọn làwọn náà ń taari 5,000 barrels ojoojúmọ́ 5,000 barrels per day jẹ́ pé àti ọdún 2020 wọ́n ti ṣe ìdásílẹ̀ o tó sọ pé àwọn náà wà lára àwọn àti pé wọ́n ní kọ́.

0: First Apostolic Church.
1: Agbára Ọlọ́run ni Gbani.
0: 35/37.
1: Akọ́wọ́jọ́ Road,
0: Bakery, Ẹgbẹ́dá Lagos. Ń pe gbogbo ènìyàn.
1: Kí ni ìsọjí ọ̀nà àbáyọ fún gbogbo ìṣòro ẹ̀dá?
0: Gbogbo Friday àkọ́kọ́ nínú gbogbo oṣù ló máa ń wáyé.
1: Láàgọ̀ mẹ́wàá alẹ́ dojúmọ́ gbèrè.
0: Tó sùn yìí,
1: àṣepapọ̀ mọ́ marathon prayer.
0: Àdúrà alágbàyí gbọ́.
1: Bẹ̀rẹ̀ láti aago mẹ́fà àárọ̀
0: títí di aago mẹ́fà alẹ́.
1: Aago mẹ́wàá alẹ́ là ń wọnú ṣọ́ọ̀rù.
0: Ìyanu dọ́bùdọ́bù ń dúró dé ọlọ́sùn yìí.
1: Ọlọ́run oníṣẹ́ ìyanu.
0: Kí ló ń gbọ́ mi lójú rẹ?
1: Tí ń bà ẹ́ lẹ́rù.
0: Kí ló ń wá tí ò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́?
1: Ọ̀nà àbáyọ ti dé, ẹ máa bọ̀.
0: Wàá fò fáyọ̀, ayé máa bá ẹgbẹ́ gbọ́ pẹ́.
1: Pásítọ̀ Olújọba,
0: àwọn ni district pastor,
1: wòlé àgbáyé ni.
0: Prophet M.I.
1: Ọlágúnjú,
0: àwọn ni yóò gba gbogbo ènìyàn lálejò.
1: Gbogbo ogun máa ṣẹ́ nípa àṣẹ.
0: Ọlọ́run lẹ́nu wòlé Ọlágúnjú.
1: Sunday superintendent,
0: Pete Sowore,
1: mọ́ṣáláì wá o.
0: Fún ìtọ́ni
1: 003-453-5963.
0: Ìwọlẹ̀ rí kàn.

080-230-8612 tàbí 080-332-9357 080-332-9353 Jésù l'Olúwa.

Ọjọ́ Ajé Monday, ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹ́ẹ̀ọ́dún 2026 rèé. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ gbogbo ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin, ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré ilé-iṣẹ́ Bond 92 láì pẹ̀lọ́mọyán Adé Olúwa, Adé Fọlárin Okun Adé, Mr. Pilot. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè wa lọ́tùndì. Bí àpẹẹrẹ orí afárá ẹlẹ́kẹta Tọ́mi Lábì láti bí ọwọ́ aago mẹ́fà àbọ̀ sí méje ni a ti bá alàgbà Samuel sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ká mọ̀ súnkẹrẹfàkẹrẹ ọkọ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ó ti ń bá ní o nítorí pé àti ìyànà Osborn gan ni gbogbo ẹ̀ ti wá bẹ̀rẹ̀ ó dẹ̀ padà gidi gan sí agbègbè Adéníjì yẹn ni láàárọ̀ yìí ìyẹn orí afárá ẹlẹ́kẹta Tọ́mi Lábì. Yàtọ̀ sí Tọ́mi Lábì, àwọn tí wọ́n ń bọ̀ láti Ìkòròdú, Ìrókòjọ, wọ́n jẹ́ ká mọ̀ pé láti ìdí Ìrókò sí Májídún, sún ẹ̀rọ̀kọ̀ wà ńbẹ̀ láti ìtọ́wòlò sí ìwọ̀ súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ wà ńbẹ̀ báyìí fáwọn tó ń bọ̀ látọ̀nà Ìkòròdú láti Weybridge sí Owódé sí Kòsọ̀fẹ́ láàárọ̀ yìí súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ wà ńbẹ̀ lọ́nà Ìkòròdú kan náà ni o. Bákan náà ni wọ́n ní láti ọjọ́ta sí Odò Ìyáláró súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ ń dúró dé wà ńbẹ̀ láwa tí a ṣe ń jáde bọ̀ láàárọ̀ yìí. Àwọn tí wọ́n fẹ́ kọjá láti Maryland sí Ọba Nìkòrò láàárọ̀ yìí gbogbo ẹ̀ ṣàgẹ̀rẹ̀ ní aago méje kọjá ìṣẹ́jú mẹ́rin tá a kó yín jọ ìyẹn 7:04 AM láàárọ̀ yìí. Bákan náà ká sọ fún wa pé láti Pangrove sí Fadé yìí súnkẹrẹfàkẹrẹ ọkọ̀ ó ti kóra jọ ńbẹ̀.

0: Yes, sir.
1: Ṣé ò sí nípa Lagos Ìbàdàn Express Road alàgbà tún dé ló ń gbìyànjú àti pè yí o alàgbà tún dé ló ń gbìyànjú àti pè yí o hello sir hello
2: hello
1: alàgbà tún dé ṣe wà.
2: Adúgbò
1: sọ
2: láti Lagos Ìbàdàn Express Road gbogbo ẹgbẹ́ méjèèjì ó jágere jù mọ́ àní bẹ́gà bọ́ sọ báyìí.
1: Gbogbo ẹ jágere lọ àtàwọn tó ń lọ ọ̀nà Ìbàdàn àtàwọn tó ń bọ̀ lẹ́kọ̀ọ́.
2: Àtàwọn tó ń lọ Ìbàdàn ẹni láti olúkọ àgbẹ̀tí mo ti jáde sí ìdìwọ́ kò sí dènà àwọn bíjì lọ́wọ́
1: ní dípà láì
2: bí ẹgbẹ́ kan lọ́wọ́ ti ṣí ọ̀nà yẹn ẹgbẹ́ kejì tó bá fẹ́ bọ́ níbẹ̀ ó ti kọ́ tán búlọ́ọ̀kù ẹgbẹ́ kejì fún àwọn tí wọ́n bá ń bọ̀ wọ́n búlọ́ọ̀kù yà ọ̀pọ̀ ẹ̀ wọ́n ti mú mọ́ọ̀sì ẹgbẹ́ fa ẹ lọ́wọ́ kò tí ì ẹgbẹ́ kejì wọ́n ṣí ọ̀nà gbogbo aláti máa bọ̀ kò sí wàhálà báyìí láti olúfà bọ̀ ti bọ̀ lórí ọ̀rọ̀ ìtọ́ pàjọ ní ọlọ́run lórí ọ̀rọ̀ òṣèlú pápá bọ́ sípò òṣèlú tí wọ́n lè fi àwọn èèyàn ṣe kúṣe ni pápá tí wọ́n ti rí ayé tó ti àlọ́ ìbákan náà ó ti bí ò lè kókókókó tó ogun sọ́pọ̀ sí mú yẹn lọ́jà mọ́ ní sùn ó lè pé ọwọ́ tá a wò yẹn ọwọ́ yìí ò jọba o ọ̀tọ̀ yìí kálukú tó rówó oúnjẹ sí ọ̀tọ̀ yóò fọ́ sí oúnjẹ sí wọ́n bá dẹ̀ ní ìdíwọ́ ààrẹ lọ́wọ́ lórí ọ̀rọ̀ àtúmọ̀ lọ sí iṣẹ́ pẹ̀lú sọ bọ́tọ̀ mẹ́ta lọ tí tó dẹ̀ lọ ní ìpínlẹ̀ gbogbo ẹ̀wọ̀n yìí epo rẹ̀ ni ó ti di 1,000 àrí ẹ̀ sọ 1,000 ẹ̀ lè fún àrí ẹ̀ sọ ìtọ́ni ìlànà ó ti ọlọ́sàn ló bá lóko wa.
1: Iléeṣẹ́ Bond Night. Alájà Bola o.
3: Ẹ káàárọ̀ o.
1: Yes, sir.
3: Tàfà ẹ̀ ṣe rí ọ̀rọ̀ tí Mímọ̀ yẹn sọ yẹn. Ó rí sọ and same time kò tún rí sọ o. Ṣé kàbí kú ni o? Ó kọ̀ ní pé láàárọ̀ yìí bí àpé ara yóò fẹ́ sọ̀rọ̀ much. Ṣáàjì kàbí kú ni o? Àtúmọ̀ ní Irish yẹn ló sọ yẹn o. Òun làwọn akọ́ṣe máa ń lo Amani at that moment. La máa ń lò pé ní àkókò yìí o, ní èmi ìtàkà o. So nígbà tó ń rí mọ lòun sọ ń bọ̀ wáyé o ìgbà táwọn kọjá gba àgbà kọ́lẹ̀kọ́lẹ́ jọ lọ àwọn ìṣẹ́gbẹ̀ ara wọn o ẹjẹ́ kí ó ṣe wú àyẹn bẹ́ẹ̀ pé ṣáàjì tàbí kú ni ìṣòro ọlọ́run so àkọ́kọ́ tí yóò jẹ̀bi na same time sọ̀rọ̀ náà tó rí ìgbà lòun sọ ìgbà táwọn kọjá rẹ̀ yàn rí nìyẹn mo lè kọ́ sọ fún yín nìyẹn.
1: Ẹ ṣe alàgbà adékúnlé adélájà.
4: Ẹ̀ka mr pilot.
1: Ṣẹ́wà.
4: Mo wà gbogbo agidi ìgbìyànjú fún ìfọ̀ náà.
1: Àti bọ̀ àwọn tó ń lọ sọ́mọ́lé tó ń lọ sí bẹ́gà àtàwọn tó ń padà bọ̀ lọ sí secretariat.
4: Ẹ kú ìfọ̀ náà.
1: Ẹ ṣe mr adékúnlé.
4: Ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé
1: Then at times we
5: are
1: going to be big for me. So come on, we are so ready to come
5: back.
1: Yes, sir.
5: Yeah. Let's see. Let's see.

0: lọ ọdún yìí ń lọ omi jẹ ojú mi bèrè àánú rẹ bàbá omi jẹ ojú mi bèrè àánú rẹ bàbá. Èyí ni ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 oṣù kẹrẹkẹrẹ oṣù kẹjọ ọdún yìí ó tún ti tẹnu gbẹpọ ó ń lọ ó ń lọ nígbà tí ó bá fi dìbò yí ọ̀la a máa pe happy new month lágbára ọlọ́run bí oṣù yìí gbogbo ìbànújẹ́ àìríná àìrílò orí àfààtó kò máa bá oṣù yìí lọ bí a ṣe wá mú oṣù tuntun ní agbára ọlọ́run oṣù ayọ̀ oṣù ìdùnnú oṣù ìlẹ́ẹ̀rin òun náà ni yóò jẹ́ fún wa àti gbogbo etí ètò ń gbọ wà láàárọ̀ tó ẹ kú ojúmọ́ ojúmọ́ aláyọ̀ ojúmọ́ ìdùnnú òun náà lè fún wa láàárọ̀ tòní bí ojúmọ́ ti wá mọ́ tó lówó gbówó a máa lè kókó olúwe ìròyìn láàárọ̀ tòní tá a máa mú lọ́kọ̀ọ̀kan ejeji bí wọ́n ṣe ti làálẹ̀ nínú àwọn ìwé ìròyìn wa olúlù ọ̀gbìn orúkọ tèmi àfa mi àti múnákàlíwá gàárí tí.
1: ọpẹ́ ni fún ọlọ́run bó ti sọ pé omi jẹ́ ojú ń bèrè àánú yẹn mi sọ pé àkáǹtì nọ́mbà mi ń bèrè àláàtì ẹ bá ti bẹ̀ kó máa wọlé sọ bí eléko ọpẹ́ ni fún ọlọ́run tó tún mú wa dà kókò tá a wà yìí a máa dúpẹ́ fún ẹni a máa yàn ọlọ́gbọ́n torí oore tó ṣe fún wa má lè gbàgbé ni ó pọ̀ tá a dúpẹ́ rẹ̀ tán pátá bá rákà lọ́hùn mímọ́ ọ̀rẹ́ ọlọ́run ọba ọba tó ṣe tó tóbi lọ.

0: Bila Adadi, I do well like you agree, like you can fair.
1: Bẹ́ẹ̀ni àwọn ọ̀wé ìròyìn wọn ti wà ní wàbí bàtà máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ máa tẹ̀lé wa ká lọ. Ìwé ìròyìn New Telegram ni ọmọ ọkọ̀ náwó gan láàárọ̀ tò ní o. Wọ́n ní kèlè àkọ́bù kì í ráwọn ọbẹ̀ o. Nínú ìwé ìròyìn yìí náà ni àwọn àgbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti ṣe bàǹbàdà látàrí wípé àwọn ti taari orúkọ àwọn èèyàn mọ́kànlélógún tó jẹ́ wípé wọ́n ń ta kọ̀ǹgbọ̀n fipò gómìnà nígbà tí ìdìbò gbogbogbò bá yá ní ọdún 2027 ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n sọ di mímọ̀ wípé yàtọ̀ sí pé àwọn taari àwọn tí wọ́n máa ta kọ̀ǹgbọ̀n fipò gómìnà ní ìpínlẹ̀ Bauchi jáde, àwọn tó taari àwọn igbákejì, àwọn taari orúkọ wọn, àwọn taari ẹ̀ síta o. Wọ́n sọ di mímọ̀ wípé ilé iṣẹ́ àwọn àjọ elétò ìdìbò ní ìlú Bauchi orúkọ ló jẹ́ pé wọ́n ti lé àlẹ́ mọ́dé, wọ́n lẹ̀ mọ́bẹ̀ níbi tí wọ́n ti to gbogbo tí wọ́n máa ta kọ̀ǹgbọ̀n fún ipò gómìnà tí wọ́n tó lẹ́lẹ́sẹsẹ àtàwọn kejì wọn, tí wọ́n sì sọ pé ìpalẹ̀ mọ́ àwọn rẹ̀ o fún ètò ìdìbò ní ọdún 2027 wò. Wọ́n ìwé ìròyìn ní Telegram sọ pé nígbà táwọn ṣe àbẹ̀wò sí ọ́fíìsì àwọn INEC ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá, àwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn àwọn olóṣèlú tí wọ́n lọ wo orúkọ àwọn ọmọ ẹgbẹ́ wọn wípé ṣówà ń bẹ́ àbí ò sí ń bẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀ òun mà ni wọ́n bá ń bẹ̀ nídò, tí ó sì jẹ́ pé àwọn ẹni náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde o, pàápàá jù àwọn alátìlẹyìn àwọn ẹgbẹ́ òṣèlú wípé inú àwọn dùn, àyà àwọn kùn tó jẹ nígbà tí àwọn débẹ̀ táwọn rí pé gbogbo orúkọ àwọn olùtakọ̀ǹgbọ̀n pàápàá jùlọ láti inú ẹgbẹ́ táwọn wà òun náà ló jẹ́ pé ó jáde sí ojúùwé àwọn igbákejì wọn. Wọ́n ní eléyìí ó ti ti fún àwọn ní ìgboyà nínú INEC wípé nígbà tí ó bá di ọdún 2027 wọ́n ṣe ètò eléyìí tó múyan lórí.
0: Kòkó ní owó ìròyìn tẹ síwájú inú owó ìròyìn lè jáde lówùúrọ̀ tòní nínú ìròyìn wà tó sọ di mímọ̀ wípé ikán parapọ̀ wọ́n mọlé o, ìgbà láàmú parapọ̀ wọ́n mú gírí, wọ́n ní àrìnpọ̀ méjò níjọ méjò níyà bọ́mẹ̀jọ bá ìyà ò ní jẹ́ṣẹ̀bí, ìyà ò ní jẹ́ paramọ́lẹ̀, kálukú wọn yóò jọ jẹ́ wọ́n sì jẹ́ dami sínú àgbàdo kan náà. Ló mú igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC tó tún ṣe bẹ́ẹ̀ ń lọ díje dupò gẹ́gẹ́ bí gómìnà ìyẹn dókítà Ọbáfẹ́mi Àmàtì. Ó ti ké sí àwọn àwòrùsàṣà tó di ìpínlẹ̀ kọ̀ọ̀kan mú nílẹ̀ Yorùbá wípé kí wọ́n dìde kí wọ́n parapọ̀ pàtọ̀pọ̀ sójú kan kó wọ́pù bí ọṣẹ láti dájú pé ẹlẹ́kùn òjẹ̀kùn ni wọ́n máa fi ìjọba kí wọ́n máa fi ọrọ̀ ajé wọn kó máa ṣe pẹ̀ kí ìrẹ̀kí ìṣàkóso ètò ààbò àti ètò ìṣúná wọn kó máa ṣe pẹ̀ kí ìrẹ̀kí ìyẹn nílẹ̀ Yorùbá yóò fi máa gòkè àgbà sí o. Dókítà Ọbáfẹ́mi Hamza ti sọ̀rọ̀ náà di mímọ̀ wípé ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà bá wọ́n ní àjùmọ̀ṣe ló yẹ kí ọrọ̀ ajé wa ló yẹ kó máa jẹ òtò olúlẹ́ka ètò ìṣúná ọrọ̀ ajé ìpínlẹ̀ Yorùbá. Wọ́n ló gbọ́dọ̀ máa jẹ́ ìkan náà, eléyìí ni ó jẹ́ kí àlùmọ́ọ́nì tó ń bẹ ní ìlú kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá kó lò fún ara wọn. Ọ̀rọ̀ náà jẹyọ nígbà tó ń ṣe àpèjúwe ìlàkàkà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́lẹ́kùn òjẹ̀kùn nígbà náà ní ọdún 15 eléyìí tó gbé kalẹ̀ ní ṣe ayẹyẹ ojúde ọba èyí tó ti ṣe ìsórere fún ìjẹ̀bú àti gbogbo ìran Yorùbá báyìí. Àwọn aṣọ mọ̀ wípé tí a wá bá lè fẹnu ṣọ̀kan gẹ́gẹ́ bí gómìnà ilẹ̀ Yorùbá ni mẹ́rin wípé ìdàgbàsókè yóò dé bá ìran Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri. Dókítà Kadri Ọbáfẹ́mi Hamza ti sọ̀rọ̀ náà di mímọ̀ níbi àpérò kan èyí tí pa Ruben Fasuroti Centenary Lecture èyí tí àwọn afẹ́rẹ́ pa Yorùbá tí wọ́n gbé kalẹ̀ níbẹ̀ ló ti sọ̀rọ̀ náà di mímọ̀. Ó ń ta wà yóò gómìnà kọ̀ọ̀kan ní ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ló gbọ́dọ̀ rí dájú wípé àfọwọ́sowọ́pọ̀ mú ìdàgbàsókè bá ilẹ̀ yìí. Kájọ máa ṣe pàṣípààrọ̀ ọrọ̀ ajé, ká máa ṣe pàṣípààrọ̀ àlùmọ́ọ́nì, ẹ̀rí pé ìdàgbàsókè yóò dé bá gbogbo ìran yìí. Ojúkẹsẹ̀ pèlè gómìnà àná nípínlẹ̀ Ògùn alàgbà Ṣẹ́gun Ọ̀ṣọ́bà àwọn náà bẹ́ẹ̀ àwọn ènìyàn ló ń bẹ níbi àpérò náà ètò wáyé ní ìpínlẹ̀ Èkó. Inú ìwé ìròyìn The Nation Network.
1: Òpó inú ìwé ìròyìn tẹ̀síwájú iléeṣẹ́ Bond FM 92.9 inú ìwé ìròyìn New Telegram ni mo ṣì wà láàárọ̀ tòní o. Látàrí wàhálà ètò ààbò eléyìí tó jẹ́ pé ó gbó múlẹ̀ gbìngbìngbìn ní àwọn agbègbè kan ní òkè ọ̀yà. Àwọn àjọ kristẹni ìyẹn Christian Association of Nigeria ni tí wọ́n fi kalẹ̀ sí ìlú Niger ìyẹn àtàwọn ẹ̀ka Niger ní àná òde ìhùnmá ni wọ́n ti ń pe ìpè kan tí wọ́n ti ń pe ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Niger dàpọ̀ ìdàbọ̀ ní gbogbo ibi ìjọsìn bóyá mọ́ṣáláṣí ni àbáwọn. Wọ́n ní kí ẹ jẹ́ kí ètò ààbò kí ó máa fẹsẹ̀ rinlẹ̀ gbègbè. Wọ́n wá tún tẹ̀síwájú pé àwọn ibi tó jẹ́ pé wọ́n ti ń kọlu àwọn èèyàn ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ láti ìgbà dé ìgbà bóyá kí ẹ kó àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n wà ńbẹ̀ ní gbogbo ìgbà kí wọ́n má kú sí pé wọn ìgbà tí wàhálà òun ni wọ́n pè wọ́n ipẹ́ ẹ máa bọ́ ó wọ́n ti wọ́n ní kí wọ́n wà ńbẹ̀ gbí ipẹ́ tó

0: sí ní ní number 13 Akinwale Street off Thomas Alako Ogba Bus Stop Ogba Nikeja nílùú Èkó bí tàbí kọ pé mi sórí 08036392611 kò ní fi àrùn òde wá mọ́lẹ̀ o a ó máa retí yín bọ̀.
1: Mo kí gbogbo ẹ̀yin olóríire tí ń gbọ́ mi ní àkókò yìí Adéwálé ọmọ ní orúkọ mi ṣáájú ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé asán o ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò ilé iṣẹ́ PIPS Forex Academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì PIPS Forex Academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu PIPS Forex Academy ń yí ìgbé ayé ènìyàn padà dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń sọ wípé ó ṣe ògo owó àbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì lè fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kò sí kù ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà PIPS Forex Academy wọ́n ń dánilẹ́kọ̀ọ́ bí a ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe ire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni ìrà máa sákọ̀ ọ́ lọ bí PIPS Forex Academy ti wà ní Nàìjíríà wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí kò fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gun eré tá à ń sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ìmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni adaṣọ fúnni tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gbà ní ọ̀dọ̀ PIPS Forex Academy ni wọ́n ti ń ju sàdáta sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yípa sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń pé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó ó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà abalajọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play gùn tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ̀ rẹ yẹn ìyẹn smartphone ha òun náà ni ọ̀nà àbáyọ ó lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ àkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀ǹpútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá PIPS Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú àwọn àlọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ilá kìí kò iléeṣẹ́ PIPS Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́

0: back to back will you make sense when Manchester United was 5-2 Bruno Fernandes will score in universe once 5-2 ni Manchester United you know in universe once by the side for you ni awon bawo lo se lo ni okun ose yi Premier League La Liga ni ogugbe yes of England to Chelsea 40 ori yomi ni Chelsea win ni omi ni paro fun yin 4-3 latari pe Brighton o da omi Chelsea nu Chelsea ni ogba Olorun ni o je latari 4-3 ni ifese won se yen o pada pari si Leeds United ati Bolton go 1-1 lo pari si nbe Sunderland o mori yo latari pe boye na Fulham alejo e ni 1-0 be ni Man United bi mi so lekun o na Ipswich Town pelu 5-2 be lo se La Liga tori gagara Real Madrid araso funfun o na awon ti legit ni all of Malaga pelu ayo 4 si ojo Deportivo La Corona lo Felicia ayo meta seyo kan Celta Vigo ati Athletic Bilbao Athletic Bilbao pelu boye jalejo ran si lorun latari boye na ni ayo 2 si ojo funko o foga won Werder Bremen to wa ki sile pelu ayo 4 si eyo kan Olusaka ofo pelu ayo meta si ojo ni Italia Serie A ko o fi aje Napoli pelu ayo 2 si eyo kan o lo ka mole ni awon ti Fagas olu Napoli pelu ayo 2 si eyo kan Cagliari aje ya lowo Inter Milan pelu ayo kan si ojo Lazio nko ayo kan si ojo na lo na fi na Genoa be lo se lon be ni France Ligue 1 to ma pari ti ma fi pari Isovin FC Olu Nice pelu ayo meta sodo Rennes o foga won Emas pelu ayo meta si meji Monaco Olu Marseille pelu ayo meji si odo be lo se lon be
1: o da to ba ri be je ma mu loko eje din papa to de pe ko si ere Moscow bi tin se bi won mo o ise na ni won se je je mo pe league ore Nigeria NPL ti bere be ni to se pe ba yin so lo lowo yi Reverend Tirun Ben won ti dago ojo orilede Nigeria to je pe en to je gba ife eye na ni sa to koja ta mo si Rangers o ma ya be omi na lo ta tori pe ori yomi ni te bi pe to we mu awon latako go bere si ni binu na ye ni iseju die to kun so na pa to pe aise na wa lati owo re yen ta mo si gole lo we mu Casina kuruko re na ni Francis Corona to je pe o bere si ni binu be lo si ni bu pe ta pe ah oye ko ni be ase yi owo otun lo ti wa Casina 1 back now Rangers on lo kamole 1 na ni ogba ifesose na ni ilu abekuta to se pe omi si inu bi won pa pe ah awon fe lu en to je defending champion ka won si gba mi meta monu le on sugbon ko ri orun be ni ko yi si tori pe ile onile lati bi won la gba mi oran bi ti won mo mu wa ki eso Fernandes lo pa pe lo inu ko pe jo Tuesday na ni won fun ni ami eye agbabolu to ri orun ti jilo ni lege si ni England tori pe sa to ya lohun iran lo to se koja be won se gbe lo o se pe lo ko se jo Sunday na o fi agba han pe ah ohun to gba wa suno ye won fi fun won ni ami na ami ye na o si gba bodu meta sinu awon o tu wa se iran lowo mi ikun tasis ta le pe ni four goals lapapo fun won nikan ninu fesose kan so pere ni e se niyan a wa so lori oro en to ye ko je are fun en sugbon pe iwa yo se yi olofin jana gangan len to ye ko da ko wa ni o nleke ni waju gege bi are lasiko ta wa yi ibi yan se n ta re si mi gege bi ore se gbe pe se yi olofin jana lo tu da ko tun sumo be gbangban ah so ko won lo wa be sugbon won lo tun sumo be gbangban to ye pe to wa para pa bayi o se ko lori ko ri se daada ko para fun ni kan fun ni are gege bi to ma se ju fun iko NFF lori ni Nigeria bi to ba nibe na ni kono jo da ko si du be lo fun tori pe ko rorun ipo lati ga si ipo ki won se ri mu ọ̀rọ̀ bíi tí wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ ìná ló wà ní kíláàsì náà ìyẹn kan ní padà gba number one fi jẹmọ lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn abala ti yọ long tennis jokovi kò sì ní láàánú kó pàdánù sọ́wọ́ alátakò rẹ̀ ní ti us open ẹni táwọn sọ yìí ó ti gbà á rí láì mọ iye ìgbà sẹ́sẹ́ pé ti fi ìtàn balẹ̀ mẹ́rìírí tí ò ṣe ọ̀rọ̀ sẹ́yìn bíi tí wọ́n 25 times grand slams opening recording náà ni tó ti jẹ́ pé amúlẹ̀lẹ̀ ní Argentina tó ti ṣe dáadáa ṣùgbọ́n lélẹ́yìí ó kùnà tó wà látakò rẹ̀ ó sì bínú ṣùgbọ́n ju pé lọ àgbà tí ń dé ọyẹ wọn ní ajá àsẹ̀yìn èyí lé ó ṣe eré nìyẹn náà bọ́lá bẹ̀rẹ̀ ọlọ́ọ̀dẹ ó kí tó sì kótó ẹ̀dá ìbẹ̀rẹ̀ lọ́kùn àwọn arsenal wọ́n gbìyànjú wọ́n break record wọ́n fi ìtàn balẹ̀ lásìkò inú ọjà pàṣẹ pààrọ̀ torí gẹ́gẹ́ bí sọ tẹ́tẹ́lẹ̀ náà rí nínú ìtàn wọn wọn tagbá bọ́ọ̀lù kan sọrí tó wọ £45 million láti gbà tí arsenal ti ń já arsenal ṣùgbọ́n ní ìtàn náà ti balẹ̀ látàrí pé agbábọ́ọ̀lù yìí wọ́n sọ sí ilẹ̀ arabu lọ́hún ìyẹn martinelli ó sì lọ bí £17 million tí wọ́n gbà lọ́wọ́ saudi arabia àlè láì pé àwọn ti kó rọ̀wọ́wọ́ náà lẹ̀ pé kò dàpọ̀ mọ́ àwọn ní ọ̀hún nígbà tí kì í ṣe agbábọ́ọ̀lù arsenal mọ́ ó ti lọ sí saudi arabia náà láti lọ gba iye mẹ́kà bọ́ọ̀lù ìṣàrin ni arsenal ti fi ìtàn balẹ̀ wà lálẹ́ yẹn.
0: bẹ́ẹ̀ni mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ikọ̀ barcelona báyé sọ pé

0: ba pe oun fe ba sinmi si ṣugbọn o fun ara e lo terminate contract ara e ninu iko to wa alhilale lohun pe oun fe duo oun lo mo ntori wa rowo o se se ko pe ailera ni o tabi ko pe ko suka ya ko sinu mi lati ma tesu waju ṣugbọn ni bayi o o ni ko oun fe da duo nigba di o sinmi ranpe leyin reyin yo mo tesu ayo mo ti o para si ori ori na ire ni abala
1: bẹ́ẹ̀ni ẹjẹ́ máa sọ fún pé chelsea ó ti ṣe kinní yẹn látàrí pé wọ́n ra agbábọ́ọ̀lù kan honest anahano láti atalanta bẹ́ẹ̀ni nǹkan tó wá pa mí lẹ́yìn nínú díìlì yìí ni wọ́n lónìí ẹ̀ lọ sí crystal palace chelsea dẹ̀ ti lónìí agbábọ́ọ̀lù kan ìyẹn axel sassi nínú òfin england dẹ̀rẹ̀ kò lè lónìí ju agbábọ́ọ̀lù kan lọ fún ikọ̀ kan ní inú premier league honest anahano yẹn ó jẹ́ agbábọ́ọ̀lù míì tó máa jẹ́ lẹ́kẹ̀ẹ́ tí chelsea wá ṣe ni pé wọ́n ṣe pé wọ́n ti agree deal pẹ̀lú atlanta ṣùgbọ́n atlanta ni wọ́n fi rán agbábọ́ọ̀lù yìí lọ sí lónìí ní crystal palace ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sọ fún yín kò sí ọ̀rọ̀ kinní kankan ń bẹ̀ honest anahano agbábọ́ọ̀lù fún chelsea náà dẹ̀ ti rà ní £40 million ó máa tó bá sáà tó ń bọ̀ ó máa darapọ̀ mọ́ ikọ̀ chelsea agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn left back ó dẹ̀ lè play lẹ́ LCB 18 years old agbábọ́ọ̀lù náà bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ ẹjẹ́ sọ fún yín pé ó ṣeé ṣe kí Jozinski agbábọ́ọ̀lù fún ikọ̀ Manchester United lọ́wọ́ wájú kó darapọ̀ mọ́ ikọ̀ Juventus àti Fiorentina ìkọnú méjèèjì ni wọ́n jà láti gba agbábọ́ọ̀lù yìí ní àyálò bó bá ṣe lọ́nbẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ tó bá lọ. Ṣágbà wípé transfer window ó máa dópin ní ọ̀la báyìí sì ṣe àwọn ọkọ̀ ló máa ra àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù ni wọ́n máa na àwọn máa pààrọ̀ ikọ̀ àwọn ikọ̀ náà dáná wọ́n sí oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tí Manchester United agbábọ́ọ̀lù tó ń jẹ́ Tosin ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tí Chelsea tó bá ra agbábọ́ọ̀lù tó ń jẹ́ Osimhen kò sí kan tó wà ń bẹ̀ owó náà ló máa gbà bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tí ikọ̀ Barcelona náà tó bá ra Alvarez oríṣiríṣi àwọn nǹkan tó ń lọ ìròyìn tó ń lọ lọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀ ló ṣe lọ́bẹ̀
0: ó ṣe arsenal gbé agbábọ́ọ̀lù míì lọ wájú ná
1: bẹ́ẹ̀ ni
0: ṣùgbọ́n lórúmọ́jú láàpadà mọ yẹ tó yẹ pé ṣọ́ka máa jẹ́ fẹ́lómi nínú àwọn ẹsẹ̀ tó lọ tí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ kan lọ́rọ̀ tó sọ tóbi ọ̀rọ̀ agbábọ́ọ̀lù yìí ṣe hàn pé chelsea ṣì ní agbábọ́ọ̀lù ẹ̀ kan rà aláàkọ́
1: o jẹ mẹta
0: ẹsẹ ni pe ko da meji pe lohun je te ni o da neju sile meji to si je kede o mo se mi se o si gba fun o se mi se o wa ara webe nigba ti ma se pari pe ejo ma binu aise lako to hun ni o toro daiji o si se ki o we pe ifeso to wa lana yen to we kun lu aburu wa mu le ni ko tun ise na se idaju be
1: ṣugbọn boda to ba re pe ohun lo wa be
0: martinez se fi rọpo e mẹta
1: to ba je
0: ko pe clean sheet ni mo pe aye ni
1: to ba jo ohun lo wa be a ma je to mejo lanu e tori brighton yen isowo bo se n gbabo defense wa gangan lo pa wa lanu
0: tori spirit
1: defense yen gangan lo pa wa lanu ṣugbọn bọbọ yen o ni bo ọkan to gba iru bo ti
0: joshua
1: king iru bo ti king fi gba bo yen sawon east fulham ohun naa ni agbábọ́ọ̀lù yen gba ti martinez se kini o ti kò yí sí kí ni ni world cup arsenal gan ọlọ́wọ́ ẹ̀ mú wọn ó ṣe àgbà world cup ni a ní world cup
0: sáyẹ̀ sáṣọ yìí ọ̀hún ọ̀hún tí mo láìsí lóde tí mo máa ń bọ̀ báyìí ó máa ń fòbí ẹ̀ ó máa gbéra ó máa
1: fòbí ó tọ́tẹ̀ ni
0: madrid
1: ní second keeper sanchez madrid máa ṣe sanchez
0: kọ́tọ̀ ọ̀dà nìyẹn nísìnyí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́tọ̀ ní nílàlígà
1: a sọ pé kò da o sọ ọmọ chelsea kan tó máa sọ pé kò sa o lè rí madrid tí bàbá yẹn gbé lọ́wọ́ wa ni madrid ti gbé iye tó ẹ̀ka ta kọ́ la ta o ló jẹ́ ka lọ ra azabalaga àbí kí lorúkọ bọ̀bọ̀ yẹn o ló jẹ́ ka sáré lọ ra bọ̀bọ̀ yẹn pé kọ́tún ẹ̀ àti kọ́kúdà àtúnlé peter check alè fún los arsenal ẹgbẹ́ kó ba lè jẹ́ ọlọ́wà number one sí ẹ̀ tó dẹ̀ já wa ní ó já wa nítorí ọmọ
0: oríbi
1: oríire báwo àwọn ará ẹ̀pù
0: lẹ̀ka ní. láàrin mi àti ẹ wọn ni wọn gbalẹ sí banana island ẹni wọn sọ pé ní korodu ìṣẹlẹ ìyàtọ̀ wà
1: ní ẹnìyàwó ṣe chelsea wa ní korodu champions ní korodu
0: o lè file
1: ṣé wọn champions ní korodu wọn champions ti
0: kọkọrọ kígbe kọọbù ọmọ dansi.
1: Wọ́n wá kiri bóyá wá ọdún mẹ́rin ni Chelsea máa fi gbé dání.
0: Bóyá àbúlé ọ̀rọ̀ tó ń wá rọ ní ẹ̀gbọ́n bíi nọ́gbélé yín lọ́wọ́ pé kẹ́ máa fi yẹn.
1: Ká máa fi kí ni. Kọ́kọ́ ife ẹyẹ wo ló ní kọ́kọ́rọ́? Gold. Pilot gan ó ń dun pilot pé kí ló dé tí mo fi pegede lọ síbẹ̀ yẹn.
0: Igbo níbi èyí ọ̀pọ̀ onírin.
1: Kọ́pù onírin wò. Gold ni kọ́pù ẹyọkọ̀ tó ju kọ́pù yẹn. Owó náà ni World Cup.
0: Àwọn rímù rímù rẹ̀ pẹ̀lú mọ́tò.

0: 0706316 1916 láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ta níyìí ká gba ìpè ọ̀rọ̀ yàrá lé kí ni èròngbà sí náà lórí ìfẹsẹ̀rọ̀yìn orílẹ̀-èdè fún ti nff lórílẹ̀-èdè bọ́ọ̀lù lórílẹ̀-èdè nàìjíríà 0706316 1916 torí pé èròngbà sí náà ó ṣe okòwò.
1: Ojúmọ́ o kí lorúkọ yín àti bulẹ́ tí ń pè.
0: Ẹ̀gá rọ́sà.
1: Ẹ̀yẹ ọgọ́nà
0: ọgọ́nà
1: lóde. Ó yà ẹ bá wa sọ̀rọ̀.
2: Àwọn ọ̀pọ̀lá lẹ́yìn aṣọ mi la máa jẹ́ bẹ́ẹ̀
1: bọ̀. Ọ máa jẹ́ lálẹ́ ìyá bí. Ọ máa jẹ́ wòtòwòtò.
2: Ọ máa jẹ́ kò sí ò ní nípa àwọn ìká wa fún ká máa bèrè tó mélòó láti bọ̀.
0: Ẹ tẹ̀lé bẹ́ẹ̀ ẹni wò rárá.
1: Nicola Jackson máa wàá bẹ̀rẹ̀.
2: Kò sí kọ̀ọ̀kan fún àwọn yẹn.
0: Lórí ọ̀rọ̀ nff bá mi lórí ọ̀rọ̀ nff nàìjíríà ó kàn wá gbogbo gbọ̀n kí lẹ lérò pé atalẹ rẹ ló pé kó wáyé bíi ààrẹ. Arsenal ló bẹ́yìn bọ́ọ̀lù ló wà wọn kọ́ síbẹ̀.
2: Ọ̀rọ̀
0: Arsenal ló bá wọn ní ìjọba Arsenal ìjọba World Wide Arsenal wọ́n tẹ̀lé tiwọn ọ̀nà ìṣàn ní. Hello.
1: Ẹ kó ojúmọ́ o.
0: Ẹ kí arọ́sà orúkọ ìbílẹ̀ sípò wá. Bàbá mi láti bo.
1: Oya oya oya kí lójú oyin.
0: Àwọn ọ̀kẹ́ sì ni ẹ̀họ́.
1: Bọ̀lá ẹ̀ World Champions. World Champions.
0: World Champions.
1: World Champions oya oya báwo ni bá lẹ rí sí.
0: Ṣẹ́gun ọ̀jẹ̀gbà mi ẹ̀fẹ́ kó wà bẹ́ẹ̀. Èni yóò ṣùgbọ́n àwọn ọ̀tọ̀ lálẹ́ ìtìlá ago mẹ́jọ gẹ́gẹ́.
1: Bẹ́ẹ̀ni àwọn Nicolas Sin àti Ibrahim Mbaye àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n máa ṣe kún Arsenal. Oye Arsenal lè win nìṣà ṣùgbọ́n tó bá win náà inú àwa máa dùn ní àwọn èyí
0: nǹkan sọ ní ọ̀la.
1: Bẹ́ẹ̀ni ní ògo ṣe top 3 àwọn máa lè kọ́sọ lọ́la náà ni látàrí gbàgbọ́ọ̀lù. A máa lè sọ fún wọn pé àwa ti ná ìfẹsẹ̀wọnsẹ̀ méjì.
0: Àtìlẹ́yìn fọkàn bá bọ̀.

0: John Vans 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìwé, aṣọ iléèwé, owó ìkẹ́kọ̀ọ́. Ọdún náà, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, ilé ìbùsùn tí mo sùn sí nílé àti ṣàdé fẹ́ mú kà.
1: Ọtún náà, ọmọ náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wọn ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà di dandan kó pe gbèdé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wí pé ọrún dùn tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Lọ tíbùsùn mú kà fún akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mooka, adding comfort to life since 1959.
4: Ọlọ́wọ́ o, ẹ̀jẹ̀ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
5: Àpò pélébé òróró 90 ml power oil 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: jẹ́ kí ìbàjẹ́ kó pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Charlatem, oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́. Charlatem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́ Charlatem, oògùn ibà láti lè ṣe Sharima Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Charlatem bá ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Bond FM 92.9.
2: Bond FM.

0: ìkùrú yálẹ̀ ta ló ń dẹ́sẹ̀ ti gbọ́ yín láti lè ṣe bond fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó látẹ̀nà abdul fatahi abdulgafar lójú náà ti jẹ́ kí aráàlú rí ọwọ́jà ìjọba láàrin ìlú àkánsílẹ̀ tó ń ṣojú abúlé ìjẹsà níjọba ìbílẹ̀ yaba ọ̀gbẹ́ni aliyu adeyemi bada ó ti ṣètò ìrànlọ́wọ́ ẹgbẹ̀rún márùn-ún mẹ́wàá náírà fún àwọn ènìyàn ní igba ní ẹkùn ètò ìdìbò rẹ̀ láti fi sàmì ọdún kan tóun náà lò lọ́fíìsì gẹ́gẹ́ bíi kánsílọ̀ alàgbà bada sọ di mímọ̀ wípé iṣẹ́ ìlú ó jẹ́ òun lógún ìdí rèé tó ṣe ń fi àkókò náà fẹ̀rí pé kí àwọn aráàlú yàtọ̀ sí ẹgbẹ̀rún mẹ́wàá náírà tó pé fún igba ènìyàn ó tún fi àkókò náà ra àwọn ìwé àtòhun ìlú ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe ń gbaradì láti wọlé padà fún sáà kẹ́kọ̀ọ́ kínní ní ọdún tá a wà yìí alága ìjọba ìbílẹ̀ yaba lcda tẹ́lẹ̀ rí dókítà káyọ̀dé omíyalé kan sára sí kánsílọ̀ náà yóò ti ṣe fi ìfẹ́hàn sí àwọn olùgbé ẹkùn rẹ̀ tó fi hàn wípé tọwọ́ rẹ̀ bá tẹkùdà jù báyìí lọ yóò ṣe fáwọn aráàlú ó ní ayẹyẹ ọdún kan ọ̀hún fìgbà ládùúrà pé kí ìlú ẹkùn abúlé ìjẹsà níjọba ìbílẹ̀ yaba kó máa tẹ̀síwájú sí ẹwẹ̀ àjọ torí sí ọ̀rọ̀ àwọn ààyè tó sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ ìkòyí ọbalẹ́dẹ́ lcda ti gbà láti dájú pé àwọn ààyè ọ̀hún wúlò fún àwọn ohun ìdàgbàsókè aráàlú wọ́n sì gbégi dínà àwọn tó ń fi àwọn ààyè tó sílẹ̀ náà láti máa fi tajà lọ́nà tí ó tọ́ àbí ààyè tó yẹ kí ẹlẹ́sẹ̀ ó gbà tí wọ́n fi ń ta ọjà wọn ni pẹ̀lú àjọṣepọ̀ àjọ torí sí àwọn ààyè tó jẹ́ ti ìjọba informal space management authority àti ìjọba ìbílẹ̀ ìkòyí ọbalẹ́dẹ́ lcda wọ́n jùmọ̀ ṣe àmójútó àwọn ààyè náà àdójẹ́ adarí fún àjọ torí sí àwọn ààyè tó sílẹ̀ ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni dáìsí ọ̀ṣọ́ sọ pé àwọn ikọ̀ ọ̀hún ti ń lọ kákàkiri ìjọba ìbílẹ̀ gbogbo nípínlẹ̀ èkó láti lọ rí dájú pé gbogbo ààyè tó yẹ kó wúlò fún aráàlú wọn ò gbọdọ̀ sọbẹ̀ di ibùdó tí wọ́n ti máa tajà èyí tó máa ṣe ìdíwọ́ fún àwọn ènìyàn nínú ọ̀rọ̀ rẹ̀ alága ìkòyí ọbalẹ́dẹ́ lcda alàgbà bọ́lá ọládúnjọ yìí ṣe ìlérí báwọn yóò fọ agbègbè ìkòyí ọbalẹ́dẹ́ mọ́ tónítóní tó ìròyìn yálẹ̀ ta ò níjú báyìí lo aago méjìlá ọ̀sán ẹja pàdé fún ròyìn àpapọ̀ tèmítọ́pẹ́ àjà ìlú lóòtú ẹ̀ máa yáṣẹ́ o.
1: Èdèmàrè lọ́dírí ẹ̀wà.

0: ọjọ́ ajé tó kẹ́yìn nínú oṣù kẹjọ. Ó jẹ́ ọjọ́ ajé Monday, ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ẹgbàá ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n. Àtú kí a pé a kú dédé àsìkò yìí níbikíbi tá a bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ra wa ẹ kú ojúmọ́ ọmọ ẹsìnkú ìyálẹ̀ ta. Bákan náà lọ́jọ́ ajé Monday, ẹ kú iṣẹ́ sáà, ẹ kú iṣẹ́ máa, ẹ kú ọrọ̀ ajé sáà, ẹ kú ọrọ̀ ajé máa. Káàbọ̀ sórí ètò tó ń rí sí ìlera gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Kínní kan bẹ tó máa ń pa àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lára tí wọ́n fura. Kìdẹ́ sí olùgbé ìpínlẹ̀ Èkó nìkan, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tàbí kí n pé gbogbo ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. A máa pé èmi ò kí ń sì kí, èmi ò kí ń sì kí. Àìsàn díẹ̀díẹ̀ nísìnyí kó lókun. Ìjọba ìpínlẹ̀ Èkó. Ọlọ́lá jùlọ gómìnà Sanwó-Olu, wọ́n mọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wá irú yẹn, tó fi wá àjọ pé tèmi yé mi o. Wọ́n wá rọ́wọ́ torí pé kí ni àwọn náà mọ̀ pé gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà tó ń jókòó lọ́fíìsì, bóde ẹ̀yẹ́ pé àwọn máa lọ ká, àwọn máa ronú, àwọn máa gbéṣẹ́ kalẹ̀. Wọ́n máa ń lọ ṣe àyẹ̀wò láti mọ̀ pé níbo ni àgọ́ ara mi, níbo mo lò ó dé o. Ṣé ẹ mọ̀ pé àgọ́ ara táwọn yìí ó ní gèèjì? Ẹ mọ̀ torí wọn ọ̀lẹ́ kámẹ́rà mọ̀. Mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ní gèèjì. Òun náà lódì wọn tiẹ̀, ó ń wọ̀n díẹ̀ díẹ̀. Òdì wọn yẹn ń jẹ́ ká mọ̀ pé ó ti lo ìdá 80% nínú àgọ́ ara rẹ̀. Lórúkọ ọmọbìnrin yẹn, rán mi létí irúkọ ẹ̀. Lórúkọ ẹ̀. Àlíyà ti lo 80% lágọ̀ ara ẹ̀. Èwo kan bẹ́ẹ̀ tà ń láti jọ ṣe tí o bá ti lo 80% lágọ̀ ara ẹ̀, 20% ti yẹn ṣe mọ̀. Èwo kan mọ̀ pé òun tó kún bẹ́ẹ̀ pọ̀ mọ́ o, jẹ́ ń lò ó dáadáa o. Wà á dí àwọn iṣẹ́ kan kù, wà á dí àwọn eré kan kù, gbogbo kókó jọjọ yẹn wà á dínkù. Wà á ṣọ́ ohun tó máa jẹ, wà á ṣọ́ ohun tó máa mu. Òun tí ẹ máa rí tọ́pọ̀lọpọ̀ gbà tẹ́kọ̀ọ́ ní débi pé mọ́tò míì kú lójijì, wọn ò mẹ́ńtẹ́ẹ̀nì ẹ ni o. Gbogbo tó ń bèrè fún, wọn ò fún. Gbogbo tó ń pè fún, wọn ò dá lóhùn. Ó dàbí ọ̀rọ̀ bátìrì mọ́tò ni. Ẹ kàn rí pé ó ti mú owó wá pé ó ṣe kí yín kò tètè dáhùn. Tó bá yá lójijì, á kàn ṣe kí ni yóò mú lọ ni. Ẹ gbà mi sọ fún yín tó túmọ̀ sí pé ó ti rẹ̀ pátá nù. Mo lọ̀rọ̀ àgọ́ ara wa já tọ́jú ara wa o. Níta iṣẹ́ àgbékalẹ̀ Lagos State Health Management Agency nù. Ẹ LASHMA. Ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ sí ìlera Èkó. Ẹ̀yàn ọmọ IT ìkílẹ̀ máa ń wá studio. Íńtánẹ́ẹ̀tì ò ṣiṣẹ́ ICT wá studio. ICT wá studio, íńtánẹ́ẹ̀tì ò dẹ̀ ṣiṣẹ́. Ẹ̀rọ kan bojú ẹ̀jẹ̀ ni. Ilé-iṣẹ́ Bon 92.9 mo ti lálejò nílé agbára lónìí. Àwọn ni wọ́n máa dárúkọ wọn fúnra wọn, mi ò ní báwọn dárúkọ wọn. Ìyẹn tó bá ṣe ìrántí, ṣe ìrántí orúkọ yín wà.
1: Mo
0: ṣe ìrántí orúkọ mi, orúkọ mi ò yí padà.
1: Ẹ kú ilé gbogbo ilé o, àtútù délé ni o. Èmi náà, èmi ọmọ yín, mo tútù délé ni, orúkọ mi ò yí padà. Mrs. Abilékọ Olúbùnmi Peters. Láti ilé-iṣẹ́ LASHMA, èyí tí gbogbo ènìyàn mọ̀ sí ìlera Èkó.
0: Ẹ káàbọ̀ sílé agbára ilé-iṣẹ́ Bond 92.9. Ẹ rántí jọ sí tẹ wá Peters yẹn, mo bẹ̀rẹ̀ sí ní dàí láàrúkọ. Ọ̀gá wa kan máa ń jẹ́ bẹ́ẹ̀ àbí iṣẹ́ rántí.
1: Bẹ́ẹ̀ni sí.
0: Ó dà ètò ti dé lónìí, ń lọ pé ọ̀gá Peters. Ó dá mi lójú, wọ́n wà lọ́fíìsì wọn bẹ̀ yín. Ń lọ pé ọ̀gá ẹgbẹ́ á wo ẹni tó ń jí orúkọ yín lò. Àwọn tó ń jí orúkọ yín lò, àbá ná yín dẹ̀ ni wọ́n ni. Gbogbo ẹ̀ la máa mọ̀. Ẹ jẹ́ ká bèrè ètò láàárọ̀ yìí máa. Ẹ káwọ lẹ́lẹ̀ tí ṣiṣẹ́ ná kíkọ́ bèrè.
1: Ok, ẹ ṣe gan olótù. Mo ń ṣiṣẹ́ ẹ̀ka tí mo wà ní èyí tá à ń pè ní ìlera pàjáwìrì, ìyẹn emergency. Iṣẹ́ tèmi dẹ̀ ni emergency care officer.
0: Bẹ́ẹ̀ni,
1: àwọn
0: la
1: mójútó gbogbo àwọn tó bá ní ìlera pàjáwìrì láti rí pé wọ́n rí ìtọ́jú tí ó péye ní àsìkò láìsí ìdádúró ní ilé ìwòsàn kí ilé ìwòsàn tí wọ́n bá gbé
0: wọn. LASHMA HEAD ní ọdún tó kọjá ló dàbí ìgbà tó pé wọ́n fi lọ́lẹ̀. Ǹjẹ́ lè sọ fún mi kí ni ìtumọ̀ LASHMA HEAD? Ṣé LASHMA lè ṣe IV ni? Àti AIDS kò yé mi o. Ẹ ṣàlàyé LASHMA HEAD, kí ni ìtumọ̀ ẹ̀? AID tó wà mẹ́ to ra mo pe o ma pe kini oni HIV AIDS o lo ma jari
1: amen
0: ngba ti last month wa o susu te ti gba gbogbo ye ti te ti gba gbogbo awodu ti ti se n gbo mi o e e ti wa lo pe je awodu na ni e ni abi bo ko ye mi ma o
1: e seun lotu
0: yes ma
1: last month AIDS yi apeja eni Lagos State Health Management Agency AID teyen yen ni assistance in distress yen wa fun Lesekese.
0: Kile ru de be te fi dale.
1: E se o.
0: Se le ba mi so tan dida last ma 8 sile.
1: E se o gan lotu. Inu mi ma ndu pe lawon ibere yi.
0: Yes ma.
1: Nitori pe nigbati ni igbati gomina wa won fi ase yen lele. Iyen wa ni number kefa ti keje. Wi pe ile iwosan ti ki ile iwosan ti won ba gbe enikeni lo. Ni digba digba. Ton ri pe isan yi o le mu emi nton ton wa gbe lo ni digba digba won gbodo so wi pe ki won da pada nitori pe won ri owo mule won ti fi ase yen lele ase niyan tan pe ni executive order nitori pe won ti ri pe opolopo eyan ni won ti padanu emi won nipa ase pe ibi ton ba ti gbe won lo si ile iwosan ton ba de be eni ti o wa ni pajawiri to le mu emi e lo o wa de be ile iwosan wa ni e lo mu owo goboy wa ka to le da won lohun ibi ti won tin sare lati mu o lati lo wa owo ohun oni to won agbe mi mi
0: gege bi se won wa ni e lo ko deposit 300,000
1: be ni sir
0: won ti mo pe eni yen wa ninu ipo
1: to se mi
0: e se kon
1: e bi to
0: ba bere ni won mu wa
1: be ni e bi to se ti wa to tun wa buruju ni pe eni ti wa ni ipo pajawiri yen o le ni owo yen lowo o ni ko se pe ko ni sugbo ipo to wa yen ko le soro ko le
0: mu owo
1: be
0: ni inu ara ni ninu lo wa
1: be ni ko to mo ko to nlo o ti gbe mi ko
0: se
1: pe ko sowo
0: hey
1: o ni ijoba ipinle eko babajide sanwo olu se so pe enikeni abi ile iwosan kile o to ma ti le gbe enikeni lo lati lo be won gbe lo digba digba ti o de wa ni ipo ti emi e le lo iyen ipo owo esekun aye esekun nu be se so won godo da lohun won godo mu duro sisi iyen stabilization ti oni to won ta re ba ti wa bale tan e se le wa so fun pe ah se o ni eto ilera abi o ma sanwo
0: ka ku pe last month 8 ni ido la emi
1: be ni
0: pe last month 8 agbomola tori pe en ti o fe ki oyun o se oni o fe ko mo ku
1: be ni
0: iye bi lowo yin last month 8 ido la emi last month o je ohun to je pe be se gbe kale yi yo mo yi awon baba wa awon momo wa nle amo alaye kon be te ti se bawo gan lo se sise bawo wa ni o se je anfani fun emi eyin yinka ka faya bi ale akile gburugo ojibile ngo pe bo ni o se je anfani fun gbogbo awa olugbe ipinle ku
1: e se on gan lotu se mo pe mo ti koko so lekan pe ase ni ase ni gomina wa pa adegbodo tele ase yin ohun ni won se la se dalashma idile ni abe ilera eko ni abe gomina wa ti Lagos State abe ijoba eko okay se mo orisirisi ona ni won le gba pe wa nitori pajawiri ta nso yi ko si bi to ti le sele ara lele pe wa iyen lati ile boya oni ara le won kan ti oni pajawiri won le pe wa ile iwosan le pe wa a tu parapo mo awon ile iwosan alagbeka awon ta mo se ambulance awon yen na tun le pe wa
0: e fo so ko pelu ejo sise
1: ni be ni sir awon na tun le pe wa pe awon reyan kan o nkan ba nbe ni ka gbe won lo o ese kese na lati ma wo okay ibi bayi ni ka gbe won lo e je ki won mu lati eni to pe lati ile se mo pe orisirisi ijamba e o po o le je oko gbo onitohun ni ijamba oko o le je pe won gun onitohun boya won pe lati ile ti eni yi ta de pe ah eje to nda lara yi abi nkan to nse yi o ta ma tete wa nkan se o le mu emi lo a le ni kan wo ile iwosan to wa ni tosi won julo yi to sumo won ju kan gbe lo to ma de kan ma de ti gbe de be se kese na gbodo ma de won lorun to ma de ti di pe won ti toju won be na la mo ma pe won pe amason wo e amason wo e se mo pe ile iwosan yen yen lo wa labe ilera eko na because labe ilera eko nitori pe a fe gba emi la e gbe won lo si ile iwosan ti won ba ti gbe won lo won a pe wa a de san owo iye to ba je asan se mo pe kan niyan elomi won ti gbe dele iwosan tan ile iwosan lo ma pe wa pe ah awon eni yi ri o won te ti se dada ni to ma so pe awon ko royin ton ni le nle ni a ma po won po ni good samaritan won de sare gbe won lo si ile iwosan de ma pe wa awon o meni yiri o nkan ba lo nse won o ese kese laje to ma so fun won pe o ye e do la emi e emi o gbodo bo to ma de ti do la emi e ese kese na la to ma fun won lowo to ba ri pe ah okay eni yi o be ile iwosan yen o ni ibi ti won le toju oni ton wi mo sugbon se mo pe ati won ti do la emi e emi ti wa a ma tun wa pe awon ile iwosan lagbeka iyan ambulance won tun wa ba wa gbe lo si ibi ti won ti ma le se itoju e daada se mo pe awon ile iwosan yi won tun se kini jura lo a pa wa pe lawon ile iwosan ijoba ati so wa pe lawon ile iwosan aladani a ma wo ti won ma le toju e daada ibe ni a ma ni kon gbe won lo
0: e ma binu beere kan ti mo beere ninu beere emi kan
1: yes sir
0: bu ni o se wa je anfani idola emi eto idola emi ti lasma gbe kale yi bu ni o ti je anfani fun gbogbo olugbe ipinle Eko ibeere mo ebi e o temi ye mi o
1: den
0: se ki se pe gbogbo to ba be labe ilera Eko nikan lo le je anfani e to lo melu ba le nkan ma eni koda kile o so e ma si labe ilera Eko e son we
1: ben
0: amo ti eyan ye o ba si labe ilera Eko se son we na abi ko ma sopo pe rara ati pe bawo ni ru eni to ba wa nipo ila yi lo ese kan aye ese kan orun die loku kemi o bo bi emi ba ti bo sinu ahan so ye yin ka pe yin depo mo loku onto n lo ni e e ma gbo won ti gbe ba ba ri le olorun ma je yin o se le si kokon nu wa e mo du obi mo bi obi mo ko ni je kun gbogbo wa
1: amen
0: la fin bere pe se gbogbo olugbe ipinle Eko to n gbo wa bayi o foruko sile o o sanwo o sanwo o lo sodo won abo lo sodo awon ilera Eko to ba ti wa ninu ipo to lewu emergency situation you have the right to get across to Lasma Ilera Eko yes or no ma
1: e seun gan lotu won ni ase lati pe ilera Eko yala won wa ni abe ilera Eko abi won si ni abe ilera Eko e bi mi pe kini di
0: e salaye si waju ma
1: se mo wi pe eni to wa ni ipo pajawiri yi ko si ma se le ba soro pe se wa labe ilera Eko abi o si nbe te ba wa so pe afi awon to wa labe ilera Eko nikan bawo ni won se fe mo igba temi to ni to won ti gbe mi mi so eni kini ti o ba ti je ipinle Eko lo tin sise ni o abi o n gbe ni ipinle Eko ti o ba ni pajawiri ki lo pe wa ese kese na ni ati ma bere ise le lori ti o ba de ti wa toju onitohun ti a wa ri pe ah okay onitohun leyin igba ton ti to je ta onitohun ti bale a ma wa bere se oni ilera Eko ti o ba ni asanwo e ti ko ba ni ti o si ni owo lowo se mo ko mo so le kan pe elomi ni owo Eko se pe ko si sugbon nitori pe ni nigba to sele yen won le mu owo sita abi kon so pe mo fe se transfer ni ori phone yi to ba ni owo lowo asanwo ese kese na de lo ti ma fi oruko sile fun ilera Eko ati won ni awon kan ta n pe ni ta mo si vulnerable bi o te pe ilera Eko ni naira kan won o ni owo lati ra ti o ba ti ri pe iru awon eyan be ni asanwo e na se ti pe ona meta lo pin si be yen ju gbogbo e lo en to ba ti wa ni pajawiri ki won pe ilera Eko ese kese ni a ma bere si toju onitohun lai bere boya abe ilera Eko lo wa o abi o ni owo lowo
0: gege bi alaye ti mo ti e se fun wa oye wa o e ma pe boyo oro te so oye wa o amo bo se ye wa to ibere kan tun be ti mo lati bere bí wọn bá gbé èèyàn dìgbà dìgbà bóyá nígbà bí àpẹẹrẹ bá ṣe ń sọ̀rọ̀ yìí sí kan pè ní Ajégúnlẹ̀ boundary àbí wọ́n pè ní ẹ̀pẹ́ ẹ̀wọ̀n pẹ́ kẹjì èmi àti ńlá dẹ̀ wá kẹjà yìí ẹ wá gbé gẹ́gẹ́ bí emergency officer ó dá ile wosun lo wa to sibe yen ah oni ah alaro loruko ile wosun to wa nbi ah oya e gbe lo sarawo alaro hospital to wa ni epe nbe nba wa gbe de alaro to wa hospital ah awon ni kini nse en te gbe wa yo lowo lowo e wo oya ya ya abura e gbe sita gbe sita iru sele be gege bi emergency officer ki le se bi ru o se ni sele mo e to sele se ya nbe fun lewosan ya bi je o si mo fe se oju agun me kawo yan pe kon bere bere lowo yin ni mo fe ni bere ye ko ya ka bi ka se le
1: e so won lotu se mo pe lati gba ti gomina wa ton ti fi ase ile le se mo pe ase la pe ase ni ton ti fi ase ile le na ni a tin se ipade pelu gbogbo awon ile iwosan ti o wa ni ipinle eko yala o wa ni abe lashman ni ile eko ni o abi won ko si labe ile re gbogbo won lati n se ipade that the team fit to won leti ta tin ran mo won leti digba digba nkan bayi ni ijoba ipinle eko so ko kin se lera eko lo so ijoba ipinle eko lo so lo fi lele
0: igba
1: gomina lo fi lele be ni
0: oyin
1: lo lawa na se wo pe nitori pe ase ti gomina wa pa yi o agbodo tele lawa na se da unit yen na leta pe ni lashma edi yi gbogbo lo de la ba se ipade pelu pelu ba se so yen mo pa ti bere atun shin ba won se ipade lore kore ta nje ko ye won pe kini yi nkan ba yi ni an gbo gbo ti mo de so gbogbo awon ta ti bere si o

0: ṣí ayọ̀ tú ìtò wà dùn sílẹ̀.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade, PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá àádọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú. Orí fífọ́ ní gbogbo ìgbà. Àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọmọ bí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókò pé o lè fa kí èèyàn over stress ara. Ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé. Pay and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò ó láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀ kó dọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò sì máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jẹ̀ǹdọ̀ U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́rọ̀ WhatsApp number wa òun ni 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní nọmba 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Kọ́rọ̀ WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé-ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
3: Pàjáwìrì lè yí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. àwọn òjò gbogbo àbọ̀ kó àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wéwu láti fi àádọ́ta náírà pamọ́ tó ní oúnjẹ kan.
4: Bẹ́ẹ̀ni,
3: òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò kò ní oúnjẹ tó tún là á láti inú kéègì tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmánà kò sí ìfarawéwu mọ́.
4: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
5: Amana Oil, Seal Value, Honest Price, No Compromise.

0: بالله من الشيطان الرجيم ثم الصلاة والسلام على سيدنا محمد وعلى آل محمد وسلم يمروي تمام فوي ني اوري اكوشيتو تابني عرفة يرون تيليشي الفردوس حج اد عمرة سيرفيسز تيواشي ادبكالي ري لابي الحج عبد اللطيف اكم دايو اليشي تو قياشي حج تونتي عمرة بلو العافية فينيسي عوان ببو عيو عوان بيدي tunda bi ni unja asiko pe moto oloye gbere lo gbedebo awon afa to kose mase ti won tin ko ni sise pe o ba gbagbe ati menuba pataki kaaba o ti bi inti kaaba to to ta ba so nipa owo bo ti le je pe a o le valu kaaba to tori ore ti olorun pari sibe oba to gbe kale nikan o mo bi kaaba bo ti se to a menuba ikan ninu awon aye pataki Mbe ninu kaaba ti se omi alalubarika omi apole ni zeb zem water leyin igba ti mama wa nana ajara ati anabi ismail alayhi salatu wassalam ti wa kale si ibi baka fun opolopo ebi ti jije ni mo ti wa ko dani titan ti o ngbe de ti ebi de won ni igba ti anabi ismail bere si sunkun pela ajara o sare lo sori oke safa o sare bo marwa o sa lo o sa bo leyin igba to di ori elekeje ibi ti anabi ismail to dibule si won ni o kan fi ese ti le bayi omi ba se yo labe gigi ise re won ni lekan na ninu ma ajara bere si be pariwo zemzem zemzem zemzem iyen ni pe o ti to o ti to o ti to ninu igbagbo alaye awon afa wa awon kan ni ti nana ajara o ba so zemzem to omi iyen o le feju ju oko ati osa lo ninu ke olorun oba ala ìtẹ̀yẹ gan wa kó la fẹ́ lọ pàṣẹ bí kì í ṣe agbára àti àánú ọlọ́run tó ń bẹ lórí zemzem water gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti sọ̀rọ̀ muslim fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní zemzem water dá fún gbogbo tíyàn bá fẹ́ lò ó fún that is ẹni tó bá ní àìsàn kan tàbí àrùn lára tó bá dàníyàn ọlọ́run wò mí sàn ọlọ́run ìlú sábà bí ẹ̀ kò fi fún ní ìwòsàn scientifically ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n north velva ó sọ̀rọ̀ síwájú pé zemzem water ó ní àwọn àǹfààní nípa ti ìlera bákan náà ni dr yayana ṣàlàyé pé zemzem water ó máa ń fúnni ní energy okun ọ̀tún nínú àgọ́ ara ẹni ó máa ń strengthen àwọn cells tó ń bẹ lágọ̀ ara ọmọ ènìyàn zemzem water ni omi tó mọ́jù ní gbogbo àgbáńlá ayé ìwádìí ló fi rinlẹ̀ ẹ̀yin náà lè google search ẹ̀ zemzem water tí ẹ wá rí yìí kò sí bí àwọn èèyàn ṣe wò ó lè pọn tó bí wọ́n ṣe wò ó lè mú tó kò gbẹ́rí nígbà kọ̀ọ̀kan kò gbẹ́rí nínú àlàyé tí mo sọ fún yín nípa ọlá iyì tó wà lára kaaba kaaba tẹ rí yẹn nínú àlàyé wọ́n ló máa ń gba 900,000 èèyàn táwọn 900,000 èèyàn yìí tó bá mu omi zemzem láàárọ̀ kan tó wá lọ́sàn kan tó wá mu kan tó wá lálẹ́ kan tó wá mu kan máa mú bẹ̀ lóòrèkóòrè ẹ gbọ́ omi zemzem water yóò tó máa pọ̀ sí náà ni tí ẹ bá ń kọjá nínú kaaba ẹ rí tí agbára omi mọdún gbúgbúgbúgbúgbúgbú ní water waste channel tí wọ́n create síbẹ̀ síbẹ̀ zemzem water kò tán nígbà kọ̀ọ̀kan ó fẹ́ ṣiṣẹ́ hajj tó ń ti umra ó fẹ́ rí àwọn mèremère tí ń bẹ nílùú mecca tó ń ti madina kí n tó máa lọ iléeṣẹ́ alfredaus fẹ́ gbé gègele lórí gègele pẹ̀lú umra ọdún 2026 yìí special umra package máa wà nínú oṣù september àti december 5.2 million naira ni fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní september 6 million naira nínú december ó máa yà lára ọ̀tọ̀ torí pé yàtọ̀ sí àwọn àyè tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù september iléeṣẹ́ alfredaus máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí tohir tohif yìí ni ìwádìí jẹ́ kó yí wa ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídùn eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídùn bíi 650 million lọ́dọọdún bákan náà làyè yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú fún àwọn ènìyàn tó ṣohun tó kù díẹ̀ káàtó fún tẹ̀lé alfredaus lọ sí special umra inú oṣù september àti december ọdún 2026 tá a wà yìí lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí tohir
1: alfredaus hajj and umra services limited náà lè ṣe alálùbáríkà tẹ́ ẹ lè bá lọ
0: fun ekunre alaye e pe ileise Alfredaus 08034105710 08034105710 tabi ke kan si won ni number 90 Ikorodu Road Friday bus stop ni ipinle Eko.

ètò ọrọ̀ ajé nílé-iṣẹ́ bond 92.9. lónìí ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kẹjọ ọlọ́run má jẹ́ ń bá wọn kúṣẹ̀ láyé owó dá o ẹ mọ̀ pé àwọn mọ́tò kan wà tó bá wà nú ẹ ó máa dàbí ìgbà tó wà nú ọkọ̀ òfurufú ni wọ́n ń pè lówó nú o wàá dẹ̀ wọnú kòtò báyìí o ò dẹ̀ nímọ̀ pé mọ́tò ẹ wọnú kòtò ẹ má ṣe é gbé òtọrọ mọ́tò ju mọ́tò lọ o ilé ìjúlé lọ o àwọn ilé kan bẹ tó yẹ pé remote control lẹ máa fi pé ogun electronics ó wà bẹ jáde ọlọ́màjẹ àjẹyà ẹ máa wọ tẹlifíṣàn àpótí yẹn àwọn kan ṣì ń lò tẹlifíṣàn ju tẹlifíṣàn lọ ọ̀tọ̀ ní led ọ̀tọ̀ ní ẹ̀sì dààmú parọ́ gàmá. Àwọn alo sọ̀ra ó ṣe ní sọ̀ra nígbà tó lọ́ yóò jẹun nínú toilet. Àwọn alo sọ̀ra. Àìmọye ẹni tó sọ̀ra jẹ́ pé kì í ṣe fítámì ló jẹ́ kó sọ̀ra. Àwọn òórùn ilé ìgbọ̀nsẹ̀ òun ló jẹ́ kínú wọn tẹ́ bá lè fi abẹ́rẹ́ jùlọ tẹ ọ lára báyìí àyè àfi bíi fáàbù. Ọlọ́run má jẹ́ kí n bá wọn jẹyà láyé o. Ọlọ́run má jẹ́ kí n bá wọn jìṣẹ́ láyé o. Owó dá o. Wọ́n rí bàbá kan fún mi wọ́n ní bàbá yìí nígbà tó fura pé àwọn ọmọ òun fẹ́ pa òun ládùn nǹkan tóun ní láyé. Bàbá ló ń jẹ onílé ìtura ńlá kan lẹ́kọ̀ọ́ nbí. Oúnjẹ àárọ̀ àtàlẹ́ nìkan ni bàbá máa ń jẹ. Ìdáàgùn pé àwọn máa jẹ oúnjẹ àárọ̀ nílé ìtura ńlá tó lórúkọ mi ìfẹ́ dárúkọ lé ìtura ẹni o. Níkẹjà ń bí dẹ̀ ni. Ó lọ rẹ̀ òkú yé ẹgbẹ̀rún mẹ́wàá ni ó jẹ. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Ọlọ́run má jẹ́ ká ṣàwọn ọmọ IT gbà báyìí. Ẹgbẹ́ management máa nílò láti máa yẹ̀ owó kan tó máa gbà wọ́n báyìí o. Ẹyin ò bí àwọn ọmọ yẹn ń try. Àìmọ etí ò ní lẹ́tà gbanú yín wà láì kí n ṣe tẹnu. Ẹyin school ẹ wá ti àwọn problem yín sí wa ń bí àbí. Ẹ wọ́n dá ìlàmù school ẹ wá tí wọ́n gbọ́ lọ ṣe IT. IT tí wọ́n rálé bọ́ọ̀sì ni wọ́n fi bọ́ọ̀sì IT. Ọ̀dọ̀ àwọn kẹ́kà tó ń dí bọ́ọ̀sì lẹ́kẹ́ kó wọn lọ kó ń ṣe studio. Ọlọ́run máa jẹ́. Bóyá kò dẹ̀ ní ìbàjẹ́ o. Iléeṣẹ́ bond 92.9 Latif Ogunsanya. Ó ṣe àgbékalẹ̀ ọjọ́ ajé. Lónìí ọjọ́ ajé kò ní bàjẹ́ fún ẹ. Adéolúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot. Ó ṣe atọ́kùn ètò ọjọ́ ajé lónìí ọjọ́ ajé Monday. Kò ní bàjẹ́ fún ọ náà. Ẹ̀ẹ̀dẹ̀ Sàmí mo ní kò ní bàjẹ́ fún mi náà. Ẹ̀ẹ̀dẹ̀ Sàmí ẹ̀yin ọmọléèwé yìí. Ó yẹ Sàmí mo ní kò ní bàjẹ́ fún mi. Ẹ gbọ́dọ̀ sọ ẹ ti dodi. Ọlọ́run gbọ́dọ̀ sọ ọ́ dodi po.

0: push that side, push them out. Right. All right. All right. And then, tell you, I need your giant, a quarter, I do, Edakun, Bugonti, a banta, a photoshow, along with Batuni, Alubarika, along with Batuni, you can go out, like go along, Edakun. Let's say bond 92.9.
1: Báwo ni iṣẹ́ òṣìṣẹ́ ń gbé power bank gbangba yìí káàkiri? Ṣé o ti gbọ́ nípa Redmi 17?
2: Redmi 17, Redmi 17, work all day, play all night. Redmi 17, one charge, two day power.
1: Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Ó di di ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tán síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5 watt, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45 watt, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ̀ ní Redmi 17 láyò lónìí, kí o sì jẹ ìgbádùn 7500 mAh battery, èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ̀ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí. Redmi 17, ó ń ṣiṣẹ́ takuntakun.

0: ago méjìlá ọ̀sán ti lù ẹ̀ka san o a kú iṣẹ́ lónìí ìròyìn àpapọ̀ rèé Túndé Sétí gbọ́ yín látìlẹ̀ ìṣẹ̀bọ̀ndà fm 92.9 kẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ̀gbọ́ kókó tó ń bẹ̀ nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó sọ pé àwọn yóò dáàbò bo àwọn ààyè tó ṣí sílẹ̀ láwọn agbègbè kan ní ìkòyí ọbalẹ́ndẹ́ lójúnà àti máṣe fàyẹ́lẹ̀ fáwọn oníṣẹ́ láàbí láti ṣàmúlò rẹ̀ ẹkùn ètò ìlera kẹta nípínlẹ̀ èkó sọ pé àlékún ti dé bá àwọn tó ń lo àwọn ohun èlò ètò ìlera iléèwòsàn alábọ́dé àti àlékún tó dé bá ìfètòsọmọ bíbí lẹ́kùn náà ìjọba ìpínlẹ̀ èkó ti rọ aráàlú èkó láti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà kí ọwọ́ tiwọn náà lè ba hàn nínú ètò ìṣèjọba nílẹ̀ òkèèrè ènìyàn mẹ́jọ ló kú 18 ni wọ́n sì ń wá o níbi ọkọ̀ ojú omi tóré sínú odò lágbègbè cyprus wàyó ìròyìn náà rèé lákọ̀tún látẹnu abdul fatah abdul gafar ìjọba ìpínlẹ̀ èkó láti ọ́fíìsì àjọ tó rí sí àwọn ààyè tó ṣílẹ̀ tó jẹ́ ti ìjọba ní ìjọba ìbílẹ̀ ìkòyí ọbalẹ́ndẹ́ sọ pé àwọn yóò jẹ́ kí òfin kó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin lórí àwọn ààyè tó ṣílẹ̀ lójú pópó tó sì jẹ́ ìwúlò ìjọba àti àwọn ààyè tẹ́lẹ̀sẹ̀ ń gbà tí àwọn ènìyàn fi ń tajà èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ tó fi mọ́ àwọn ààyè ibùba àwọn oníṣẹ́ láabi lẹ́kùn ìkòyí ọbalẹ́ndẹ́ o àjọ náà pẹ̀lú ìjọba ìbílẹ̀ ìkòyí ọbalẹ́ndẹ́ ni wọ́n jùmọ̀ ṣe àdéhùn láti fọ agbègbè náà mọ́ tónítóní adarí àjọ làsímà ọ̀gbẹ́ni dáìsí ọ̀ṣọ́ ló léwájú àwọn ikọ̀ rẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìbílẹ̀ ìkòyí ọbalẹ́ndẹ́ láti dáàbò bo àwọn ààyè tó ṣílẹ̀ náà àti ibi tí àwọn oníṣẹ́ láabi ń gbà ṣiṣẹ́ láabi lẹ́kùn náà o ní ọ̀rọ̀ rẹ̀ ńbẹ̀ alága ìjọba ìbílẹ̀ ìkòyí ọbalẹ́ndẹ́ lcda alàgbà bọ́lá ọládúnjọyè ṣe ìlérí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ náà lójúnà àti dájú pé ààyè tẹ́lẹ́sẹ̀ ń gbà wọ́n sọ di ibùsọ ọjà bẹ́ẹ̀ ni àwọn ògo rẹ tí wọ́n fi ààyè ṣeré eré ìdárayá wọn lẹ̀ sí ibùdó wọn ò sọ di ibi táwọn oníṣẹ́ láabi ń lúgọ sí ṣiṣẹ́ láabi bẹ́ẹ̀ náà ni àwọn ààyè tó ṣílẹ̀ táwọn kan sọ di ibi tí wọ́n ti ń fọ ọkọ̀ àti gáràjì tí ò yẹ kí wọ́n ṣàmúlò rẹ̀ gbogbo ẹ̀ ni wọn yóò dáàbò bò ní ìkòyí ọbalẹ́ndẹ́ ẹ̀wẹ̀ lójúnà àti pé mùdùmùdù ìjọba dé ẹsẹ̀ kùkú kánsílọ̀ tó ń ṣojú ẹkùn abúlé ìjẹsà níjọba ìbílẹ̀ yaba ọ̀gbẹ́ni aliu adéyẹmí badà ti nawọ́jà ìrànlọ́wọ́ fún igba àwọn ènìyàn nípa pínpín ₦10,000 fún ìkọ̀kan nínú wọn láti fi sàmì ọdún kan tó lò gẹ́gẹ́ bí kánsílọ̀ tó ń ṣojú ẹkùn abúlé ìjẹsà níjọba ìbílẹ̀ yaba ọ̀gbẹ́ni badà sọ pé òun mọ̀ọ́mọ́ ṣe eléyìí gẹ́gẹ́ bí olórí láti pín mùdùmùdù dọ́dọ̀ aráàlú tó yan òun sí ipò kò sọ di mímọ̀ pé èròǹgbà àwọn ni láti máa ṣe bẹ́ẹ̀ lóòrèkóòrè
1: Bí tí mo fi wò pé láti fún wọn ní owó ní èní ni pé a rí pé bàbá wa President Bola Ahmed Tinubu ó ń ṣe gudugudu méje yàrá mẹ́fà. Ó ń ṣe ogun ọ̀nà lọ máa gbọ́ lọ́mọ nígbà kan bẹ́ẹ̀ tọwọ́ tó wà nínú àdúgbò wa náà lákẹ́kọ̀ọ́ wọn náà mọ̀ pé President wọn ṣe dáadáa. Ìdí yìí náà lèmi náà ṣe wò ṣù lénìí ni pé kí n fún wọn yan ₦10,000 ni pé
0: nínú ọ̀rọ̀ rẹ̀ ń bẹ́ alága tẹ́lẹ̀ rí níjọba ìbílẹ̀ yaba lcda dókítà káyọ̀dé omíyalé ó kàn sára sí kánsílọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ojú àánú àti ìfẹ́ tó fihàn sáwọn ènìyàn tó ń bẹ lẹ́kùn rẹ̀ ó ṣe àpèjúwe ojú àánú náà gẹ́gẹ́ bí èyí tó fihàn wípé olórí tó máa lọ́jọ́ ọ̀la tó dára ní kánsílọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ àgbà ohun tí àwọn tó gba ₦10,000 náà sọ àti ìwọ̀n lẹ́bí wọn

0: lórí.
1: Orúkọ mi ò sí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n
2: ilé jẹ́ bí surprise fún gbogbo wa. Ọtí kánsẹ́lọ̀ ṣe lónìí, ẹ jẹ́ gbogbo wa dìde. Ọlọ́run ran gbogbo wa lọ́wọ́. Gba kánsẹ́lọ̀ wa ìyá dẹ̀ tù wá lára. À ń mọ̀ sí rere, àwọn náà ní sọ́kún mọ́ wa lójú lágbára Ọlọ́run.
1: Ṣẹ̀rí Ali Ibadan ọmọ ni. Ó jẹ́ nǹkan tó wú àwọn aráàlú lórí. Orúkọ mi ò sí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ó wá jẹ́ ọmọ tó jẹ́ pé ọmọ tí ó ṣe dúró ní
3: àǹfààní owó ẹgbẹ̀rún mẹ́wàá náà lẹ́gbọ́ yìí tí wọ́n sì fi àdúrà àti wẹ̀jẹwẹ̀ mú kásẹ̀ ètò ọ̀hún nílẹ̀ ní ìjọba ìbílẹ̀ Yaba. Ìjọba ìpínlẹ̀ Èkó láti ọ́fíìsì ẹkùn kẹta àtòrísètò ìlera sọ pé àwọn ti rí àkọsílẹ̀ tó yọrantí fún ìgbà àkọ́kọ́ níbi tí ìdá mẹ́wàá nínú àwọn mẹ́tàlá tí wọ́n ṣe ètò ìlera tó péye fún ní ìjọba ìbílẹ̀ náà ètò sọ di mímọ̀ wípé ẹkùn ètò ìlera kẹta ti rí ìdàgbàsókè látọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Akọ̀wé àgbà fún ẹkùn náà dókítà Mansurat Adeleke wọ́n sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣe ìtọ́jú ọmọ àtàwọn ọmọ kéékèèké tí wọ́n ń gbé sínú àwọn àpótí tí wọ́n fi ń ṣe ìtọ́jú wọn wọ́n níyẹn náà tún rí ìdàgbàsókè níjọba ìbílẹ̀ náà. Dókítà Adeleke sọ pé èròǹgbà àwọn ni láti rí dájú wípé ètò ìfètòsọmọ bíbí ó yanrantí ó sì kẹsẹ̀ járí o àti wípé ìlànà táwọn aláboyún àtọmọ òpó ló fi ń gba ìtọ́jú lẹ́kùn náà orí ìdàgbàsókè. Dókítà Adeleke nígbà tó kọ̀wọ́rìn pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn lẹ́kùn Ìbẹ̀dùlẹ́kẹ̀ àti Ẹ̀pẹ́ kò sọ di mímọ̀ tó fi dé tí ọ̀sà ó ní ìdàgbàsókè ti dé báyìí gbógun ti àwọn àìsàn tó ń dọmọ òpó ló láàmú bí àìsàn onígbá méjì kọ́lẹ́rà mísù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ àìsàn ìta ní ìjọba ìbílẹ̀ ọ̀hún. Wọ́n sọ di mímọ̀ pé àwọn irinṣẹ́ ìgbàlódé ó ń bẹ nílé ìwòsàn náà láti tọ́jú àwọn ọmọ òpó ló nípa gbígba abẹ́rẹ́ àjẹsára fún ìyá ọlọ́mọ àti àwọn ọmọ gan fúnra wọn. Ìjọba àpapọ̀ ti sọ di mímọ̀ wípé àwọn yóò ṣe ìdásílẹ̀ káàkiri ẹkùn ètò ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ibùdó tí àwọn akẹ́kọ̀ọ́ lẹ́ka ètò ìlera ó ti máa ṣe ìdánrawò ohun ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fi di ògbóǹtarìgì onímọ̀ nípa ètò ìlera. Wọ́n ní ibùdó náà yóò wà káàkiri ẹkùn ètò ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú èròǹgbà láti ní àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó máa tó bí 120,000 tí wọ́n sì máa kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà lọ́dún mẹ́ta. Mínísítà ètò ẹ̀kọ́ dókítà Tunjí Aláúsá ló ṣiṣọ́ lójú eégún ìròyìn ọ̀hún nígbà tí wọ́n ń jábọ̀ ìlànà àti ìkówójọ fún ẹ̀ka ètò ẹ̀kọ́ bí ìjọba àpapọ̀ ṣe ń làkàkà lórí rẹ̀. Wọ́n ní àwọn ibùdó ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì láàrin àwọn akẹ́kọ̀ọ́ yóò máa wáyé ní ọdún mẹ́ta tí wọ́n sì máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ohun ìkẹ́kọ̀ọ́ gboyè kúrò nílé ẹ̀kọ́ náà. Wọ́n àwọn nọ́ọ̀sì alábẹ́rẹ́ àwọn apòògùn àti àwọn tó ń tọ́jú eyín àti bẹ́ẹ̀ lọ ni wọ́n máa kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà. Dókítà Láúsá sọ pé èròǹgbà yìí wáyé látọ̀dọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú ìrètí ọ̀tún tó ń bẹ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kí ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà kò dúró ṣinṣinṣin. Ó ṣe àfikún pé eléyìí ṣe kókó ṣe pàtàkì láti fi òpin sí ìpàdánù àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì lẹ́ka ètò ìlera lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn àpapọ̀ ilẹ̀ ń gbọ́ láti ilé-iṣẹ́ Bọ̀ǹdẹ̀ FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

FM. All Gendi Bobon FM 92.9 Akanchawa.

Adam Bayam,

Bọ́d FM 92.9 a ní pé ká gbélé kalẹ̀ fún yín pé kẹ fi ṣọ̀run àtijọ́ yín ní òní náà ni àfọlá ìkẹ́ èdè Yorùbá léyìí ẹ̀rì tí a ti máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wa lẹ́yìn ìgbà tí a ti gba iṣẹ́ látago mẹ́rin ààbọ̀ àwọn ẹ̀ka èdè ti Haúsá àwọn náà ti ṣiṣẹ́ tiwọn. A máa lọ sórí ètò tí ọpọ́ sún kan bí aago márùn-ún ṣe fẹ́ lù lọ́mọ ní Kọ̀ngọ́. Orí ètò ojúṣe ta ni náà ni a máa lọ báyìí níbi tí ẹ sì máa gbọ́ àwọn atọ́kùn ètò méjèèjì Abdulwasu Salaudeen ọmọ tó mọ kọ́lọ̀ àti Abiodun ẹ̀lú gbàjú tó pèrè ní ọ̀túnba àwọn obìnrin máa bá wọn pàdé lórí àkọ̀tún ètò náà ní ìrọ̀lẹ́ tòní. Orúkọ tèmi ò yàtọ̀ Bilkis Ayepola Ibrahim lórúkọ tèmi lẹ́gbàgbé ẹnì kejì mi Blessing Aluko tájú máa tún ṣiṣẹ́ láti àkókò ìsinmi di aago mẹ́jọ alẹ́. Ilé iṣẹ́ bọ́ọ̀n láwà 92.9 ní 1A Adékunlé Fájú ìwé DRA ní Ìkẹjà níbẹ̀ láti ń kíni pé ẹ̀kúrọ̀ lẹ́sà ẹ̀kúrọ̀ lẹ́mà ẹ̀kúrọ̀ lẹ́ gbogbo tẹ̀ tí ń gbọ́ ilé iṣẹ́ wa. Ẹ bá bọ̀ lórí àkọ́tún ètò yín ètò wa ojúṣe ìta ni mo ti ìrọ̀lẹ́ tòní.

0: wọ́n ní ó yẹ kí union yẹ kí wọ́n restructure
1: bẹ́ẹ̀ ni
0: kí wọ́n jọ jòkó gbogbo union ok láti bí sí bí o
1: ẹ̀ẹ́ kọ́lọ̀ wọ́n ní tàbá ta
0: títí látọ̀ bàbá tó ní dẹrun jù
1: ó lè jẹ́ pé àwọn tán ọ̀tọ̀ nìkan tí wọ́n jọ sọ nílé nígbà táwọn ọ̀gá ò sí ń bẹ̀ mọ́ pé o wíwá mẹ́jọ pé làwọn náà jọ fẹnu kọ kò sí o pé ọ̀gá ò sí mẹ́jọ káàánú fi yókù sí
0: ok pé ọ̀gá fún wa mẹ́jọ káàánú ràn ọ̀gá lọ́wọ́ láti máa fi mẹ́rin síbẹ̀
1: wọ́n sì ní délé jíjá pé ọ̀gá òye báyìí ni àwa gba ọ̀gá òdẹ ní tó pé àwọn tó ń lọ sojú yẹn iṣẹ́ kíṣẹ́ náà máa ń jẹ́ ń gbà mí o iṣẹ́ tí wọ́n
0: bọ̀ tó bá jẹ pé iṣẹ́ kíṣẹ́ náà ń jẹ́ kákébi tó ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n wọ́n lè ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fọ́lọ́pàá ìdí táwọn fi ń gbowó re o nítorí wípé àwọn làwọn ń tẹ́ títí o àwọn làwọn ń fi street light síbẹ̀ o àwọn làwọn ń provide security ojú títí yẹ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o 0706316
1: káti ẹ̀ rí kanú àwọn àgbà ẹgbẹ́ wọ́n lè ṣàlàyé pé báyìí ló ṣe rí o kò rí bẹ́ẹ̀ mọ́ nítorí pé ó ní tájá wa pèrè ajá a pèrè
0: ìkókò
1: tá a fi ṣe.
0: Hello. Ẹ kúrò lórí ọkọ̀ mi tí pè wá. Hello. Orúkọ yín.
1: Ìpín yẹn wà lọ́gẹ̀rẹ̀.
0: 07063-16-19-16. Ojú kò táwọn ẹ̀fín dájú tó fi tó rẹ̀ sí. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé. Hello.
1: Ẹ kúrò lórí
0: ọkọ̀ mi tí pè wá sà. Ìjú ṣàgà ó yà. Bẹ́ẹ̀ ni.
2: Àwọn kan fara pamọ́ síbẹ̀ tán ló jẹ́ ọ̀gá wọn. Kò sẹ́ni tí ò ti wọ́n sí ojú ọ̀nà wọn kò lè fi fótó ojú ọ̀nà sá. Bẹ́ẹ̀ni fi fótó ojú ọ̀nà. Àmì ìkẹ́jọ́ ní pé fíìkì yẹn àwọn ọmọ ọkọ̀ wà tó pẹ́ mọ àdúgbò wọ́n ti kò ṣe bóyá fi ń dé oúnjẹ kọjá.
1: Àrírọ̀ kò yẹ kó níbẹ̀ o. Àwọn pé kò yẹ kó níbẹ̀ là ń sọ.
0: Kí wá lọ́nà àbáyọ kí wá lọ́nà kí lọ́nà kí lẹ́yìn nínú kí ló mọ ajọ́ náà àbáyọ.
2: Bàbá ìjọba ọ̀rọ̀ mọ́tò náà yìí ọ̀rọ̀pọ̀ tí mo sọ ní mọ́tò náà àwọn fẹ́ gbé bí ọ̀gá ọlọ́pàá ń kọ́kọ́ ní tẹ̀sán làwọn ọlọ́pàá yẹn lọ ń fi owó bẹ́ẹ̀bù ló yẹ kó sọ ọ̀rọ̀ ní ẹ̀.
0: Ẹ̀mọ́ ìjọ ọlọ́pàá gbọ́ ọ́n máa dùn wọ́n gan kó ẹ̀ ń parọ́ mọ́ wọn. Ìjọba sanwó oṣù ọlọ́pàá o.
1: Ọlọ́pàá ti gba èlò náà fọlọ́pàá tó fẹ́ tẹ́ wọn lọ́rùn. Èlò náà fọlọ́pàá tó máa gbà lọ́wọ́ yìí. Nǹkan tí mi jẹ́ sọ ń sìn.
0: Ẹ ṣe wà lágbà Aziz 07063-161916. Bó tilẹ̀ jẹ́ pé bóyá àwọn kàńdá ní wàánú rẹ̀ sí àwọn ọlọ́pàá kan. Tẹ̀kọ́ àwọn ọmọ jìgbà
1: lẹ́yìn
0: náà a jẹ́ pẹ́ ìyẹn rí àpò mọ́ndà.
1: Èlò náà fún wọn náà.
0: Ẹni tẹ́lẹ̀ èjì tẹ́lẹ̀ wàṣọwàṣọ pure water kí ló fi ṣeré yìí.
1: Àdẹ̀tún fi
0: yìí. Ṣé àwọn eré àpò mọ́ndà bí àwọn ọmọ ran àwọn special squad kan lọ́mọ bẹ àwọn.
1: Torí kí ní ta ara ń sọ bẹ́ẹ̀ yìí ọlọ́mọ yìí kárò gun anaki o. Àbí ló bá di.
0: Hello.
1: Hello.
0: Orúkọ ibi tí a láti bàrí ga óyà.
2: Ìbọn tí mi rí sọ́dọ̀ yìí mo sọ wà lọ́wọ́ ìjọba. Tó máa báyìí pé óyà Mákinnì ẹni tíkẹ́ẹ̀tì fún ọ bí a ti rí bàbá onílé ṣe ni o bí a tún bàbá onílé ṣe. Ẹ sọ pé kò tí tó ní kó débi báyìí kó máa gbó lórí ọ̀dẹ̀ kó máa gbó arán ẹ kó máa gbó rọ̀lẹ̀ ẹ kó máa gbó alẹ́. Èrú làwọn bí ìbọn pa óyà ti pọ̀ óyà kúta àwọn ọmọ mi máa
0: àbí àwọn union fúnra wọn ò ní gbàgbọ́ inú ara wọn náà fi ń sọ̀rọ̀ ara ní ojú àwòlàwò fi gbọ́bẹ̀ rí. Sọ pé ní wọn pé 3000 lówó tíkẹ́ẹ̀tì so wọn pé 3000 lówó tíkẹ́ẹ̀tì lóṣòdì ó yẹ kí wọ́n mọ̀ pé àwọn tó wà ní kápá nkankan wọn pe àwọn sóṣòdì àwọn tó wà ní challenge ọlọ́ṣọ́gbó wọn kọ́ ọ̀rẹ́ sí mushi so àwọn tó ṣe ètò pé àwọn làwọn máa tọ́jú àwọn tó wà ní kápá fẹ́ ẹ mú kùmọ̀ dání bíbá yìí náà kẹ́yìn náà máa gba àtọ̀dọ̀ ti wá.
1: Nǹkan tó tẹ̀ tó wá tún nǹkan tẹ̀ tó ń gbà ó fẹ́ gba owó lọ́wọ́ èèyàn wọn ni pé wọn ní ṣe pẹ̀lú rọrùn àwọn pẹ̀lú èbú pẹ̀lú pè pẹ̀lú
0: pẹ̀lú ìyà gidi
1: ẹ máa nu ti balẹ̀ yára ẹ máa sùkú wọ̀ bọ̀ ọ́.

0: ìwé àkótó ńlá kí o sì jẹ ńlá pẹ̀lú kàsínà àkọ́kọ́ ti Nàìjíríà. Kì í ṣe fẹ́nikẹ́ni tí ó ti pè mọ́ ọdún méjìdínlógún tàbẹ́ẹ̀ ti pẹ̀lú ọgbọ́n.
1: Bet Naija, truly Naija.

0: Sit Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit Up Supreme Noodles.
3: Ẹ amọ̀kùnrin kí ló fẹ́ràn yẹn? Olórí ìsìnkú ni mo fẹ́ràn jù. Olúwa bu ọtí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. O sì máa ń gbádùn rẹ̀.
4: Amọ̀kùnrin.
3: Lọ́tí pé ìfàmù afani lákòóyá o. Olórí òun ló wá fẹ́ kí n rà báyìí.
4: Owó Divine Kings ló yẹ kó o ra.
3: Ó jẹ́ olórí ìsìnkú tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Olórí ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o. Pààrọ̀ ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ bá ká kó sí. Mo pé wàá gbádùn
4: oúnjẹ aládùn tó bá fi rọ́ náà sí.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórí ìsìnkú Divine Kings ni olórí ìsìnkú tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Divine Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Ẹ máa tún káwé padà sọ ètò iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́ràn láwọn 9 gba bọ́ọ̀lù sáwọn ṣì ń tẹ̀síwájú live and direct ní pápá àwọn agbábọ́ọ̀lù kan ló mà ṣeéṣe kó ọkọ̀ òun nínú ikọ̀ wọn bọ́ọ̀sù nìkan mi pàápàá jùlọ goli ọlọ́wọ́ ẹ̀ mo Chelsea the Blues Roberto Sanchez bí ìròyìn náà ṣe wọlé tọ̀ mí báyìí báyìí ni ẹ jẹ́ pé ikọ̀ FC Como náà ni wọ́n ń ganu sọ pé àwọn máa lè mọ́ agbábọ́ọ̀lù yìí yóò tún wúlò fún àwọn pàápàá jùlọ ti fabrica ti Sanchez bada ko mo hun lohun yen yo da bi backup keeper yo si je ki okan tun bale pe eyin be yo tun di yo tun nipon si ju ta teyin wa lo e bi won se fe gbe ra pe awon ma lo si champions league sa yi o pelu ire ti ni etele to bada ko mo hun na okan tun bale tabara bi ni bakan so pe Atletico de Madrid awon ati iko Juventus won tin soro asoye po labele pe se ki to re pe na so mi do pari o sise ka won mu agbabodo kan ninu ko na to ye poruko re nje Jonathan David lowo waju na ni o latari wi pe kudie kudie to sele ninu agbabodo kan to wa ni be tele bayi na ni o ko ni je surprise fun yin te ba gbo pe ni afẹ moju agbabodo to wa ni ko Atletico Madrid Julian Alvarez o da ko mo iko Arsenal tabi iko mi kan wa ti ibe labele oro nlo abala be na sugbon sese o to je pe ki won na ga mo gba bọọlu yi jọ so ti nsoro aso ipo pelu iko Atletico Madrid tori pe lo waju yen won ni enikan gbogi papa julo Jonathan David to ani ko Juventus na ni won tun ra web se ba pe ko ra ko ma won na back na iko Chelsea the Blues laarin gbogbo tori pe o sese ki Enzo Fernandez koko ninu ko Chelsea na ni won se ti ni àfojúsùn agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ńlẹ̀ tó yẹ kó ṣeṣe kúrà kò mọ́ wọn bákan náà agbábọ́ọ̀lù náà ni manu cohen àti lamin kamara àwọn méjèèjì yìí wọ́n ń gbá bọ́ọ̀lù láàrin gbùngbùn bákan náà tún lè padà sẹ́yìn gẹ́gẹ́ bíi dìfẹ́ńdà náà ṣùgbọ́n jù gbẹ́ lọ àárín ni wọ́n dá sí jùlọ manu cohen ní àti lamin kamara náà ni wọ́n fi ṣeṣe wọ́n fi pààrọ̀ Enzo Fernandez nínú ikọ̀ Chelsea tó yẹn tó bá ṣeṣe tó bá kúrò ńbẹ̀ láàrin 48 hours sí àwọn náà lókun báyìí láfẹ̀mọ́jú àmọ̀ tí ó padà ṣẹlẹ̀ ní abala bẹ̀yẹn náà torí pé ìròyìn tún ti dàbí lọ́wọ́ o nípa agbábọ̀ tó wà ní ikọ̀ Chelsea yìí ṣe lásìkò tá a wà yìí Chelsea Clearing and Forwarding ni wọ́n ń ṣe bí kan ṣe ń wọlé ni mí ń jáde wọ́n ti taari agbábọ̀ ilé náà sórílẹ̀-èdè Sweden lọ́hùn ìyẹn ní Servet FC David Fofana náà ni wọ́n ti jù síbẹ̀ lọ́hùn pé kó ló máa ṣe ìjẹunjẹun tiẹ̀ kó wá kó pọ̀ sókè rajà kó ló máa fi bẹ̀rẹ̀ ṣe ọrọ̀ ajé tiẹ̀ ṣùgbọ́n tòsí nílẹ̀ ní England o àwọn ò ṣe tán láti jẹ́ kó dúró sí tòsí níbi tí wọ́n mọ̀ wọ́n taari ẹ̀ sókè náà bákan náà ni Michael Modric náà ti ṣeéṣe kóhun náà kó nínú kan Chelsea báyìí ṣùgbọ́n agbábọ̀ ti lóun yarí pẹ́sẹ̀ òun ò níbì kan lọ ju pé Premiership lòun ti fẹ́ dá gọ̀jọ̀gọ̀jọ̀ kó lè bá a ní ìrírí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù ńbẹ̀ torí pé sáà tó ń bọ̀ lọ́hùn tó bá máa fi tẹnu epo òun ó darapọ̀ mọ́ Chelsea padà láti gba kọ̀ǹfíìsì ti pé àwọn sẹ́ẹ̀ òun ṣì dáa ju wọ́n ṣe lérò lọ ṣùgbọ́n Leeds United ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pẹ̀lú wọn Chelsea ò fẹ́ fún ikọ̀ Leeds United bó wá ṣe lọ ẹ máa padà máa gbọ́ nídà yìí ọ̀la pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ jẹ́ ń dẹ́ka àkúrò ọjà iléeṣẹ́ BS Media lẹ́ẹ̀kan sí i.
1: Supreme Noodles.

0: Sit Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit Up Supreme Noodles.
3: Ṣé wẹ́n o kò ní ju àlọ́ jáde láti lè ṣe Bond FM Natural 9 pẹ̀lú gbọ́bọ̀ sáwọn tó ní ṣe ti wẹ́n rọ̀ lẹ́tì ní gbogbo ẹni tẹ́tí ń retí láti fi ìbéèrè síta kò sáǹfààní fún ìbéèrè lẹ́ni ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ máa pàdé mi ní ogbọ̀jọ́ Friday ní ogbọ̀jọ́ Friday pẹ̀lú ògo ọlọ́run ní àṣálẹ́ láago mẹ́jọ sáago mẹ́jọ àbọ̀ lórí ètò sports paparazzi ibẹ̀ láti láǹfààní àti nàyẹ́ gbò fún ìbéèrè lọ́pọ̀lọpọ̀ yanturu ilé iṣẹ́ tí wọ́n kọ́ ègbùn lẹ̀ náà ni ti ní pé kí n sọ wípé kẹ́ fọkàn balẹ̀ ẹ̀bùn tí wọ́n ń lẹ̀ lọ́lọ́kan ìjọkan pàápàá jùlọ láti ilé iṣẹ́ tó ń ṣe magí agbọ́bẹ̀ níyì àti àwọn tí wọ́n tún fún wa ní yóyó bìtà bákan náà ọṣẹ ìfọnu ọṣẹ ìfọṣọ bóbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wákan náà pẹ̀lú ẹgbẹ̀rún méjì owó ọkọ̀ tẹ́tùgbà yẹn náà lájẹmọ́nú ìpàdé dúró ọjọ́ friday láṣàlẹ̀ láago mẹ́jọ sáago mẹ́jọ àbọ̀ pẹ̀lú ògo ọlọ́run lórí ètò friday sports sports paparazzi má wọrí láìpẹ́ láì jìnà ẹ mọ̀ bó ṣe ń lọ lábalábẹ́ yẹn èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi ká fi lè pàdé o lọ́la òde yìí ọlọ́wọ́ bọ́tì ni mi kò já ní tàwọn ibi tí wọ́n mọ blessing àlòkù iwájú iwájú náà lẹ́mọ̀ lọ láṣọ náà wà mí òkè ẹ̀yin tẹ́ gbẹ̀bùn lọ́sọ̀ tó kọjá ẹ pè mí o ẹnìkan tí wàá gbẹ̀bùn kẹ ẹnìkan okun ẹnìkan so ẹ wàá gbẹ̀bùn ẹnìkan so náà lókun ẹnìkejì tí wàá gbẹ̀bùn láṣẹ ọlọ́run àràlàwùrà bíi àpàdé ìjọba ìjọ bye for now.

0: kalẹ̀ ẹ̀yin èèyàn wa mo kí yín o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa a ó mọ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn gbajúmọ̀ tó gbéra láti ìlú wa lọ sí òkè òkun fún fàájì nínú eré oníṣe tòní ṣé Suzy rí iṣẹ́ abẹ náà ṣe ní ìrọ̀rùn àbí bogun ló já sí ẹ fìdílé nǹkan ká mọ ibi tí àkọlé wa ayé gbajúmọ̀ máa parí sí orúkọ mi ni Àbọ̀sẹ̀dé Ṣókúnbi.
1: Hello, hello. Ah, o ga o. Ko si fi ta le fi lu oyinbo wo eyin ti Naija. Eja wa na o ti pawopo ka tun ti wa na se o. Mike lo nbo bayi. Ah, that's nice. Adupe lowo Olorun. Adupe lowo Olorun. Elo gbogbo eni to wa lori eto. Oruko mi na ko yi pada. Oruko mi ni MC Anu Larigba. Oruko Oluwa gbogbo alara Anugba. E ka bo sori eto. Àwọn èèyàn pàtàkì pàtàkì láti ìlú Naija wọ́n wà níbí mo ní àwọn èèyàn jankan jankan tẹ́ láǹfààní láti rí láì san owó naira àwọn òjìní orí ìtàgé àwọn tó pé wọ́n ṣe fọwọ́ rọ́ sẹ́yìn wọ́n wà níbí madam Suzy ẹ bá ń gbọ́ Suzy ó kọ́ wọn kọjá sí àwà ẹ ṣe màmá ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò madam Suzy worldwide artist ni won madam Suzy aka worry no dey carry last mama e ka bo sori eto ah mama niye ah thank you e se gugu yin e se thank you bakana mo fe se afihan mama wa omidan adun e se ri won correct ambassador banka ni won won se fowo seyin tan ba so nipa Ètò ìṣúná àti bí ìwúlò owó ẹ̀bá wa kí màmá. Thank you. Ẹ ṣe. Thank you. Bákan náà, mo fẹ́ ṣe àfihàn màmá. Àwọn ni wọ́n fi orí ọ̀fẹ́ fún wa láti rí gbogbo àwọn èèyàn jankan-jankan tá a sanwó fún yìí. Màmá Adéọlá olówó lágbà àti gbogbo ìdílé wọn. Ẹ̀bá pàtẹ́ fún dáadáa yóò kẹ́. Ẹ ṣe màmá. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣe àdúpẹ́ gbogbo wa ta wà níbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ èyí tí a rí gbà tí arákùnrin wa ẹnjìnìà Káyọ̀dé àwọn ni wọ́n fi àǹfààní èyí lẹ̀ fún wa fún àǹfààní àti tún ní ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àdúpẹ́ ọ̀gá ẹ ṣe o ọwọ́ yóò túbọ̀ máa rokè ìlú Germany láwà everybody gbogbo ọmọ Naija ẹ ti ri pé kò sí ta lè fi lé wa wé tiwantiwa leléyìí lorúkọ olúwa òní bàjẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀jẹ̀ ká máa bé tó bọ̀ gbogbo èèyàn oríṣiríṣi oúnjẹ lọ́wọ́ ìdíkà akọ gbogbo everything amala pẹ̀lú gbẹgiri ìrẹsì oríṣiríṣi lọ́wọ́ everybody our people hello just feel at home we have different kind

0: ẹkúrọ̀ lẹ̀ akí wọn akẹ́yìn ó dá akẹ́yìn àkáwọn àtẹ̀yìn àtàwọn gbogbo yín náà lájọ kí papọ̀ ṣàlàáfíà lọ́ba yín ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ìgbésí ayé ìrọ̀rùn ní ìkànnì bond fm 92.9 rédíò alárágbà yìí dá àní gbà níkọ̀rọ̀já sí gbangba àwọn ẹ̀rọ ìgbàlódé náà ló ń jẹ́ bẹ̀ mo wà lẹ́kọ̀ọ́ mo kàn sí wọn ní ládùúgbò lọ́dọ̀ àwọn alájẹ́ ahmed sàró nìyẹn alága àmọ́tò tó kárí ayé ẹ̀sà kábọ̀ láti ló òyìnbó nítorí ó rọrùn náà ni àwọn tẹkinọ́lọ́jì ìgbésí ayé ìrọ̀rùn ṣàlàfíà alábáyín ṣe dáadáa ni ẹkú jọ méjì mẹ́ta ẹ̀yìn ara ilé lórúkọ blessing àlòkò bìlìkìsà ẹpọlá ibrahim abdulwasin solahudeen ọmọ tó mọ kọ́ọ̀lọ̀ lórúkọ tèmi jẹ́ tí mò ń kí wa káàbọ̀ sórí ètò ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú ẹni kejì mi.
1: ẹ kú dédé àsìkò yí ẹyin tiwa nílé ẹ mọ̀ pé tí ẹ bá ti ń gbóhùn ọmọ tó mọ kọ́ọ̀lọ̀ tí mr smart náà tẹ̀lé ètò ìgbésí ayé ìrọ̀rùn ló gorí afẹ́fẹ́ níbi táwọn ti máa dayín lẹ́kọ̀ọ́ lórí àwọn ọlọ́pàá òjọ kan àwọn ẹ̀rọ amáyérọrùn salaudeen noah ọmọbùkọ́lá aka ọba noah mr smart ló ní ẹ má gbé kúrò ní bond fm 92.9.
0: mo ń tẹnumọ̀ mo ń tẹṣọ mọ́ fún ẹ̀yin tèmi ní ìgboro ayé pé àǹfààní sísílẹ̀ fún yín láti wáá polówó ọjà lórí ètò yìí tó o bá jẹ́ iléeṣẹ́ tó ń ta fóònù iléeṣẹ́ tó ń ta èyíkéyìí àwọn gadgets tó mú kí ayé máa dẹrùn fún àwọn ènìyàn bluetooth ni o speaker ni o airpod ni o airpiece ni o phone accessory generally ni o ẹ̀ńtà ìmìlẹ̀ àwọn ẹ̀bùyà tẹlifíṣàn ìgbàlódé àwọn rédíò ọlọ́kọ̀ òjọ̀kan orí ètò yìí náà lẹ́tí láǹfààní láti wá polówó ọjà káwọn èèyàn mọ nǹkan tẹ́ ń ṣùtà ẹ lọ́ máa wá lórí oneg digital tv àbí colorful presenter lórí facebook gbọ́dọ̀ bá ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ẹ tún láǹfààní láti pàdé ẹ oneg digital tv àbí colorful presenter 0063355507 lẹ́yìn ètò nìkan lẹ láǹfààní láti pè ojú òpó yẹn níbi ìjẹ́ dógúnkọ́ nìyẹn lẹ́yìn monday méjì sẹ́yìn ìkanú àwọn àbúrò mi ó wà ń kwara bá dẹ̀ pé ẹ̀wọ́n àrùgbà bó ṣe dábì lóyún láti pé yẹ́ gbà ẹ̀bá gbóná mẹ́ẹ̀ẹ́lọ́rùn kí ló lè tuntun bẹ́ẹ̀ ohun rẹ̀ yóò jáde gírí ó ní àní wọ́n ṣe fake alert fún mi ṣé ìwọ yẹ báǹkì rẹ wò kó owó yẹ àdọ̀bà ó ní kò tiẹ̀ yé mi ó lẹ́nu yẹn ti gbé bẹ́ tán kí n tó mọ̀ pé owó tí mo gbà yìí fake alert ni kó dátọ́ tó bá rí bẹ́ẹ̀ lórí ètò ìgbé ayé ìrọ̀rùn fún títún ìrọ̀lẹ́ ṣe ni kí là ń pè ní fake alert gan-an ọ̀nà wo la lè gbà láti fi detect n tá à ń pè ní fake alert tó bá ṣẹlẹ̀ sí ni kí lọ́nà àbáyọ let's go there.
1: Ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó lẹ́ti kẹni
0: ọ̀rọ̀ tó kẹnu
1: lábẹ́ bó ti lè wò kó jẹ́ pé a ti wò pé ètò yìí bóyá lórí àwọn oníjìbìtì orí ayélujára bóyá ká mú wá sókun lé ní ṣùgbọ́n dàbí pé kinní ọ̀hún ò fẹ́ parí mọ́ nítorí pé onírúurú ìrírí òun làwọn èèyàn ń rí lórí ẹ̀rọ ayélujára ìdí nìyẹn tí a ó fi sọ̀rọ̀ lórí fíkàlà ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ èèyàn kan bí mo ṣe ń wo oneg digital ń sin èèyàn kan béèrè pé báwo làwọn ṣe lè review app nǹkan tó rọrùn ni ẹ má dára yín láàmú tí ẹ bá ti lọ sórí store available store tó wà lórí ẹ̀rọ ayélujára yín àbí bóyá laptop lẹ́yìn náà ń lò ẹ bá ti wọ any store tẹ bá wọ ẹ kàn click lórí application eléyìí tí ẹ fẹ́ download tẹ bá ti click lórí application yẹn ẹ wá lọ sí under ẹ ti rí wọn máa rate ẹ tí wọn bá rate ẹ ẹ tún rí bí wọn ṣe review ẹ ń bẹ so tó ní kálukú máa comment irú bí báyìí nsìn mò ń wo tiktok soft àbí light so àwọn èèyàn náà ti comment oríṣiríṣi this version of tiktok is amazing kìíní kan ẹ ṣáà rí pé wo délẹ̀délẹ̀ o ẹ má kàn wo méjì mẹ́ta kẹ́ ẹ ti wo pé bó ṣe rí nìyẹn kò jẹ́ bó ṣe jẹ́ ní abala yẹn ká wá tẹ̀síwájú lórí eléyìí tí a tún gbé wá lọ́sẹ̀ yìí tá a pè ní fake alert fake bank alert ó jẹ́ ọ̀nà ìgbà kan tí àwọn èèyàn máa ń lò láti lu àwọn èèyàn ní jìbìtì pẹ̀lú pé wọ́n á fi ẹ̀rí hàn pé àwọn ti sanwó
0: méjì tẹ owó sí ẹ
1: sí nígbàkigbà tí wáyé pé bóyá eyan wa ba yin do po wa ni a ohun ti sanwo fun yin o pe ke lo wo igba mi ti ere o ni so pe ke lo wo gan fun awon wa fi han yin lori bank app won abi ibikibi ti won ba fe fi han yin pe owo yi o ti lo lodo ti ta won so iyen ni pe ona alumokoro yi ti awon alagbeda ori ayelujara ti won gba lu eyan ni jibiti on la le pe ni fake alert ni shoki ka ma fagun
2: to ko a ri be bawo la se wa mo wi pe en ti an se fun me yo fake alert ni
1: ya onuri oniruru ona ni won fin se fake alert fun yan ṣugbọn lọsẹ yi boya ka kọkọ so awọn ele to je kekeke ta mo si basic one to je pe ona gba tawon yan ma nlo lati fi se ayederu alati siyan lori ero ayelujara bi boya lori sms akọkọ nbe ni pe fake transfer screenshot
2: okay
1: igba mi wa awọn elomi mo bo se le fọgbọn generate bo se le fọgbọn se eda screenshot ele ti ye pe yo fi han gbangba gbangba pe won sowo si looto je pe eyin na ma ti ri even awon mi ma se debi pe e tun ri transaction reference lori e so ona gba akoko niyan ona akoko ti won gba lati fi se fake alert fun yan eleyi o ti ni se pe boya wo fun re ori ninu bank app e abo ori ona ele keji ni normal sms ati fake email alert so won le se ti je pe on ma se transaction e ma ri fake alert lori sms yin e ma ri lori email yin eleketa oni pe bank app yen gaga won le lo lati se ogbon ayidayida lati je ke mo pe o ni o banki mi re o se ti ri won ti debit mi o eyin na ma ri credit so iru iyen anfani ton ma nlo ni pe network delay so pe o ti lo pe e sa ti ri pe o ti lo lodo mi pe a network ni so ti eyan ba riru nkan be yen akoko un to ma se ni pe a ti bo sori eleto je pe wahala lati gangan o ninu even wa lo check bank app e wahala lati ṣùgbọ́n àwọn ilé ìbésí kan àwọn tó yẹ kéékèèké tó yẹ pé wọ́n máa ń lò lọ́pọ̀lọpọ̀ gbà pàápàá jùlọ àwọn tí wọ́n ń tajà tí wọ́n mọ̀ pé ẹlòmíì lè má láǹfààní àti sáré wo alert nítorí pé èrò pọ̀ wájú ẹ̀
2: tó
1: fẹ́ dá kọ́tọ́mà lòun ṣùgbọ́n tó bá ti rí pé ó yẹ jẹ́ kí n wò ó tó bá ti fi hàn báyìí wọ́n á ní kẹ́ máa lọ pàápàá jùlọ àwọn ìgbà míì wà tó yẹ pé tí bá ṣe pos níta èmi máa ń dúró kẹ́ni ìyẹn verify owó yẹn pó wọlé kí n tó kúrò torí onde waju onde jo onde yin da so ṣugbọn ti eyin ba experience irun kan ba yen e ma kanju ki lo fa ni oja ti yan ta lataro je pe n to wa ye ko je ere le ma bi
2: su
1: e ma bi su gbese san so ohun to se pataki ni pe stop ta so ni bere ngba ta oko bere oro ayederu ina le ma se stop ele wa ni definition akoko ni pe s akoko o ni pe stop gangan na ni duro ma se nkan kan mi concentrate lori alert yen gangan
2: tepi
1: so elekeji ti to wa nbe ni pe track e bawo lo se le track e ni pe go and check your account app immediately so to ba check account app immediately eleketa wa ni pe observe that is the o farabalẹ
2: ma wo
1: wo wo nkan to sele mati isare gbe oja bi mati isare so pe eni yi o ti render service kan fun o ti gbowo lowo e rara koko observe situation na so to ba wa observe to ba ri pe o wa confirm o se se wa process transaction yen direct ṣugbọn opolopo gba ti a ba ti wo papa julọ ta ba ri sms ko ti confirm pe owo wonu account wa o so ti a ba ri sms alert mati lo rely pe then there's another scam to tun ma nse to je elekerin o ni overpayment and it did not that fin so pe stop you are very very important no matter what you are doing nkan to ba nse lakoko yen ma je ko gba time e pe ah o ni le wa track transaction ti won se fun e tori pe igba mi wa awon mi won ma lo awon figure to ma nfoju jora won boya o fe fun ni
2: 50 500
1: target o fe fun e ni 100,000 awon eleyi double gbese na ma ko yan si o fe fun e 100,000 won wa se 10,000 si e so to ma se 10,000 si e definitely wa ri alert alert yen ti e ma ko ba bo ba ti e check e won wa fi alert won wa fi receipt 100,000 eh so to ma fi receipt on ah pe ah mo se mistake o 100,000 ni mo se o iwo le ti wa carry the way o le ma wo account balance e ko compare pelu nkan wa ti se 90,000 si won pada pe o refund iyan na pe ni refund alert so wa ti se refund fun won at the end of the day to ba ma pada se isiro owo nkan ti e ko wa na account e ko wa ni balance mo so that is why that spot policy yen stop policy yen ka se suru anything to ba nse to ba ti ro mo wo ko da ke lomi ma so pe ah tori gba mi wa won tun ma place ara won o won le ja won meta tan ma bo yin she ti get won ma wonu store yin awon mi e nda yan kan lo won e da yan kan lo so ikan ma sai so bo ti se kini ewo ah won ko ju mo fe lowo moto kini kan kini kan moto n duro de mi
2: abi je lo paru e da mi lo dare
1: she ti get
2: ike ta won so fun pe madam
1: e la kilo she le na she ah e she bere business ni she get
2: won ma ma distract all ma distract yan gan
1: she ti get
2: o ma iwa lo wa sunkun yen
1: eh eh
2: e ba ba pale mele ku ba ike
1: so gbogbo awon trick yen lo n lati se kini ko stop ko se so gbogbo n to ba wu kan ma se
2: won le daja le waju shop argument
1: ma wo be ma te ma ran gun se rara gbiyanju pe ori pe o confirm transaction yen so to ba ti wa confirm transaction yen to ba ti genuine another thing ni pe lori app e eyikeyi bank app to ba nlo gbiyanju lati lo verify nbe na so to ba lati verify igba mi wa to je pe eni yen le so pe on sender lati si e sugbon ko ti ko successful pending lo si wa she get iru yen complicated transaction na ma npe to ba wa ni pending the tendency pe won si le reverse e make sure pe kini e ko successful papa ju lo teni yen ba je ajoji
2: make sure pe kini yen ko successful bi a ma pause si fo ti lo let teni ni yen
1: ah olaga
2: make sure pe kini yen ko successful make sure e di beyebu ojo bejo la o ma lanfani lati test waju gugu awon alaye ye to le tun wo lori Onek Digital TV lori Facebook pa kan na colorful presenter e like e follow e share e je ko carry le efficient nkan lori lojo titi ni tori pe ba se pin si pe lo se ma wulo fun awon awujo wa si e fe polowo oja lori eto 00633555507 leyin eto loruko obilike sa ipo Ibrahim laigbagbe anti blessing aloko Yusuf Shuaib Abdulrahman Hussein Salahuddin omo to mo ko lo loruko ti emi je ko lori kiji
1: Salahuddin Noah lo ni ka ma gbigbi se aye irorun a to pade lose to nbo pelu ogo Olorun a o ni doku eyin na ni doku o bye for now
2: e se pupo te ti si wa
1: e se o
3: jao.

gẹ́rẹ́gẹ́lá gò méje lù ẹkú ajálẹ a sì kú iṣẹ́ òní ìròyìn àgbáyé ló ń dúró sí ìgbọ́n láti lè ṣe bọ́ndé fẹ́m 92.9 àti rédíò nàìjíríà onígbòǹgbò nípínlẹ̀ èkó láti ròyìn bilikíza ẹ̀pọ̀lá ibrahim lórúkọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn náà àjọ onímọ̀ ṣe ìfojúsùn kùrukùru ojú ọjọ́ àti ìtọ̀sán ọ̀run ọlọ́jọ́ mẹ́ta jákèjádò orílẹ̀-èdè yìí ìjọba ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ bíbèrè ìwé-ẹ̀rí ìgbọ́kọ̀sílẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì tako ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ èkó pé àwọn ti san èlé owó àjẹ́lẹ̀ àwọn ikọ̀ tó ń dóòlà ẹ̀mí ní nepa ń tẹ̀síwájú láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó lé ní ọgọ́rùn-ún níbi ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì wáyé ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ṣe rí ní mẹ́ẹ̀sì ti sọ di mímọ̀ pé kúrúkúrú ojú ọjọ́ àti ìtọ̀sán ọ̀run yóò wáyé jákèjádò orílẹ̀-èdè yìí láti ọjọ́ ajé sí ọjọ́rú àjọ onímọ̀-ẹ̀ta rí ọ̀rọ̀ yìí jáde nílùú àbújá wọn ní ìtọ̀sán ọ̀run pẹ̀lú kúrúkúrú yóò lu ẹkùn àríwá ilẹ̀ yìí pa gẹ́gẹ́ bí àjọ onímọ̀ ṣe sọ ọjọ́ tí kò ga jara lọ yóò rọ̀ ní àárọ̀ nípínlẹ̀ ondo jáde nílùú àbújá wọn ní ìtọ̀sán ọ̀run pẹ̀lú kúrúkúrú yóò lu ẹkùn àríwá ilẹ̀ yìí pa gẹ́gẹ́ bí àjọ ṣe sọ ọjọ́ tí kò ga jara lọ yóò rọ̀ ní àárọ̀ nípínlẹ̀ ondo ogun cross river akwa ibom rivers àti ìpínlẹ̀ ayọ̀ bayelsa sílẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun àjọ onímọ̀ ní ara tó mú òjò oníbélé ń já lọ́wọ́ yóò wáyé ní

0: ṣépọ̀ ṣì ń tẹ́tí sí wa ìròyìn àgbáyé tẹ̀síwájú. Ilé-iṣẹ́ Lagred Nigeria ti sọ di mímọ̀ pé àwọn ń gbèrò láti ṣe àlékún àwọn dẹ́rẹ́bà àti ọkọ̀ àwọn sí ẹgbẹ̀rún kan lórí ẹ̀rọ ayélujára ṣáájú kí ọdún tó parí bí wọ́n ṣe ń ṣàmúgbòrò sí iṣẹ́ wọn ní jákèjádò ìpínlẹ̀ Èkó ṣáájú kí a tó wọnú oṣù bàbàbà. Ọ̀gá àgbà àjọ Lagred Nigeria abilékọ Mildred Ekane ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí níbi tí ó ti gbé àwọn ọkọ̀ Lagred tí ó lé ní ọgọ́rùn-ún fún àwọn dẹ́rẹ́bà tuntun ní ọ́fíìsì Lagred tó wà ní Aláùsá nílùú Ìkẹjà. Ó ní ní báyìí ọkọ̀ ẹgbẹ̀rún méjì ní ilé iṣẹ́ Lagred gbé sí ojú pópó láti fi ṣiṣẹ́ pẹ̀lú àwọn 500 dẹ́rẹ́bà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà fún àmúgbòrò ìpele àkọ́kọ́ iṣẹ́ wọn. Bí wọ́n ṣe ń mú àgbéga bá àwọn agbègbè nípínlẹ̀ Èkó èyí tí ó mú àǹfààní oríṣiríṣi lọ́wọ́. Abilékọ Ekene ṣàlàyé pé àgbékalẹ̀ èso ilé-iṣẹ́ àwọn ni àwọn ṣe lọ́nà tí àwọn dẹ́rẹ́bà ọkọ̀ yóò ní àǹfààní láti di ẹni tó ní ọkọ̀ ọ̀hún fúnra wọn. Wọ́n ní dẹ́rẹ́bà tí ó wùwà ọmọlúàbí tí àkọọ́lẹ̀ rere sì wà fún lè gbé a lọ sí ètò tí wọ́n pè ní Drive to Own Scheme lẹ́yìn tí wọ́n bá ti parí ètò àsìkò àyálò aláàdọ́rùn ọjọ́. Bákan náà ọ̀gá àgbà lẹ́ka alūkkóró nílé-iṣẹ́ Lagred ọ̀gbẹ́ni Ifeyin Abraham sọ pé ilé-iṣẹ́ ọ̀hún ti ṣiṣẹ́ láti ṣàlékún àwọn agbègbè tí wọn yóò máa ṣiṣẹ́ dé bí erékùsù Èkó, Ajá àti Sùúrùlérè pẹ̀lú èròngbà láti ṣàfihàn àwọn dẹ́rẹ́bà ní jákèjádò ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tó ń bọ̀. Ó ní ṣíṣe àmúgbòrò yìí làwọn ṣe pẹ̀lú ìfojúsùn pé ó ṣeéṣe kí ìpínlẹ̀ Èkó tún gba àwọn àlejò lásìkò oṣù bàbàbà yìí kí lílọ bípọ̀ lè jágara fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó pẹ̀lú ríra àwọn obìnrin pé kí àwọn náà gbìyànjú láti dìdí dẹ́rẹ́bà ọkọ̀ Lagred. Lára ìgbìyànjú láti lè mú àgbéga bá ètò ìdìbò àti kíkópa àwọn ará ìlú nínú ètò ìjọba àwarawa ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òṣèlú àgbékalẹ̀ òfin àti lílọ́wọ́ nínú iṣẹ́ ìlú ti ṣe àgbékalẹ̀ ètò ìfọ̀nrere ọlọ́jọ́ kan láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òǹdìbò lójú náà àti mú àgbéga bá ìlanilọ́yẹ̀ àwọn òǹdìbò kí wọ́n sì lè kópa nínú ìṣèjọba àti ètò ìjọba àwarawa. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò náà ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́, akọ̀wé àgbà ní ọ́fíìsì ọ̀hún onímọ̀ ẹ̀rọ Ṣọlá Bòmí Ṣàṣọ́rẹ́, ẹni tó ṣojú ọ̀gá àgbà ẹlẹ́ka òṣèlú arábìnrin Kẹ́mi Arígbágbá sọ pé ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òǹdìbò ṣe kókó. Ó tẹnumọ́ pé àwọn ará ìlú nílò àgbọ́yé pé kì í ṣe ẹ̀tọ́ wọn nìkan ṣùgbọ́n ó tún jẹ́ ojúṣe wọn nínú ètò ìjọba àwarawa àti agbára wọn láti fi ṣàtúnṣe sí olórí àti àlàálẹ̀ tí ó bá ṣàkóbá fún agbègbè wọn. Nínú ìdánilẹ́kọ̀ọ́ tí igbákejì ọ̀gá àgbà láti ilé-iṣẹ́ tó rí sí ètò ìdìbò nípínlẹ̀ Èkó ṣe abilékọ Ọládáwọ́dù ó la àwọn akópa lọ́yẹ̀ lórí ètò ìdìbò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òǹdìbò àti pàtàkì lílọ́wọ́ nínú ṣíṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ará ìlú. Ó rọ àwọn ará ìlú tí wọ́n ti tó dìbò pé kí wọ́n máa gbọ́ nípa bí a ṣe ń ṣètò ìdìbò kí wọ́n sì kópa tó jọjú nínú ètò ìdìbò lásìkò tí a bá ń dìbò. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀kan lára olórí ìlú tó wà níbi ètò náà baálé àwórí abúlé ṣàṣà aishi olúkòsì mọ̀súr gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú ríra àwọn ará ìlú pé kí wọ́n lu àǹfààní ètò náà. Ìròyìn ilẹ̀ òkèèrè, àwọn tó ń dọ̀lẹ̀ ẹ̀mí ní Napa ni wọ́n ti fẹ́ dóòlà ẹ̀mí àwọn òṣìṣẹ́ tí wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ilẹ̀ rírì èyí tí wọ́n lé ní ọgọ́rùn-ún èyí tó wáyé lọ́jọ́rùú. Iṣẹ́ ìdóòlà ẹ̀mí níbi ìjàm̀bá ni wọ́n ṣe níbi ilẹ̀ rírì ọ̀hún ní agbègbè Ṣíṣọ́lì ní kùtùkùtù àárọ̀ yìí. Ó lé ní ẹgbẹ̀rún kan òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ níbi Napa tí wọ́n sì ń wá ti apapo awon eniyan ti won ko ti ri je egberun merin o le ojile nigba ati meje ti o kere san awon eniyan metale la le degberun ti papoda bayi ni agbegbe tibet eniyan merin di logun ti gbemimi ti won si wa awon eniyan ti ye won le die ni edegbesa gege bi awon oniroyin le china se besita ti won si fi ye wa pe awon mewa ti won gbe iroyin ofege jade ni won si fi iyaje lona ti o to eyan ara ipekun ajo kan loro aborilede yi gbogbo ile lo ye ko gbe ti aba ke fe okun won lati ka wa so mu ifurada ni eje ka fi to awon ofege jade ni won si fi iyaje lona ti o to eyan ara ipekun ajo kan loro aborilede yi gbogbo ile lo ye ko gbe ti aba ke fe okun won lati ka wa so mu ifurada ni eje ka fi to awon agbofin ole ti a sese fun wa ki a to mu ire na wa sokun egbon akoko to suyo ninu ire na lekan si amu iwa se si gbo yin pe ajo ni meti se ifujusun kurukuru oju ojo ati itosorun olojo mesa jake jado orilede yi ijoba ipile eko bere bibere iwe eri igboko sire bako na la tun fi to yin leti pe ajo to ri si oro awon osise feyinti tako oro ijoba ipile eko pe awon ti san ele owo ajele won iko to ndole mi ni napa ti n tesiwaju lati dole mi awon eniyan to le ni 100 ni bi sele ile riri eyi lo pin iroyin agbaye to tin de se ti gbo yin lati le ise bond fm 92.net ati radio nigeria ope lowo oloyeti iroyin tope ajayi likize epole ibrahim loruko temi e se be se n tesi si wa lati le ise bond fm 92.9
1: edumare lodiri ewa fakuko o

legendary beat.

Appreciation.

èrò yàwá wo bẹ́ẹ̀ ni irú orin èwo là á tún kọ sí gbẹ̀dù lẹ́yìn yàwá wo èrò yà máa bọ̀ ẹwà wùrin èrò bọ̀ ẹwà wà dùn èrò yà máa bọ̀ ẹwà gba ìwà pẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní nọmba 9 Ajésà Fẹ́s Kánsù Power Line Road Ìdílù Lagos ibẹ̀ láti ń dá bí ẹnu táwà ń rọ̀ bí ó wè egbògi ìgbàlúmẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbóhùn tẹ̀ ìjọba làwa fi ń so ọmọ aráyé lórí ló fi tọ́ kádúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ sọ tewó tegbò nílẹ̀dì tẹ́wọ́gbà egbògbò aráyé RSK The Rock ẹ̀ẹ̀ní dọ́là rẹ̀yìn láyéláyé torípé iwájú iwájú báyìí lọ̀pá ìbìtì wó sí ibi tá a wí la dé yìí o eegun tó jáde ti kúrò lẹ́nìkan tó wò ó gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá irọ́ ló wà níbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni ọ̀gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàpáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbóhùn tẹ̀ ìjọba wọ̀nyí ayò ní ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé ọyẹ ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbóhùn tẹ̀ ìjọba wọ̀nyí ayò ní ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ní ti àkọ́kọ́ bá lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kanṣùn lọ. Ìkejì ni terminate prostate kalẹ̀ bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá fún ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àjú tó lè sọ ní data ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfẹ́ gbárí ni. Èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK The Rock Venture fún àlàyé ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ohun 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn nílé iṣẹ́ wọn nọmba 9 Cafe Close Kánsù Bus Stop Power Line Road Ìlú Lagos kẹ́ẹ̀lì mojú ajé kò ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi rà àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní tọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn baba ńlá wa àwọn kí ẹ̀jẹ̀ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mú mu kú mu oúnjẹ òòjọ́ ni ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sá sẹ́nu ẹ̀bìtì tàbí ti gbóró gbé kódà títí dórí omi odò tàbí tìbùlẹ̀ ohun gbogbo tó ń bọ́ni láyé àwọn baba. Yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgbọn wọn láti gbàdégbà ọ̀tọ̀ làgbo ìdájí ọ̀tọ̀ làgbo ọ̀sán ọ̀tọ̀ ní talẹ́ pátápátá èyí ló mú wọn máa gbọ́n mi nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi tó dòdò lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí lọ́wọ́ àwọn ẹni ń fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọ ní dákúrẹ́ tẹ̀ nígbà kankan torí pé ewé àti ìbílẹ̀ pọ́ngbọ́n lónìí ó sì lóun díwọ̀n ó ní nílò tẹ́ni kì í fi lò kọjá bó ṣe yẹ torí bó wá lámọ̀ pé àpọ̀jù

gbogbo ẹtẹ ló wà nbẹ kò sì lọtí ní rárá ìwé àtẹgbò ló ń gbélé ni gbọjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá abẹjì gbogbo ikú àkókò yìí lélẹṣù lẹyìn ọpá agbára obìnrin ló fi jẹ dandan fún wa láti bá ewé gbò ìbílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn baba ńlá wa ó wà lórí igbá káàkà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kẹ́lẹ̀mù kò sígbà tá a lè lò ó nígbàkúùgbà tó lè bá deré pápá ká lè fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò sì wọ́n rárá owó rẹ̀ ò fani lápòyà pọ̀ọ̀kù lòwú àtakéré iyọ̀ dùn ni ẹni ìfàwùtọ́ sí ní ìpín ní àrá ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọ̀pọ̀ ènìyàn ó dùn bọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀ pálapà ẹ gbìyànjú ẹ wò lónìí kẹ ẹ lè já mi lọ torí pé òpùrọ̀ ènìyàn ní pẹ́lẹ́rìí òun wà ní jìnnàjìnnà ṣé ẹ rántí pé kókó lè mú ṣé ẹ gbàgbé pé ṣùkù lè gun àgbàdo ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture egbògi kí ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ sí kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn ń wo ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí pé nǹkan ńlá ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo o léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni iná ọ̀rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní bú yàyàyà ìbúdàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀méje láàrin òru kílẹ̀ òwú tó mọ́ àti ìlera ṣe pàtàkì nítorí bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ dédé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé létọ̀ àkíyèsí ṣe pàtàkì nítorí ènìyàn bá ń pín sí méjì mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì wá fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí pẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣeé wòsàn ẹ ṣàmọ́ kì í mọ́lẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá tẹ́ ẹbọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate profit wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyé ìjọba mi lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà láyé ẹ̀ egbògi ìsítọ̀ ìtọ̀ àtọ̀jù ọkùnrin wàhálà àlera terminate prostate egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù ẹni kò ní jó ní fàìfàì bí ata kò bójúmu kéèyàn tọ̀ tán kítọ̀ ó tún máa ro sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kítọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata kò bójúmu kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọ́dọ̀ máa jáde ṣeré kọ́wọ́ dúró ó gbọ́dọ̀ máa dà yà á ni ìtọ̀ ò máa kìlọ̀ kọ̀tì bí oyin tàbí ẹlẹ́rìn dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọ́dọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí rúmi ẹ̀sàn àti funfun nìyẹn ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àwọn ládẹ́ẹ́dẹ́ ẹ tètè yan terminate prostate láàyè kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè já mi nírọ́ ẹ gbàgbé pé onírọ́ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ mọ̀ wà ní jìnnàjìnnà RSK The Rock Venture atọ́kùn egbògi mẹ́tẹ̀ẹ̀ta àwọn èyí wà ní nọmba 9 Ajésà close Council Powerline Road in Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 0802-948-838 bẹ́ẹ̀kan sí 082-948-1838 tàbí 0704-886

0704-886-642. Egbogi kẹta ti ń jáde nílé iṣẹ́ àràyè ní Katako. Èyí wà fún àbójú lọ́wọ́ gbogbo kọ̀lùkùn tó lè sọ ní dita ń wọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni Ọlọ́run dákun mọ́ sọ wá sóòkun ayé. Ẹ kúkú mọ̀ pé ó lọ bá ara ojúlẹ̀ ṣọ́ ara gbójú bá rí léde ní àárín pin. Èyí ló fi jẹ́ pé ó ń bọ̀ lókè ọdọ̀ àfi ká tètè dé àwọn dé àfi ká múra lójú ojú wa kó lè bá bá wa kalẹ̀. Ojú ọ̀dọ̀ máa gún ní pinpinpin nígbà kankan wọ́n bá ń rí ó nílò àbójútó. Ojú ọ̀gbọ́dọ̀ máa ṣomi làyòlò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó. Ojú ọ̀gbọ́dọ̀ máa roni gbórógbó tó bá woná tàbí awo òòrùn tó bá ń rí bẹ́ẹ̀ àbójútó ṣe pàtàkì o. Ojú ọ̀gbọ́dọ̀ máa ṣe pin ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó ń fẹ́ àbójútó. Ojú tó ṣe dé lẹ́pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè. Ìlànà lílo kata glanco náà wà ní páálí rẹ̀ bá a bá ti sàá gẹ́gẹ́ bí olóògùn ọ̀dàn ni kò so dídùn fún ni mu. Ẹ mọ́ gbàgbé kata glanco àbójú ló wà fún lọ́wọ́ àwọn bàṣẹ̀jẹ́ àrùn àìsàn tí egbòjú lọ́wọ́ ẹni. Àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ ẹnì kankan sílẹ̀ tọmọdé tàgbà dọ̀ pẹ̀lú arúgbó àtomidan ló wà fún. Rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láǹwò tó lè ṣàkóbá wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú míì olùbanilójújẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀m̀pútà gbágbágbá ju bó ṣe yẹ lọ ọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀m̀pútà fún àkókò gbọọrọ aláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú ipa òdì lórí wa. Èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà jẹ́ kata glanco. Ẹ mọ́ gbàgbé òpùrọ́ ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo àwọn eré àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀nyí ń bẹ ní gbogbo ọjà ń wà lórí àtẹ ẹ̀sìn láǹfààní àti wọ́n tá a rà tà jáde nínú iṣẹ́ wọn. RSK The Rock ní nọmba 9 Ajishafe Close Kansu Powerline Road Ìdímù Lagos. Alákọ̀ọ́kọ́ ni alẹ́ gbọ̀ngbọ̀n bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ sí wàhálà bó ṣe dá sí bó ṣe dákọ́lẹ̀ obìnrin arúbìnrin kú àbíṣẹ́ ẹ̀kànsùn lọ ẹ lọ fọpalẹ̀. Èkejì ni terminate prostate àpọ̀jù ọ̀ lẹ́ẹ̀meje lẹ́ẹ̀mẹjọ láàrin òru ìtọ̀ ń tani nídìí bí omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀ ìṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn. Ìkẹta ni kata glanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ rí léde ni ẹ lọ mọ́kànbalẹ̀. Ẹ láǹfààní àti pé iléeṣẹ́ RSK The Rock Venture sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0802-948-1838 tàbí 0704-886-422 0704-886-6422. Alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422. Ìyẹn yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe iléeṣẹ́ RSK The Rock ló ń kí yín pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.

0: ẹ̀yẹ ni wa akínká bọ̀ sórí ètò ohun islam ti ìjọ mùsùlùmí ahmadiyya ẹ̀ka ti ìpínlẹ̀ èkó aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án alẹ́ gbogbo ọjọ́ monday lẹ́hùn máa gbọ́ wa lórí ètò yìí.
1: aṣọ́lá la ilaha illallah wa ahadahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa salatu wa salamu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu obale fun wa lowo ba obana ati ko fun wa lati tu sutiwa dolori gbogbo oro ti a nse agbeyewo re ere ina ni oro islam and culture as islam ati awon asa ati ise wa awon asa ati ise wo lo wole labe ofin islam ele ina si ni abala lekefa ti a baba gbe ni abala akaro a gbiyanju lati se agbeyewo awon asa lori kaye ise wo a si so wipe ele ije asa ta gbogbo ba musulumi ndi e nitori wipe olorun ba fura ara re o so wipe ka ma se anabi olorun ba fura ara re o so wipe ka ma se a de so wipe lara osuwon ta fi wo asa ati ise ta fi mo boya wole abi o wole o na ni pe to ba ti kolu nto na ba ni ka ma se a gbodo dede o leyin na awon wo asa kábẹ̀ṣà ògún lọ́wọ́ ẹ̀ kábọ̀ ògún lọ́wọ́ ẹ̀ bákan náà awọ àṣà líle mọ́gò lórí obìnrin so níbi tí àbádédé abala ẹlẹ́ẹ̀karùn nìyẹn wáyé òní ìtẹ̀síwájú lára àwọn àṣà míì tó tún wà pẹ̀lú wa pàápàá jùlọ lápá ọ̀dọ̀ wa ń bí nílẹ̀ yorùbá so níbi tí àbádédé abala ẹlẹ́ẹ̀karùn nìyẹn wáyé òní ìtẹ̀síwájú lára àwọn àṣà míì tó tún wà pẹ̀lú wa pàápàá jùlọ lápá ọ̀dọ̀ wa ń bí nílẹ̀ yorùbá òun náà ni pé ẹrù pé lára ìkẹ́ ọlọ́run fún ọmọ ẹ̀dá èèyàn òun náà ni ọlọ́run fúnyàn lọ́mọ gẹ́gẹ́ bí n tí ọlọ́run bá sọ fún ọnú kùránì mímọ́ pé yàábù lè máa ń yàṣáwù ináátán wọ yàábù lè máa ń yàṣáwù kókó ọ̀rọ̀ áwùmùsá òwújù hóńdù kùránì wà ináátán lára wàhábù ìwọ ọlọ́ọ̀ba òun náà ni kó ń fún ọlọ́mọ ọkùnrin lára rẹ̀ lọ́mọbìnrin lára rẹ̀ ni méjèèjì kéèyàn máa bákọ kéèyàn máa bábo lára ìkẹ́ ọlọ́run ọba náà ń gbà mí òun náà ni pé kọ́lọ́ọ̀ba fún ọlọ́mọ méjì lẹ́ẹ̀kan náà ṣé ẹbí nátúrálì nọ́málì ọmọ kọ̀ọ̀kan là ń bí gbọ̀dún gbà mí ọlọ́run fẹ́lòmíì ní méjì ẹ̀mí mẹ́ta ẹ̀mí mẹ́rin márùn mẹ́fà méje àtìrì tó ń wáyé bẹ́ẹ̀ náà lọ́dọ̀ wa ńlẹ̀ yóò bá ń bí béèyàn bá bíbèjì nínú àṣà àti ìṣe àti sọ ọ̀rọ̀ ipé ká bíbèjì àti sọ ọ́ dàṣà eléyìí náà ló bí ẹwà abéjì ńlẹ̀ yóò bá náà ẹsẹ̀ wà abéjì wọn ní kọ́ sẹ̀ wà abéjì nígbà míì ẹ̀rọ àwọn míì tí wọ́n máa ń tọrọ bára wọn ní ẹ̀ta méjì lọ́rẹ́ o ẹ̀ta méjì lọ́rẹ́ o kírísì ń bí àwọn nǹkan yìí ibi ká lọ máa yẹsẹ́ wò náà ni tá a bá bíbèjì nọmba wán ilẹ̀ yorùbá nìkan kọ́ ni wọ́n ti ń bíbèjì káàkiri ní àgbáyé ni wọ́n ti ń bíbèjì ó ṣe wáyé pé lọ́dọ̀ tó wá ń bí bíbèjì ti wá dòrìṣà ó ṣe wáyé lọ́dọ̀ wa la fi ń sẹ̀wà ìbejì ó ṣe wáyé lọ́dọ̀ wa nìyá abéjì fi ń tọrọ àní à èyí tí àkọsẹ̀já yé ewé mú wá sáyé nìyẹn gbogbo wọn máa fi wọ́n tọrọ sórí ọba sì ni ẹni bá wá wà kú wa ó di dandan tó rí ìrírí nígbà tí ọlọ́run bá kẹ ẹyẹ tó fún yín lọ́mọ méjì ìkẹ́ àánú ọlọ́run ọba ni èwo ni tí wọ́n á ń tún di nǹkan kiri tí tí ò sọnù kiri a bẹ̀ sí wádìí ibi tá a ti ń wádìí yẹn ló máa wá gbogbo gbogbo ní wa lọ́wọ́ so àṣà wípé à ń sẹ̀wà abéjì àṣà àbọ̀rìṣà ni ṣírí kùdì ìbejì ò lẹ́wà kankan kò sí.

0: kan se fun beji tori pe ka bi beji a ni olorun ba ike re ni so na a je ka wa tara ke olorun ka to ma se olorun e ma je ori be so asa e wa beji ko wole ninu islam o so mi to ba bi beji ma se wa beji ma lo se ayewo pe kini akose ja ye re mu wa saye ajo je ke te le yeso wa de be ewo ni ma de be so padari be gbogbo awa to lo papa ko mo ke ni beji ninu islam e ja mo pe ke aru olorun ba ni o e ma ja wa tara e ka wa se olorun ni panti o so lu ta ma wa kiri ta wa so ye do sha so ko so wa o sha kan ninu ibeji ko si n to special nbe olorun sha anu ni ke olorun ni oju be lo be lo ni ka si ba ko da nbe mi mo wa ti lodo wa be yan ba bi mo ko ni meta lera o ba kokko bo kuri o be keji o bo kuri o beta o bi keta o bo kuri iyan na wo so do sha lodo wa o ma pe ru iya be wa ni iya alagbo lo ma n ko lodo wa o ti ni orisi sha wo itutu bo to se ti yan na lodo so gbogbo awon nkan wa yi gbogbo awon asa wa yi asa ti o wole labe ofin islam ni papa bi a ebo ni abe shiriku na la to si a so pe shiriku re gbogbo asa to ba ti ninu a gbogbo ba muslimi nbe be na ni dada ka bimo lo ba bi muslimi ba ti e bimo gbogbo si bo se ko ya dada to ba te le dada sunna omo o le ya dada won gbe ta ba fe wa gero omo dada ye na o tudu osa kan le yoruba won ni ko lo papa pa ye gbogbo gero ye do sirisi so gbogbo awon nkan wo yi gẹ́gẹ́ bí mùsùlùmí àgbọ̀dọ̀ báwọn kópa ń bẹ̀ fún gbogbo tó bá ti rọ̀ mọ́ ẹ bọ́ kábọ́lọ́rọ̀ ọba ṣe bọ́ àgbọ̀dọ̀ rí wá ń di ẹ̀ náà lára àwọn àṣà tá a tún gbọdọ̀ yẹra fún tó wà pẹ̀lú wa nílẹ̀ yorùbá òun náà ni sọ̀mọ̀ ìsìláàmù pàtàkì kíkí kárìra wa kákìra wa bẹ́ẹ̀ sì ni ìsìláàmù pàtàkì kọmọdé ó gbọwọ fágbà òjíṣẹ ńlá mọkànbà ó ní máa ńlá ní yàrá mùsọ gìrìrà náà wà lánàá yà àrífò àtọkẹbìrì náà falẹ ìsàmìnà àgbàlagbà tí ò bá láàánú ọmọdé wa ọmọdé tí ò bá gbọwọ fágbà wa anábìrin kì í ṣara wa lára ibi tí ọwọ́ sì ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọdé ságbà òun náà ni pé ká kíyàn kọmọdé ó kágbà ìsìláàmù náà pàtàkì rẹ̀ àmọ́ ìkẹ́kẹ́ wà tá a máa wá ń fi kún ilẹ̀ yorùbá onígbà tọmọdé bá dọ̀bálẹ̀ gbalaja tó nà án tán látọ̀gbà ìdí ọmọdé wa kí ìyẹn náà bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí ó yẹ ká ti jáwọ́ ń bẹ̀ ó yẹ ká ti jáwọ́ ń bẹ̀ àìdí àìkótó tọmọ bá fẹ́ kí wa ó gbọdọ̀ dọ̀bálẹ̀ o abẹ́ ẹni tí ò tó wa bẹ́ẹ̀ nínú ẹbí wa o àgbọdọ̀ dọ̀bálẹ̀ gbalaja báyìí náà ó yẹ ká ti gbàgbọ́ yẹ ọ́ntì náà ó ṣe ń jàre ìrìn àyè ẹ ṣe yẹ kó níbẹ̀ ọmọdé ìgbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀mọ́ ni kíníkan kìnìkan yorùbá ní ẹmọ tó bá lòpọ̀ ó gbọ́dọ̀ ṣìnà ẹni tó náà bá fi ṣe àwòkọ́ṣe fún wa láyé ẹni tó ló wá dùgbọ́ láàrin ọmọ ìdá ẹ̀yàn láyé òun náà ni aṣáájú ẹ̀dá muhammad sallallahu alayhi ẹni tí gbogbo ọ̀wọ́ ayé yìí tọ́ sí jù lọ lànàbì bóun lọ̀rọ̀ dọ̀bálẹ̀ ṣe rí lọ́dọ̀ ànàbì ìkan ní àwọn sàábẹ́ azat moaz òun ló lọ sí ìlú síríà nígbà kan nígbà tó débẹ̀ ó wá rí wípé àwọn èèyàn máa ń dọ̀bálẹ̀ tó bá fẹ́ kí àwọn bóyá bí ọba àwọn tó wà ní ipò aláṣẹ àwọn àlùfáà àwọn àgbàlagbà wọn a máa dọ̀bálẹ̀ kí wọn nígbà tó padà dénú madina ó wá sọ fún òjíṣẹ́ ńlá muhammad sọlọlá àsàgbà yàrá sọlọlá ibi tó ń lọ yìí ó wà rí àìdí àkàn ó sì wù ú pé irú àìdí àbẹ ká kọpì ẹ irú ẹ bọ kó bọ àánú islam alábẹwà ń bí pé kí lè àìdí àtò kí lè orí lọhùn kí lè àṣà tó orí lọhùn ó ní lọhùn ó rí pé àwọn tí ò tó àwọn ọba pẹpẹ tí ò tiẹ tó wa ànábì wọn ànábì tó jọ ànábì ọlọrun tó tún jọba àwọn tí ò tiẹ tó àwọn baálé àwọn mágàjí òun ni pé náà òyìnbó máa ń dọ̀bálẹ̀ kí wọn ni so ó ní ó wu òun náà gbé káwọn náà máa ṣe bẹ́ẹ̀ fún ìrìn ànábì wa muhammad. e da lo ba ti fe ki e ka o ma do ba le fele fele ana bi ni muas e wo lo tu ko waye la bi ni le yo le wo le ni islam oba lo lo bi do ba le oba lo olorun kan lo ba ti n gbado ba le o wa n bi gbogbo da ti n ba ku to ba se ni sunu sare to ba ko ja mi sare bi to do ba le fun mi iyen ni rara ana bi ni be ma do ba le e ma do balẹ kini so n gbero salama ta ti n kira wa yi bi o ma lo be yen ti daa be dala do wa fi gbolo ko to pe la o kun tu amira ahadi an tasjuda li ahadi la amartu al mar'ata an tasjuda li zawjiha to ba so wi pe ka do balẹ kani ko ma do balẹ fa lo mi to wa so pe n to tona ni eni ti n ba ni pe ma do balẹ fe ni keji re oni iyawo oni bapa lase ko ma dobale fun oko re ama to ri pe dobale owo le gege bi kiki ninu islam mi o le pa lase be ko ri pe ta ba gbe eleyi ta si gbe ye gbogbo awon ta n fa gbogbo igba ibere ti wa ko ye ko waye mo so wa o ma ti ni wa ma ataqumur rasul faquzuhu wa ma nahakum anhu fantahu gbogbo nta nabi ba ti fi le yin lowo ebi mu nto ba si ti ko e ma yiri e mo o kila ti wa mbaka ta do ma ze si fa ti ran ti ran gbogbo ba ko sha ma waye lori e e le le do bale je do no anabi ti si li e anabi ti fo tele bo ba ti wa je ko so wa gaga bi muslimi agbada ba e bo ru ko so be o ye ko ti lo si ibo igbagbe ilana ba se kira wa ni islam islam ti la ale fo wa ye na ti to abi ti ki o re ni pe ka so assalamu alaikum ki ki kila do fe leyin ye kila fe gba mi pe ni ko do bale ye ko ko da ke la ari wa le yoba ma so pe do bale ki se wa na o so ma ka mo go ye wo la wa ri ki ki mo do bale do bale do bale so a sha ti se ka ma do bale ki yan ye o wole o labẹ sunna ti ojise nla muhammad labẹ sharia gbogbo anabi ti pari ọrọ lori ẹ ẹ ma dọbalẹ fun mi ọlọrun nìkan ni gba dọbalẹ nabi ni ẹ ma ṣe fun ta ba le ṣe fún anabi lawa fẹ wọta lawa fẹ ṣe fún so lára àwọn àṣà àti ìṣe tá a gbọdọ kíyèsí nìyẹn tó jọ mọ ọrọ ohun tí ó kan tàwíìdì wa nínú ọlọrun ọba wọn yóò ká kúrò mbẹ now ka wa lo sori awon asa to ro mo festival odun se do odun po lodo wa le yo ba daada awon odun mi wa o go sabe shiuk da ti so la koko wo po mbele e ka bogi ka bodo ka bope ka bo oke ati so ye but awon odun po kan wa be ti mo so gba awon gba mi awon alama ri mi wa to ma ru wa loju o se a se abi a ma se o se amọ ipeto odun yi pe ka lo bo odun kan bi kan ati mo pe yen si ki sara e mo musulmi o gbodo ba won lobe e adu a fe lo bo oke kan ati mo pe musulmi o gbodo ba won dede yen awon odun yi pe a fe lo bo irin kan igi kan la fe ko la gole wa ati mo pe gbogbo odun yi musulmi o gbodo debe but awon odun mi wa awon ko mi wa ta se nle yoruba gege bi asa to pe a to sabe festival abe odun na ni lati gbe se egun odun ni ile yoruba o odun ni ile yoruba gelede odun ni igunuko paje ati bere bere lo odun ni gbugbu awon ko ile yoruba ije musulumi le bawo ko pa nbe awon osu ro to bi wo osu ro to ka ma le anybody lara osu ro to ka ma do anybody leto e bi osu ro bi meta so latari be ta ba do ye o ye ka ma gbe musulumi o gbodo ba gbe egun ẹ fa àwọn tó lé egun lẹ̀kọ́ gbé egun wọn ní káwọn tó ń ṣe egun bá ṣe egun wọn àmọ́ ẹ̀yin mùsùlùmí là ń bá wí ẹ̀yin mùsùlùmí là ń bá wí kí ni tiẹ̀ pẹ̀lú egun gbígbé o sì ń dókòwò ẹ̀mẹ̀ náà so látàrí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀ yá àgbọ̀dọ̀ bá mùsùlùmí díẹ̀ but bẹ́ẹ̀ bá wù olóògbé ọ̀fọ́ sí méje mùsùlùmí ló pọ̀jù díẹ̀ bẹ́ẹ̀ bá kí àwọn tó ń ṣe kínní wọ̀ sí méjì ìlàjì inú wọn mùsùlùmí ni so olóògbé fẹ́ lápá ọ̀dọ̀ wa ń bí àtàkùn oyè islam rárá bá a bá sì sọ gẹ́gbẹ́ ṣe sọ lójú ẹlòmíì islam ojú bí association lójú wọn ojú tó àwọn oyè islam nìyẹn so látàrí bẹ́ẹ̀ emi ni o ro egungun nkan kan won yen asa ati ise ti muslimi o gbodo ba won ko pa nbe ni e fa won to ni kan le ko ma se kan won na iye lo be e ja rasul ceremony ayeye ayeye sise le ni orisi ise ayeye la se ninu awujo wa se gbogbo ayeye na ni muslimi gbodo ma ba won se ni ti gbogbo e la gbodo yeju si e ja ko mu lati bi oku sise ke lo ku wa la bi oro yo ni awaye a se gbodo ku ninu islam ko si tin je oku oku ko oku ofo oku ko oku oku oku oku oku oku dulo ara iku ni kunja e ba ku lo mo de oku lo pa be yo ku la ba iku lo pa posisiyon atẹni mu ba se nsikun ọmọde ati dagba ninu islam bẹẹ yẹ ba ku ninu islam lẹyin ba ta ba ti confam pe o ti ku inẹsi ni pe ka se to ba se wẹ fun iwẹ janaza rẹ ta ba ti wẹ fun ka mura fun daadaa ta ba ti mura fun ko kiri si lara to ba ti kiri si lara ko n bo sinu saare ẹ bọ si ka tẹwọ mẹ ka ṣadua oníkaluku ti pa pari oku ti pari ninu islam. Oku ti pari ninu islam ama wa ndajo eta ejo ogoji ojo asekada iyeyi oku pada ta wa dana ta se gbogbo e ta pelere to gbogbo iye ira lo ni na apani to ba se ri pe ko si ku eyan kaye gbokorun mo anabi ni e ka si ku e kaye gbokorun mo o de ta mi loju leni ninu gbogbo odun ta nse kò sí ọdún ìsìnkú àdọ́dọ́ wa mọ̀kánbà sí àsámẹ̀ ìyẹn nìkan ti tó lẹ́kọ̀ọ́ fún wa pé ń jẹ́ tá a ti ń ba bọ̀ ọjọ́ làgbẹ́gbẹ́gbẹ́ wọ́n sí ọdún ìsìnkú ànábì ìyẹn nìkan ti tó so àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ bọ̀ pé gbogbo ń ṣiṣẹ́ àwọn owó tá a ná dànù ń bí òkú a pa màlúù mẹ́jọ màlúù mẹ́wàá ta pelere táwọn èèyàn ó jọ ọkùnrin àtòbìnrin wọn di mọra wọn ta fìdí gbòdì gbogbo ilé ìlera nu ni o àwọn àṣà àti ìṣe tí islam ò fọwọ́ sí ni tá a sì gbọdọ̀ bá mùsùlùmí bẹ bá a ṣe ń sìnkú nínú islam ìlànà ti wà ètò ti wà ìtọ́sọ́nà ti wà òun sọ pé ẹmọ tó bá lóko òkú gbọdọ̀ ṣìnà àti lẹni tá ń wò ó ti fi gbogbo nǹkan lórí àlámàrí bá ṣe ṣe ó ti fi kọ wa kí ló wá dé ṣọ́dọ̀ wa nìkan lèyàn ti ń kú ni ṣáwa nìkan la jẹ́ mùsùlùmí láyé ni àbí mùsùlùmí ò sí ìlú mi àárí bó ṣe ń sìnkú ni ṣé o gbogbo àwọn àṣà wọn yẹn kò bá ìlànà islam mu ẹjẹ ajá wọn mẹ èyí ò dá ọkọ lórí ceremony náà ẹjẹ àwọn marriage ṣáwọn ẹgbẹ́ nígbà tí islam ò dé islam sọ pé ká má ṣe ìyàwó gbogbo lára àṣà àti ìṣe tí yóò bá ṣẹ́rìṣì òun ni ká ṣe ìyàwó nígbà tí islam ló bẹ̀ islam lọ́gbọ́n ẹ má ṣe ìyàwó mọ́ islam kan bẹ́ẹ̀ lára ọgbà bẹ́ẹ̀ ṣe é ṣe ẹ̀gbẹ́ ó dáa ká fẹ́ra wa ní sunwọ́kà islam ní ń tó dáa ni so but in ti islam wá ń sọ ni wípé ó wá láwọn ọ̀kẹ́kẹ́ tá a wá ń fìbọn inú ẹ̀ lénìí láṣà àti ìṣe lọ́dọ̀ wa ń bí kódà àwọn míì wà bẹ gbọ́dọ̀ nípìnlẹ̀ gan kò sínú àṣà àwọn bàbá wa ọ̀làjú òdì la fi gbé àwọn àṣà yẹn wọlé lénìí sínú márẹ́ẹ̀jì nínú islam nínú ilẹ̀ yorùbá fẹ́ gbé kẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà a kò wá sínú islam lára àwọn àṣà tá a kó wọnú islam nínú márẹ́ẹ̀jì lénìí fẹ́ gbé nípìnlẹ̀ gẹ́gẹ́gẹ́ nígbà yorùbá kò sí mbẹ̀ tí islam ò sì fọwọ́ sí number one ká fi oyún ṣe marriage nínú ìpìlẹ̀ lọ́dọ̀ yorùbá yorùbá ìfòyún ṣe marriage yorùbá ìfòyún ṣe marriage kódà kan ọkùnrin àti obìnrin gbọdọ̀ mọra wọn kó tó ṣe marriage àṣà yorùbá nìyẹn bọ̀dì yẹn ò sí ìgbàgbọ́ lẹ́nu oyún làwọn fi ṣe marriage kódà nínú islam lẹ́nu oyún làwọn yẹn fi ṣe marriage so àṣà tí ò gbọdọ̀ sí mbẹ̀ ni ìfòyún ṣe marriage nínú islam a lè ṣe marriage marriage tó tọ́ ni oyún ò gbọdọ̀ sí mbẹ̀ ẹlẹ́ẹ̀kejì lára àwọn àṣà àti ìṣe dájú pé wọnú islam lénìí ní òótọ́ nípìnlẹ̀ nínú yorùbá ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe é pé tí ọba fẹ́ dáná ìwọ́n máa ń kó ẹrù lọ islam ní ẹ má kó ẹrù bọ̀ kó mọ níwọ̀nba ká má torí ẹrù tá a fẹ́ gbà
1: couple man for yawo mo then na keji ta wa 40 ninu eru ta so wa la be lo ba da na 40 so nto lo ba ba si ti la na osunmi o gbodo wa ko onu ayeye re so ka fi 40 sinu eru ta fe se osunmi o gbodo ba ni pa nbe so gbogbo awon ko wa yi so pe ni pile yala ko si nbe abu wa nbe ko to sunna gbogbo e la gbogbo gbogbo bu pa mu ko gẹ́gẹ́ bí mùsùlùmí gbàgbé bí islam sọ pé ká má ṣe máa rè ká ṣe ó fún bọ́ sójú súnnà láì tí islam fẹ́ nìyẹn látàrí bẹ́ẹ̀ ọmọlọ́ba ní ọdún ẹ̀kọ́ sàánú wa ó tọ́ wa sọ́nà tó bá sì ṣe wa lọ́nà lọ́yìn ìgbà tó ti tò wá sọ́nà lọ́yìn ìgbà tó ti tò wá sọ́nà pẹ̀lú bí ọlọ́ba a máa tẹ̀síwájú ní abala lẹ́ẹ̀kejì láti tún wo àwọn nǹkan míì tó kù láṣà bá ń ṣe tí islam fi wọ́n sí ọba ní àtàkọ́gbà ní mìíràn iná kan tẹ̀ sẹ̀mí ìlú wa wàsálàmù àlékún ráhùnmọ́tòláhí ọ̀bàràkàtì.
2: Àwọn ìrọ̀yànjú tí ó lè sọ wádìí ọrú rẹ lọ́dọ̀ aláà àti àtàtà ènìyàn lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ wa ni a ti gbẹ́ ni kí aláà jẹ́ kí wọ́n ṣe wá láǹfààní bí a bá tún ní ohunkóhun láti béèrè nípa ìjọ mùsùlùmí ahmadiyya tàbí owó ẹ̀yìn láti darapọ̀ mọ́ ìjọ náà ẹ jẹ́ kí a pè sí 08053059085 tàbí 09029052333 09029052333 tàbí kí a kọ àwọn ọ̀rọ̀ wa ránṣẹ́ sí ahmadiyya.ng.hq@gmail.com ahmadiyya.ng.hq@gmail.com tàbí ahmadiyya_lagos@yahoo.com ahmadiyya_lagos@yahoo.com ìjọ mùsùlùmí ahmadiyya ní ọ̀pọ̀ àwọn ìwé akọni lẹ́sìn tí a lè kà lákàyè bí a bá dé àwọn ilé ìtàwé wa tàbí kí a kàn sí alislam.org bí a bá dé orí íńtánẹ́ẹ̀t àtúntìtú alukurani sí àwọn èdè tí wọ́n lé láàádọ́rin bí haúsá ìgbò àti yorùbá iṣẹ́ àti gbé ìwé mímọ́ náà jáde léde etsako ńlọ lọ́wọ́.
3: Ìjọ mùsùlùmí ahmadiyya ti ṣe àgbéjáde ẹ̀rọ ìtọ́pinpin tuntun lórí alukurani yálà odidi súrà odidi àyà àràfi kan tàbí àkórí ọ̀rọ̀ kan ni a fẹ́ ni bí a bá ti tẹ̀ wọ́n sí www.holyquran.io lórí ẹ̀rọ amáyélujára ẹsẹ̀kẹsẹ̀ ni a ó bá ohun tí a fẹ́ pàdé pẹ̀lú oríṣiríṣi ìtumọ̀ àti àwọn àlàyé wọn kí aláàsán ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án ire àmì máa sàlámà.
4: Àwọn ìjọ Ahmadiyya ọmọ

0: àríkẹ́ríkẹ́. Èmi ló dé tó rojú kòkó báyìí.
1: Ojú lè ṣì rí. Ṣé àwọn tí máa bọ̀ jẹ́?
0: Èmi ló ṣe.
1: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sọ kìdílẹ̀ ká tó wọ̀bùsùn. Yóò gbé iléeṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdílé lánìí. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan o?
0: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣẹ̀
0: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ ọ̀pẹ́ yìí tó ń romi gbogbo ara títa jẹ ara títa ara yín kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ sérésẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń gun so bàbá òkè o lè lépò jẹ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 08094471143 bàbá òkè o elépò kì í débẹ̀ débẹ̀.
2: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wàyí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí ara alẹ́ kẹ̀sì dárúkọ yín.
3: Ẹ ṣeun Atọ́kùn orúkọ tèmi ni Taofik Ajiboro ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Ẹ jẹ́ àṣà mi wìtìwìtì.
3: Àmì.
2: Bàbá òkè o a máa tún rí yìn.
3: Ẹ ṣeun Atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́lá o lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni ṣara.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara.
3: Ẹ ṣeun Atọ́kùn làákàyìn ò ní dàrú.
2: Àṣẹ.
3: Nípa ìpèníjà tó máa fa iṣan inú ara àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀sí a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́ àbí káyọ̀ tiwa kó tiẹ̀ má jáde dáadáa kó máa jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá à ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo ní tó bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin jìdélẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó a lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó nìwọ o tí ju ọmọ 40 years lọ o tí ju ọmọ 50 years lọ o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ́lẹ̀. Mo ní tọ́ bá wá bá bàbá òkè o ìwọ gan mọ̀ pé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwọn ò mọ nǹkan méjì o du iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ àyà rẹ̀ lórí iṣan ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí. nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lo orisirisi ogun lori nkan yi ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi on lo fi ja si pe ni gbogbo eyan to nwa sodo baba oke o lori idakole ti mo so mo okunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A oyekola plaza ni waju deeper life church ni jakande gate ti isolo road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni sorese ero bani soro baba oke o 080-944-71143 lekanzi 080-944-71143 abi 080-226-1-3442 080-226-1-3442
2: Leti bonye shemon wipe Yoruba bo wani iriri lagba onti obati sheniri ki awoso a o le so pe bayi ni won se se iwosan re on leti gbo lenu babo ke oyi on to ti se won fun ra wori ni ki olodun to lo eyan fun won eni tolodun wa lo fun won yi o tun wa je ki babo ke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara babo ke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
3: e seun atokun idakole ne tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko se sugbon ko ne lagbara lati se elekeji arabeku ara odide laarin seju kan si meji ara ti wale ojora ntite ara odide keyan fe ba obirin re sire yo da igba to ran ti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baboke o ogba olohun be lodo wa olohun sin ba wa se
2: baboke o ka ma te si waju ya to si pe nkan lomokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
3: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere mo mu awon ipenija kokan wa akoko nenu penita o se se ko je se kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo mo rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka mo terin elomi yo da bi gba to te igomole ni tori pe atele se o mo kan gorogo elomi paja paja lowo paja paja lese elomi owo mo gbon be ni gbogbo ara o bere si mo gbon elomi nbe nko mo rin kaakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le ronun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe ke elomi o ti eni ri gbon sese dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipeneja isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo gan o gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji du isan ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede kisale nu mo kan yan kayin ma fayan ope yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to ja ji gba je pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kalomi ma ro run sun dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kaakiri inu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ra bere si tayan to ba ti ni ipenija yi pelu agbara lodo olohun pelu ase tolohun ti mo fi nsoro yin to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oyekola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero bani soro mi 080-944-71143 lekanzi 080-944-71143 abi 080-226-1-3442 080-226-1-3442
2: ah o lagbara o on te da o ba ma sagbare o ni o mo wi pe aisan nu sara o ku gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti waye waye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma kaseto yin le opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
3: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma topin pupo ajegun adayeba ti mo so ni pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ode ni won ana ni ajegun adayeba nipa imo lo soko ode ibe na ti ba pade nipa ti won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo oni won fi wa pe pe baboke o adi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni won pe nu
2: kabiyesi eledumare
3: to fi je se pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
2: a dupe fun olorun yi pe o n ba yin lowo si be se n ta bayi te n to olohun je ko di erun ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si ke de so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
3: baboke o ti wa ni shop number 10 oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo road ibe ni baboke o wa ero ibani soro ti ele pe baboke o si 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi si awo se o fun awon eyan ti wo na ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti solo ibe ni baboke wa
2: o n le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati isolo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oye kola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo se ati wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kan na
4: kire o arike rike emi lo de to roju koko bayi
1: oju le siri se mo ti ma bo je
4: ah emi mo se
1: eni ba ye bo se ni fu koko fu koko bi eni bi le so kidi le ka to wo gusu yo ro pe ni se kidi lo nko la se de re lani beke o kete e oni ti to sade daji ona se ti kari wo mu bi epo lo to fenu kan
4: ah aisan ta ru yo ma se nkan o emi wa ni ti se bayi olu fe mi
1: se emi ni ma se so fun pe ka lo mu ju to ara yin but ata o fo ga ma kari o we mo gi baba oke ho
0: kilo win iwo na soro soke salaye bo se se fun baba oke o ko ma rayo to gunja le re fun lugo je opo yin to ro ni goro ara ti taje ara ti tara yin ti ba ta ma bo lesi omo eniyan ko sun o te do ma se lo sere sere tabi to po la poju isara to gburi so baba oke o lele ko je atura lori yi ke yi aisa tabi arun to fe da ni gure baba oke o kale si shop 10A oye kola shopping complex lado tuko deeper life church jakonde gate egbo road isolo ipinle eko e pe 08094471143 08094471143 baba oke o elepo gi dededede ebe
5: Foresters secure the nation's forest.
6: Bi nawo ba sele lagbole, a ma kogun sani kan je nikan lo. Gbogbo eyin olugbe osodi solo leko, ti e ninu eso alabo ti wantiwa, ni bi oniruru ayeye, bi ko mo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbo pa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching, ati be lo, iba jode ale abi tosan, te yi wa nilo ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá ẹ ṣe kàn sí ẹgbẹ́ Forester lábẹ́ Assistant Commander Forester Security Services Lagos State Alhaji Chief Adewale Salami De Salam ẹ̀nú ẹ̀ ló wọn ni 08033211124 tàbí 08080500098 ẹ sì tún lè pe State Commander ní ìpínlẹ̀ Èkó Commander Ogunni Ibalogun 00331860093 àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 21 Adeyemi Street Arowójọbẹ area Oshodi ìpínlẹ̀ Èkó
5: Foresters Secure the Nation's Forest.
7: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobun.
8: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
7: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi. Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà Ọlọ́run ọba ọba tó mọ́ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfin nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ká tó lọ sí lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sí lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobun.
8: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
7: Egbe nípínlẹ̀ Èkó.

0: gidi tabi ti ko ti e wa mo dohun igbagbe wa ki wo na dara ko ma won to yin oluwa logo ibaje ato si egbe tabi ton sugar ki e keta ton okunrin duro bon e loju ise nitori opa eyin to tin na won ogun orukun to nro ni adoro itan se boko baje ilaki ko bere si pe wa sori 080-362-03932 Bon, lè kansi 080-362-03932 Oshè ya jèbou ton chiche bi a jèbi dan Ama a shègun un kotonè so kulu kulu ni nwara
1: Yato si oshè ya jèbou ton chiche bi a jèbi dan Atun ni okolo kori shiri shiye gogi mi to mounodoko Ton bogouti kori shiri shi are ara
0: E ni towa wang baba walara e Ti wanda la mo e fori ibogo iba Airo ronsun dede O ngwa ibe gale noshè I washa ti ma bonu ni pa unton ba ofrenda la gwara ni E we a tegu pambele Ni le shè ola trado mediku ilin o mfinshe itoju gbogbo eni to ba kan si won iwo ni ko ma tun bora re pamọ tete pe wa sori 080-362-03932 tabi kan si wa ni number 8 alaja limota idera street off isaliaria dalemo bus stop songo ogun state kan si ile ise olat trado medical healing home loni fun eyike iya ilera ara re ko le ri mo daju pe ewe ategbo o si nje sibe sibe
2: Boda ton lo eh se beyin la npe na
3: e ma binu mi o mo pe mi le pe ati wi pe onje ti mo fe lo ra nu wa lokan mi
2: onje le fe lo ra le wa dige moya to yi
3: bada eni ti o mo ni lo nfini sere ile onje twins mother food carton o koja be se ti ayika won to mo toni ni ka so abi ti imoto to pelu oyaya ti awon mo se won fi dawon eyan lohun ati wi pe awon onje ari ma le lo ajen tu je onje lo onje twins mother ko wa suru onje te wa de be te ori bi arala fufu iyo eba ko wa ja won je bi rice jollof rice fried rice to ba wa je pe ka so ni bi te won abeja awon assorted meat to need to mo pomo to kata sinu ja kika pelu eja panla ogufego ogbeyin
2: se lo to ibo lo do won
3: ka mo mi ki se beru fe sin ka won na o dana bo je tinule abi ta won alayeye kan si won ni twins mother food carton number 17 onyilola street
4: shasha up akonjo road sunny olopa lagos
3: tabi ki o pe ro ba ni soro won 080-38-03-0036
5: Twins Mother Food Canteen Doctor of Stomach Care
6: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ òsúlá herbal
7: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-3861-5168
6: Òtítọ́ inú àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rújú rá kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-3861-5168
6: Òtítọ́ inú àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rújú rá kí Ọlọ́run ọba má gba ọ̀sán lọ́wọ́ kó wá wa.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-3861-5168
8: Kéré o, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ẹnjìnà Fẹ́lá Ọ̀dẹ́p, òyìnbó ní jẹnẹrétọ̀. Sọ́fíìsì wọn wà ní 170 Ìkọ̀tún Ìdímù Road, Kánsù Bus Stop, Ìdímù Lagos State, lójúlówó iṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun. 1kv jẹnẹrétọ̀, 600kv fún ilé iṣẹ́ ńláńlá, ilé iṣẹ́ kéréje-kéréje, ilé ìjọsìn, ilé ìtura, àbí ilé ìgbafẹ́, ẹ̀yìn onílé ìtajà, supermarket, ilé ìgbé, orí jẹnẹrétọ̀ ò lẹ́yìn fẹ́ rà. Ẹ darapọ̀ mọ́ wọn, owó rẹ̀ rárá. Ẹ pé ẹnjìnà Bukola Ọ̀dẹ́p, òyìnbó ní jẹnẹrétọ̀ sórí 080-344-8276 080-344-8276 tàbí 0806-783-2948

0: ìwé tá a pè ní ewé ìrìnrìn yẹn.
1: Báàkọ̀lù Àríṣẹ́ Pẹ̀bí ní Onígbòǹgbò Kingdom, Olóyè Abdulgani Ìsọ̀bí Abiodun, Bankita Bíèsí, Ọba Onígbòǹgbò Kingdom, Aláyélúwà, Ọba Adéyẹmí Aṣẹ́gun Àjàsá, pẹ̀lú àwọn olórí láàfin tí wọ́n ṣiṣẹ́ ìbí, olórí Adébímpé Àjà àti olórí Atinúkẹ́ Àjàsá Ìyá Ìbejì fún ayẹyẹ ọdún kẹfà tí wọ́n rí àpèrè àwọn bàbá ńlá ìyẹn Onígbòǹgbò Kingdom. Eléyìí tún ti gbòde kan láti ọjọ́ Ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ. Onígbòǹgbò Ntúbà ó ń túṣẹ́ Ekun Kébí Eku ni ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ ènìyàn sì ń fọ̀n bí ọmọ ènìyàn. Bákan náà ni Olóyè Abdulgani Abiodun Kiba Lógun Onígbòǹgbò Alhaji Tajuddin Ajawo Ìràwọ̀ Àmọ̀sùrù Káyọ̀dé Akérelé Éríà Jẹ́kúmọ̀ Alhaji Wahab Akérelé Akórè Ọ̀dọ́ Ọ̀gbẹ́ni Wàlíù. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ìlú Onígbòǹgbò pátá láì yọ ẹnìkan sílẹ̀, pàápàá jùlọ Alhaji Káyọ̀dé Sadiq Olóyè Ẹbí olùgbé ìlú Ọ̀pẹ̀bí látorí Landlord Association CDA CDC láì gbìn Ọlábọ̀dé. Wọ́n kí gbogbo ènìyàn pé a kú oríire ọdún kẹfà ọba wa lórí àpèrè ìfilẹ̀ yìí ṣàṣemọ̀ ìlú Onígbòǹgbò ní bàjẹ́ yóò mọ tẹ̀síwájú ni láṣẹ
0: ibi kíkí náà ni ọmọlúàbí bẹ̀rẹ̀. À ń lọ àsìkò yìí àfikẹ́ ọ̀kan nínú wa Abdulfatah Abdulgafar tọ́nà tó jẹ́ ọ̀kan lára àwọn ìmáàmù mọ́sálá NBA Born FA ní ọ̀dọ̀ wa níbí báyìí pé àwọn ìgbìmọ̀ mọ́sálásí tẹ̀sí ní kí a máa kí wọn pàápàá jùlọ alága fún ìgbìmọ̀ mọ́sálásí NBA Born FA Adidikura Bola Muibi gbàgbé Alhaj Abraham Alade ajáde mọ́tànlé náà ní ká máa lo àsìkò yìí máa kí ìmọ̀ràn fún tábùgàfà àpẹ́kù palẹ̀ mọ́ ìwé láwà ní fọkàrìlẹ̀ ìgbẹ̀gàn ẹ̀sìn islam ìtẹ́wọ́pẹ́ àlejò pàtàkì ẹgbẹ́ náà máa jẹ́ àjẹlílẹ̀ àyèdè òdòdó ọba ìlẹ́ẹ̀kẹ́ fún ìdí òdòdó. Àwọn mọ́sálásí ìdúnú central mosque tí wọ́n wà ní ikọ̀ tó ń dúnú lò lẹ́kọ̀ọ́ ni wọ́n ìwé láwà ní fún Mọ́láwà ni àti Tàdà rẹ̀ síta alábòlùgbà náà Tajuddin Ọlámilẹ́kan Adéolú Granty Human Affirm lágbàgbé olùfúnni nídánilẹ́kọ̀ọ́ Alhaji Mahmudin Sarafadin Ajara ọjọ́ kẹfà oṣù kan wàá láwà nínú ọdún tá a wà ó Sunday lọ́bọ̀ sí aago mẹ́wàá àárọ̀ ní Christian College along OPC Junction ní ìdíwọ̀ Lẹ́kọ̀ọ́. Bàbá àdúyà Alhaji Kàfí Mọ́lánà Kàmọ́ Pure Water lágbàgbé dínúdínú Alhaji Wahid Abiola Bàbá Níjúbàdàn ní Kano Fàtà Àbùgbàfà pé ọjọ́ kò kókó nínú ọjọ́ pé a fi ń pé tìta gbogbo ọjọ́ bá fẹ́ jẹ àǹfààní ẹja tútù tátọ́sì panla sáwá kote ẹjọ́ òyìnbó onípẹ̀pẹ́ jẹ́pẹ́ ti di yìnyín ní pálípálí àbí lẹ́jẹ̀wọ̀n ẹgbẹ́ ìdúkẹ́kẹ́ sí àdí àjẹ́lò ìyá Adémiládé ẹlẹ́jà lẹ́jà kùtàkì nílé ìwé bọ́sọ̀ ní ègbè lẹ́kọ̀ọ́ bíbá 08074752 lójú òpó wọn tí wọn fẹ́ jẹ́ àǹfààní màálù jẹ́pẹ́ yẹ pé àwọn alápàdá bá ti ń tọwọ́ bẹ̀jẹ̀ wọn náà rẹ̀ pé hàmà mọ̀ ọkà sí bàbá nílùú ìbàdàn dípò yí ọlọ́run bàbá àtọ̀rí ìgbìmọ̀ ọjà ìgbè náà ni ìkúdàkí 06160441 tàbí 08107-49924 ìyá fẹ́ pè mí nítorí àtẹ̀yìn àtijọ́ pẹ̀lú ẹni kéjú kájọ́ tukọ̀ rẹ̀ ọmọlọ́lá mi 03405-7141 tàbí 08131368 ó ń fọláwà àtijọ́ ó ń dàbọ̀ ó di jẹ́gbẹ́jọ́.
2: Ọlàjúdé làwọn àgbà bí àṣà ìdí wa civilization tó jẹ́ àgbà
3: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
4: Ojú lọ sí ṣé mo ti máa bọ̀ ẹ́jẹ́.
3: Èmi ni mo ṣe.
4: Ẹni bá gbé bó ṣe ní fùrùkọ̀ bí ẹni pé lè sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń tó lọ́sẹ̀dẹ̀ eré láàkẹ́ òkè fẹ̀yẹ̀ òní ti tọ́sà dé dájú ọ̀nà tí ó sì kárí bọnú bí èkó ló tó fẹnu kan yọ.
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé èmi ni mo gbé kẹ lọ mójú tó rárá yín? Bọ̀dá ò fọgá mà kárí o. Ó wẹ egbògi bàbá òkè o.
3: Ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mara yóò tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lò máa ṣẹ̀yọ́ sẹ́rẹ̀ àbí kó pọ̀ lápọ̀ jù. Iṣẹ́ ara tó ń gun ni so. Bàbá òkè ò lélẹ́ kò gé atúrò. Ìkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10 Oyekola Shopping Complex. Ládojúkọ Deeper Life Church. Jákàndé Gate. Egbèrò ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó. Ẹ̀pẹ́ 08094471143. 08094471143. Bàbá òkè ò elépo kìí débẹ̀ débẹ̀.
5: Adé bí a ṣe ń dé. Adé bí a ṣe o, ẹ dákun ẹ ya ìwà gbọ́ wa.
3: 08094471143. Àbá òkè o, elépo kìí débẹ̀ débẹ̀.
5: Adé bí a ṣe.

0: ẹlò orí ọmọ ẹfọ ẹlòmí ń bẹ ẹsẹ rẹ ó bẹrẹ sí wú ẹlòmí ń bẹ ojú rẹ ó bẹrẹ orí fífọ ẹlòmí ò ní rọrùn sùn dáadáa kọ sùn láàrin wákàtí máa kọ ti lajú kalẹ lẹ nǹkan yìí ò da mọnítọ bá dọdọ bàbókè o ló àṣẹ lọdọ ọlọrun ọlọrun ó bà wá mú kó níbẹ kò sì ní bákan náà mọ níkan ọmọ bòrò ẹ mọlé ẹ mọ bòrò ayín pa ẹ dìde lẹ mọ bọ wá bókè o ní shop number 10A oyè kọlá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọlọ ní èkó ibẹ ni bàbá òkè wà pẹlú àṣẹ lọdọ ọlọrun tí
1: o ṣe. Àmì o bàbá òkè o ta ò fọga ò fọga kí ni iṣẹ́ má lana ọlọ́run jẹ́ kí ni iṣẹ́ gbogbo àwọn ọkùnrin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run jẹ́ ó lana ọkùnrin mi wà jẹ́ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde àbí pé jẹ́ lọ jẹ́ lọ jẹ́ lọ jẹ́ lọ tó bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ rí.
0: ẹ ṣeun atọkùn tẹ rí àwọn nǹkan tẹ ẹ dárun à ń pè kan ní ìdákọlẹ ọtọ ní dákọlẹ ọtọ ní arábẹkù ọtọ ní ojora ọtọ ní tẹsọ ṣùgbọn mẹtẹẹta nǹkan ọmọkùnrin náà náà máa dà láàmú ìdákọlẹ ẹni tó ń bá obìnrin rẹ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọn kò ní lágbára láti ṣe ẹlẹẹkejì ẹlẹẹkejì là ń pè ní arábẹkù láàrin ìṣẹjú kan sí méjì ara ti wálẹ ẹlẹẹkẹta là ń pè ní ojora ara rẹ ó dìde ẹnìyẹn fẹ bóbìnrin rẹ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ ti wálẹ tó bá ti wálẹ ò ti parí sẹnu ṣùgbọn tó bá dọdọ bàbá òkè a ní ẹrọ ọgbàlódé èyí tá a máa fi ṣàyẹwò tí wọn náà mọ fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹlú àṣẹ lọdọ ọlọrun tó bá dọdọ bàbá òkè gbà pé ní ọlọrun bẹ lọdọ bàbá òkè o.
1: ọlọrun bẹ lọdọ bàbá òkè o ẹyin tẹ ń gbọ nílé lóko ẹni tọlọrun bá ti fún àṣẹ tọlọrun dẹ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò. àìwọ náà má máa ronú pé torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí nísìnyí àìsàn yìí ó ti pẹ́ ààrẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí pọ̀lọpọ̀ ẹlòmíì àni òun ti lọ gbà òun ti lọ awo òun ti lọ kòkó bábà sásùn ọkọ náà ló ń já sí mo ò gbà lọ́dọ̀ ọba náà ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n òkè ò ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́ bá bí ara ẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ àbókè o ohun tó wá náà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkó bá bá a sásùn kọ náà kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan ìkó ṣẹlẹ̀.
0: ẹṣeun atọkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gbá tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ àbókè o púpọ̀ ọlọ́run san fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan pè ní ajẹ́gùn àdáyébá ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ yí pé ní ọmọkùnrin bí òun nìkan gbé ajẹ́gùn yìí lé lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí ó lọ sọ yí pé ní ọlọ́run ò gbàdúrà òun.
1: ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ mo fẹ́ ọ bá wa ṣàlàyé.
0: bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ẹnu ara 65 òun là máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n lọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa gbogbo àrùn torí bá dọ́dọ̀ bàbá òkè o a sọ fún ní dèdè bá a ṣe fẹ́ fún lóògùn ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o sì ṣiṣẹ́ bí ibo ṣe jẹ́ kó ṣe.
1: ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú gba pò kínní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn iṣan ara tó ń da ọmọkùnrin láàmú kò wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọ́n náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹni tí àládà rẹ̀ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí kò ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí kí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú life church ni ibẹ̀ ni shop number 10A wà ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ báni láti mútalí ilẹ̀ torí èrò máa pọ̀ nítorí pé ìfọlọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọbẹ̀ kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹ gbọ́kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkan kan.
0: gbogbo abákan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́ka yàtọ̀ síra wa

0: bẹ́yẹn bá ṣe dé ó mọ ṣe ìdánilẹ́ fáwọn èèyàn tọ́ra àwọn èèyàn máa pọ̀ púpọ̀ ìwọ náà tọ́ bá fẹ́ wá tètè dendélẹ̀ kọ́lé bá tètè wá láàárọ̀ àti wà ń bẹ̀ látago dàgùn mẹ́fà rọ̀lẹ́
1: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín
0: bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí ní kálukú mọ iṣẹ́ ara ẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ tó sì ń bá wa sí.
1: Àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbá òkèwò bí àwọn akọ́ṣẹ́ṣẹ́ ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkèwò náà ni ẹ padà lọ fi àdàbà ìtùrọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally. So má ní akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkèwò gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn. Gba ojú òpó bàbá òkèwò kó o máa pè wọ́n sẹ́kẹsẹ̀ 0804-7114-080-9447-1140 tàbí 080-2261-344 080-2261-442. A ò ní ṣàìsàn táìsàn fi tánlẹ̀ láṣẹ ọlọ́run ọba Ẹ̀dùmarè. Shop number 10A Kọ́lá Plaza níwájú Deeper Life òun là mí ẹ̀. Ó dìgbà kan ná.
2: Àríkẹ́ríkẹ́. Èmi ló dé tó rojú koko báyìí.
3: Ojúlé ṣe tí àwọn ti gbọ́dẹ.
2: Èmi mo ṣe.
3: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé òye kìdílẹ̀ ká tó wọ̀ gùn. Yóò rò pé iṣẹ́ kìdí ló ń tó lásẹ̀ déédéé lánàá. Bẹ́ẹ̀ kẹ́ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yìí.
2: Àìsàn àrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣàròsọ fún ikú ara yín? Bùrẹ́dá ò fẹ́ gá màá kárí o. Ó
2: Ìwọ́lá sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa oúnjẹ alẹ́ rẹ fúnlógún jẹ. Ọ̀pẹ́ yìí tó ń romi gorogo. Ara títa jẹ, ara títa. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ o máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó lápọ̀ jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè o lè lépò gátúrà. Lórí kéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí. Shop 10 Color Shopping Complex ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Egbèrò, Ìpínlẹ̀ Èkó. Ẹ pé 080-944-7143 Bàbá òkè o, elépò kìí débẹ̀ débẹ̀.

0: Bond FM. Bond FM 92.9.
1: I'm on ya one in your. Don't you know?

0: láti máa gbọ́ mi wọn kí n lárí àṣálẹ̀ tẹ̀lẹ́sẹ̀ pé lénìí náà ni monday tó gbẹ̀yìn oṣù kẹjọ ọdún 2026 kásán torí ọjọ́ yìí ọ̀nà ọ̀nà díẹ̀ o ìwò yìí ọ̀la a ti bọ́ sọ́jọ́ tuntun nínú oṣù èmi yín àmàní pẹ̀dín àlàáfíà tó péye lẹ́gbàá inú yín ti ń dùn báyìí báyìí yóò dùn kalẹ̀ yóò tún ọlọ́run bá tẹ̀lékún ẹ̀sìn fún yín torí pé ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọ̀ ẹ̀yìn bíi ti wọ̀n mọ́.
1: káyọ̀ tó dẹ̀jẹ̀ inú tó fi ń jẹyọ̀
2: ẹ̀yọ̀ mi tó jẹyọ̀ mi.
1: tó wà jọ òun ló fi bẹ́.
0: wá jó máa ṣe tiẹ̀ lọ jó máa ṣe tiẹ̀ lọ bó ṣe mọ̀ ṣe nìyẹn ọlọ́run jù wọ́n lọ.
2: àgbọ̀dọ̀ ẹnu ọ̀tá ni ó pọ̀ ká ní.
0: ó yẹ wo.
1: sọ́jà tó bá ọ̀tá mi.
2: ẹ̀ ara lé mi
0: náà. mo dẹ̀ ká mo gun fóònù.

0: ṣe tán òun ti ríṣẹ́ o ti ṣe báyìí tí ń gọkọ̀ gbà tó wá gùn kọ́ nígbà tó òun gùn kọ́ bí táyé ṣe yọrí kọ́yìn kan lè ṣe yọrí náà wọ́n ṣàjọgbọ́n ọ̀nà ẹ̀ ó worú sí yẹn pé àwọn kan wà tí wọ́n gan jù lọ wọ́n ìyá mi ó ju àwọn kan lọ àwọn tó ń ju ọlọ́ ni wọ́n ń wò lókè ló ṣe ń ro èméjì bẹ́ẹ̀ ló fẹ́ mọ iye ọlọ́run bá tó dá ẹ oh my god káyè ká máa dúpẹ́ fọlọ́run bá lásìkò tá a wà yìí kò sẹ́ni tí ò bà á ti ń jẹ tó ti ń mu ìtókùn kékeré ni àgbàdo àní kó máa rí bó àṣírí tí yẹn bá ti ń yọjú sọmọ ìyá mi olówó ni ẹ tó tọrọ bẹ ẹyẹ magídí ẹ mo ní ìdí kò sí yẹn bẹ àlùbọ́sà ò sí mọ́ ọ̀gá yìí ìwọ ló mọ ìyá ara ẹ.
1: Lórí iṣẹ́ lẹ́kùnrọ̀ ọ̀ṣẹ́ mọ́. Àwọn tààlà bí wẹ́n jà ọ̀run mú ta ọ̀ṣẹ́ jù.
2: Ọ̀ tẹ́tíṣà yìí ni ìwọ náà mọ̀ ó gbọ́dọ̀ bínú.
0: Ó gbọ́dọ̀ bínú torí pọ́lọ́run kẹwọ́ náà àìláròjinlẹ̀ fún ẹ lójú ó máa ṣe méjì ó bá tó dá ẹ sáyé ó bá ti ẹ̀sùn náà gan kó kàn ti ẹ̀sùn ìṣọ́tọ̀nà bá mi fún ẹ. President gan ọlọ́run sọ kì í ṣe gba àwọn gìrìwó tó kó sẹ́nu ọ̀nà kọ́ àsọ̀rọ̀ tẹ́ sọ́dọ̀ sẹ́nu ọ̀nà kọ́ ló ń sọ yín ńgbẹ̀ bá sùn tán yé mú yín tẹ́ sí lálẹ̀ tẹ́ yín kalẹ̀ ta ní bá yín sọ ihò etí yín má wà ń ṣíṣe kalẹ̀ ẹ máa fi nǹkan kan ẹ sì ronú náà.

0: mẹ́kúnnù.
1: Ẹ wọ́n fi wọ́n láwọn ń gbádùn kí ló ń ṣẹlẹ̀ gangan lálẹ́ yà inú wa ń dùn ni ayọ̀ sì ní ìbànújẹ́ ò ní wọ bẹ̀ bí ti wọn mọ torí ayọ̀ ayọ̀ náà ni ó máa jẹ́ ti wa pẹ̀lú àṣà láwùrà bí. Túnbà ká fàtà ìlú gbajúmọ̀ ó ní kí ló ń ṣẹlẹ̀ gan àwọn ń jẹ́ là ń gbádùn ẹ̀ ń lọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ àwọn láì kẹ̀ bẹ́ẹ̀ sẹ́ kó máa bẹ́ẹ̀.
2: Aṣíwájú ọ̀tá àwọn àlàábí ọjí bá okú kalẹ̀ ní ọkọ̀ kìrọ̀kì.
1: Aṣọ ayọ̀ mi kún mo rọ́wọ́ yín o ẹ ṣeun gidi gan iná fẹ́ràn bó ṣe ń lọ yẹn lọ bẹ́ẹ̀. Ṣé ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì gbé sá àwọn nílẹ̀ tí ìtì kí ló ṣẹlẹ̀ alẹ́ yìí sẹ́ mo ní àdáadáa náà ni pé tẹ̀ parí lójú wa láì gbá burú àlẹ́ ọ̀rọ̀ wa tọ́pẹ́ o.

0826298190 0826298190 ẹyin náà fi mọ̀ bí tẹ́ ti ń gbọ́ wa ẹ̀ ẹ́ lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ìbálòpọ̀ ní àti pé náà ó yànnà sí wàdá.

0: ẹ máa bẹ̀rẹ̀ sí pè wárúkọ yín. Bẹ̀rẹ̀ sí pè wárúkọ wárúkọ yín máa.
1: Láti mú sí
0: ẹyin ti pàṣúmọ̀ nìyẹn. Oh my God.
1: Àti òṣùpá àti pàṣú gbogbo ẹni mò ń gbádùn.
0: Olúwa ṣeun kò ní bàjẹ́ fún máa mi. Orúkọ yín máa.
1: Mọ́bí Ṣẹ́gun látẹ̀jú.
0: Màmá Ṣẹ́gun ẹ ṣẹ́gun ṣe ṣẹ́gun ọ̀tá ṣẹ́gun alárùkà lágbọ́rọ̀ lọ́hún kò ní bàjẹ́ fún iná ṣàwọn
1: ọmọ ìlú ọmọ
0: àmì ẹ ṣeun gidi gan
1: k1
0: the ultimate oh my god oya oya.
2: Ó
0: sì ó tiẹ̀ dúpẹ́ kí ló ń ṣe ẹ̀ náà.

0: ẹ̀ka lẹ́gbẹ̀rẹ̀ sí pẹ̀lú agbóhùnsókè orúkọ yín o.
1: láti
0: yé wa bóò ní wòye wa lálẹ́ ìmọ̀ bá mi. olúwa ṣeun olúwa ṣeun. Bond FM 92.9 tó wà lẹ́kọ̀ọ́ ní kẹjà ń bí ni pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni. ẹ̀ ń gbọ́ ara níye wa. ìlóbí níye wa rà ẹ̀ ṣeun gidi gan. ẹ̀ ṣeun. gbọ́nyẹ kí lè rí sà.
2: Mm-hmm.
0: I should play a classical.

Oh,

Wale Dangote na fi atẹ̀ṣẹ̀ ránṣẹ́ sí pé sí òun láǹfààní àti pé ṣùgbọ́n òun gbádùn bó ṣe ń lọ ẹsẹ̀ King Wasiu Ayinde Pasu Masha náà lélẹ́yìí àwọn ni pé òun máa like a fún òun ní àlòkò táwọn fà ní báwà rẹ́mi sí bàbá bọ́sẹ̀.

0: pẹ láì jìnà a lọ sórí ètò tí ọpọ sókàn ìyẹn náà ni ogun rẹ gbé ẹwà jí ẹ gbádùn ẹ torí pé ọpọlọpọ ìwádìí ìjìnlẹ náà ni wọn ti ṣe fún àwọn ìtàn àrífikọgbọn tẹẹtùgbọ láṣálẹ tó ní gẹlẹ táago mọkànlá bá ti ń fẹnu kora wọn.
1: Odidi alaji kẹhin jẹbi a ṣe gbe aimuwo mo lọ si a ṣe gbe.
0: Májò lọlé táyé kankan má lọlé àṣegbé kankan kò sáṣegbé mi kan lọ́n ṣàánú ni. Gbogbo tẹ́yìn bá ṣe láyé yìí dáadáa ni kò ṣe o bó bá ṣe dáadáa ó kẹsàn ẹ bó bá ṣe the other one náà repercussion wà fún ọmọ ìyá mi máa yà tan apara wa kò yẹ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lábala bẹ́ẹ̀. Ẹ wo láìpẹ́ láì jìnà ká bọ́ sórí ètò tí ọkọ sókàn ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹnu bẹ́wàjì lórí ètò ogun rẹ̀gbẹ̀ fún ti àṣálẹ̀ ètò ní ẹ má kóun bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹ ṣì dára pọ̀ mọ́ mi títò bá ṣe ń para ṣe ń tẹnu epo a tún máa tẹ̀síwájú ẹ wá láǹfààní láti tẹ́ra dọ́gba tá a fi ṣẹ̀nú dédé sí bí dédé aago kan èmi àti ń ṣe wọ̀nbí náà ni iléeṣẹ́ bọ́ọ̀nù fẹ̀m náà láwà 92.9 pẹ̀lú àṣọ ọlọ́run a gbádùn ara wa ju tàtẹ̀yìn wa lọ.

0: alagbara lóòótọ́. Ó tún fi àṣírí agbára sórí àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtà. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ye. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro kí ọmọ ẹ̀dá lókè pẹ́ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàbẹ́ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó yẹ kí wọ́n ké pe Ọlọ́run ọba àlá fún ọlẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọ́dún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discoil Plaza Fine Junction Ìjẹ̀bú Lagos. 1,000 naira péré owó káàdì ní kẹ́ mọ̀ tó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pè sórí 08122577699 tàbí 08036366256 láìpẹ́ láì jìnà alihamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà àmì náà.
1: Ẹ nípa ti ọṣẹ àdúrà mi gbà kì í sọṣẹ dúdú o ọṣẹ àdúrà mi gbà yìí ọdún ti pẹ́ ọjọ́ ti pẹ́ tọ́lọ́run ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀ ṣóyé báyìí ẹgbẹ̀rún péré ni o kò tówó tẹ́lòmíì fi ń ṣe fàájì kò tówó tẹ́lòmíì fi ń ta kò tówó tẹ́lòmíì fi ń ṣe dáta gbìyànjú àdúrà mi gbà lọ́dọ̀ Alhaji success ọ́fíìsì wọn lọ wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pe Tajudeen Afolabi success kẹ́ ẹ lè ní lọ màá fún yín àmọ́ o ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ìkànnì yìí pé ó rìn káàkiri débi tó jìnà àtẹsẹ̀ kùkú ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ níbi tó jìnà one dispatch rider tí

0: agbara so wa awon kan
1: ti won fi ntu awon eyan
0: lowo ide ogun aye isan atarun
1: alhaji tajudeen afolabi text
0: ajebi ni ki se awukose
1: o ti le logoji odun ti babu fi agbara adu ayanju isoro pakale ki omo eda loke pe
0: lati doke okun
1: awon to ti lo sadua nbe lo le royin
0: oro esin kon lele
1: je ki won ke pe olohun oba ala fun lese kese ko ri ona abayo kan to pari
0: alhaji tajudeen afolabi success wa nkale ni gbogbo igba
1: eyin te mu ako won jo tele tele
0: won tun ti wa laaye nla
1: duko Discovery Plaza Fire Junction Ijegun Lagos 1000 naira pere owo card ni ke ma mu bo ko baba di wonu ko lu tun le pe sori 08122257999 tabi 08035636 lai pe lai jina alhamdulillah ni yo gbeyan na amina
2: egba number yi le fi ba alhaji Tajudeen Afolabi sosa tele fi ba won so 08122257699 egbo dada 01222257699 tabi 08035636256 08035632 56 otimo mbabo ebo mo fe ki eleyi ko jo imoran fun gbogbo wa pata ko ba nna bi kan leni royala odo alafa odo oleni tabodo baba lawo abibe ti te o ludu te o nifa intelo mi fosu mefa odun kan to fi rigba papa pati atadura re gba elomi mo lo dun lerin lenu e o ko daju ba lo wọ́n àdúrà ni pé kò rẹ̀ kí ti wá pẹ́ kò tó bọ̀ sí i wọ́n pè babaláwo wọ́n pè àfáà rẹ̀ lélẹ́kẹ̀ wọ́n sọ pé òwò rẹ̀ ò mọṣẹ́ o orí ẹni ní gbalawo rẹ̀ kò tó nígbà tí visa bọ́ ta tán tọgùn visa ṣẹ́ ó kù bí yóò ṣe rọrùn lọ́wọ́ ẹni tó sì ń dúró dé lamẹ́ríkà lọ́hùn pé tí wọ́n ti bá a wálẹ̀ ó ní oṣù ticket ti visa lo to fi gbodo ra ticket to fi gbodo lo lati mu osu keje july august ona ro adare jore o wa lele tun lele tun gba tun lele nti o yo mi ni pe a go to se lojo monday o ni to sun mojo ojo ti o mo to ti sele loru moju o mo to ti sele wọ́n wá kan sọ ọ̀ pé ńgbà tọ́mọ èèyàn sùn àwọn ọ̀tá rẹ̀ wọ́n sì fún òkú sínú àlìkámà ojoojúmọ́ abájọ táwọn míì fi sọ pé ojúmọ́ kan oògùn kan ojúmọ́ kan àdúrà kan ojúmọ́ kan ajò kan nìyẹn èyí tí wọ́n ń lò fún ọ ọsẹ tó fi wẹ̀ èyí tí wọ́n fún ọ èyí tó jẹ èyí tí wọ́n ní oṣọ èyí ní orí nígbà òdìjọ́ kejì àbọ̀sẹ̀ tó tẹ̀lé kí ló mọ̀ tí wọ́n tún ti fẹ́ sínú atẹ́gùn ẹn tí ń lé ọ̀dúró ìwọ ń sùn ẹn tí ń lé ọ̀dákẹ́ ìwọ ń gbọ́ya ilé ayé ti gbẹgẹdẹ bẹ̀rẹ̀ ẹ̀dá ọ̀gbọ́dọ̀ sọ pé òun ti gbàdúrà lọ́ndì wà àti wà kóun tó gbà míì

ṣùgbọ́n ìdúró ìdákẹ́ àìsàn àìwo tí ìyá arákùnrin torí pé òun náà làkọ́bí ogun tí ń ja àkọ́bí kì í ṣe kékeré ó láwọn mẹ́ta lẹ́yìn láwọn àbúrò bíi mẹ́ta lẹ́yìn gbọ́n òun gẹ́gẹ́ bí àkọ́bí gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe fún tí wọ́n bá fi sọrí rẹ̀ báyìí ń fẹ́ ta kókó ó wà lára ogun tí wọ́n kọ́kọ́ jà tí wọ́n kọ́kọ́ dojúkọ tí wọ́n kọ́kọ́ bá dojúkọ nígbèsè ayé rẹ̀ àkọ́bí mìíràn wà nínú ẹbí tó jẹ́ wípé ó fún ara rẹ̀ ò ṣáná lára rẹ̀ àkọ́bí mìíràn wà nínú bí lóbìnrin lọ́kùnrin tó gangan ò mọ̀ pé òun ó nílò ìrìnàdúrà tó múnádóko àkọ́bí mi gbẹ̀lẹ̀ ọkọ àwọn ẹbí ọkọ lórí báyé àkọ́bí mi gbéyàwó sílé ìyàwó rẹ̀ lórí bí aláìmọ̀ọ́rẹ́ kò mọ̀ ó ti gbàgbé pé ẹgbẹ́ lórí àwọn àkọ́bí nídìílé àwọn àkọ́bí gba rẹ̀ dáadáa àkọ́bí gbọ́dọ̀ mójútóra rẹ̀ dáadáa ó lè jẹ́ pé àkọ́bí obìnrin ni ó lè lẹ́gbọ̀n ṣùgbọ́n káwọn ẹ̀gbọ́n rẹ̀ jọkùnrin kó jẹ́wọ́ ni àkọ́bí lóbìnrin ó lè lẹ́gbọ̀n káwọn ẹ̀gbọ́n rẹ̀ jóbìnrin kó jẹ́wọ́ ni àkọ́bí lọ́kùnrin àkọ́bí ni ìwọ náà o tòunjọ tí màmá rẹ̀ bí ọ tí wọ́n bèrè pé kí ló bí sóbìnrin ló tún bí wọn náà à ọkùnrin lélẹ́yìí n tó fi jákọ̀bí nìyẹn o kí ó ti yàrá ìyá rẹ̀ bí ọ tí wọn ní kí ló tún bí so ògìdá náà tún ni tán ní rárá o ọwọ́ ẹ̀rọ̀ ni o abo ni o àkọ́bí ìwọ náà ìdí nìyẹn tí a ti mọ ara rẹ̀ gẹ́gẹ́ bí àkọ́bí láàrin ìdílé kó mójútóra rẹ̀ o ohun tó dáa ó ń fi àdúrà ó tó kù díẹ̀ káàtó àdúrà ní fẹ́ ìjókòó àdúrà yìí ni wọ́n jókòó tí wọ́n akẹ́ tí wọ́n sùn tí wọ́n wo lọ́wọ́ arákùnrin ezekiel ló kọ rẹ̀ wọ́n máa ń pè ní zikozikozikó ń gbà ní skul àtìgbà tó ń ṣiṣẹ́ elétẹ̀lẹ́tì ló ṣe electrician ni iṣẹ́ electrician yìí darí nínú òyìnbó tó fẹ́ lọ ṣe ilé iṣẹ́ kan ń bẹ̀ ní tẹ́jú amẹ́ríkà àǹfààní tí ò lẹ́gbẹ́ lórí kòwò tíkẹ́ẹ̀tì ìgbà tó di on the 16th 2025 oṣù kẹsàn-án oṣù keje july ló lọ gba visa yẹn tí wọ́n fún un tí wọ́n ń jó kẹ̀tì pé olúwa ṣe ń wo ó ti rí visa gbà wọ́n wá foṣù mẹ́ta visa yẹn pé kò gbọ́dọ̀ expire o ìgbà tó di oṣù kìíní ó di september ó di oṣù kejì ó kọ oṣù kan 16 september lọ́wọ́ lọ́dọ̀ ó wá padà lọ bá bàbá alhaji success ni wọ́n á ní ọ̀dà ẹja tún ṣe báyìí ẹja tún ṣáà ẹja tún gbègbà báyìí ẹja tún gbègbà báyìí lọ́pọ̀lọpọ̀ àtà ò lè máa sọ lórí atẹ́gùn torí àkókò di october 3 aláàánú dìde olùrànlọ́wọ́ dìde ẹni tó fún ní invitation letter láti amẹ́ríkà ló pe ló ní pé ọ̀rẹ́ òun kan ó ń bọ̀ nàìjíríà ó wá kó àwọn owó kan sí òun lọ́wọ́ kó bá òun kó dání inú owó yẹn ló ti yá ezekiel pé kò lè ra tíkẹ́ẹ̀tì pé kí visa yẹn mọ̀ lọ expire lọ ìdí nìyẹn o tó fi lọ nínú oṣù wá ọjọ́ kọkànlá october 11 tíkẹ́ẹ̀tì yẹn sí tó dèrò ìlú òyìnbó ó pé ọdún kan fẹ́ pọ́dún kan báyìí òun náà láàrin oṣù mẹ́rin kó ṣe ó ti bẹ̀rẹ̀ sí sanwó yẹn ó ti san tán kódà ó ti ń fowó ránṣẹ́ sílé ó ti ń ní ìfipamọ́ tóun náà ti ń fowó pamọ́ tóun náà ti ń gbé dáadáa ṣe ilé tí wọ́n ní ń bọ̀ tó bá pé ọdún kan wọ́n ní wọ́n fún láàyè kọ́ lọ ilé tí ń bọ̀ lọ́dún yìí báyìí nàìjíríà ti ń bọ̀ ìyàwó ló fẹ́ wá ṣe ẹ kò ní jù báyìí lọ fún tàlẹ́ lórí ètò ogun régé lórúkọ gba àwọn tá a jọ ṣe lórúkọ olóòtú ètò yìí lórúkọ amòjú ọ̀rọ̀ ló ní ọ̀túnba bẹ́ẹ̀ adékúnlé fi ń sọ fún yín pé ó di jọ́mẹ́jọ tààtù 0705224252 0705224252 lẹ́ni fi bá mi sọ pé kí a pé

0: Nàìjíríà gbára sọ wà wọn kan tí wọn kó àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tana Folabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọkọ lélẹ̀ yìí ó jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba aláàfin lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ mú akówọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá lójúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀bù Lagos. 1,000 naira péré owó káàdì ní kẹ́ máa mú bọ̀ kó bàbá àdìwọ́lù kọlù. Ẹ lè pè sórí 08122252769 tàbí 08035636. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ náà. Àmì náà.
1: Bond FM 92.9.
2: Ìṣesò.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀ràn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́ bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kí sí, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́ bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́ bá mi rán. Àwọn lọ́lọ́wọ́ bá mi rán, torí wípé ọlọ́wọ́ bá mi fẹ́ nìkan ṣe, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òpinnu.
1: Àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kánú.
2: A ò mà ní gbà kánú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nárun.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ṣé bàbá Òṣùlá léwúrà kébò fún tó fi lè kojú ẹ̀?
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gbà ká mú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé bàbá Òṣùlá gangan lẹ fẹ́ rí. A wà níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ẹ̀pẹ́. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ní Ẹ̀pẹ́, ẹ sọ wípé kan máa gbé yín lọ sí Recreation Center. Níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀. A pọ̀ ńbẹ̀ o. Tẹ́ ẹ bá ti wọnú ọgbà Stand 6 ni mo wà o. Ẹ rí pé ẹ rí Stand 6 kẹ́ ẹ tó wọlé o.

0: ẹni bọ́ sọ́wọ́ lọ́wọ́ o olúléeṣẹ́ wa wà ní Ìkòròdú ń bi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé-epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn gangan street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òsú láàbà ń bẹ̀ ilé-iṣẹ́ wa tún wà ní Ifọ̀ ẹ bọ́lẹ̀ ní First Park bus stop ní Ifọ̀ ẹ gbé ọ̀kadà ẹ sọ pé ń lọ sí ọ̀dọ̀ bàbá Òsúlà ní Dọ́kṣán Àbàtà tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ti rí bánà wa ń ta ń bẹ̀ a tún wà ní Ìkẹjà Long ń bi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Ládìpọ̀ bus stop ní Ìkẹjà Long ẹ ti rí ilé-epo Majok níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet shopping complex ní block 125 ẹ ti rí bánà wa ní entrance ibẹ̀ ẹ bèrè òsú láàbà.
1: Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 ẹgbọ́ ìwo tó o bá ti gbìyànjú tó ti lọ káàkiri o ti lọ gbá o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbíi pé o ti ń sú wa ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán ẹ tí ì dọ́dọ̀ ẹni tó mojúlèjà rẹ̀ ni o àníṣe mo sì tún tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àáfi gbáyà ni gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Òsúlà Aba Eye Solution gbogbo wọn lórí gbàlà àrídájú lèyí jẹ́ o bó ti jẹ́nu ẹ jẹ́ǹdẹ́ka polówó ọjà náà mò ń bọ̀ o
2: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúlà Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
1: Ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú ń léwó ó ń tà bàìbáì àbí irú orúkọ tó mú kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ Òsúlà Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní òṣè o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrin lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dápá ó kóbá apá ó wọ́dẹ́sẹ̀ ó kóbẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.
3: Ladies and gentlemen,

0: kaabo pada e wa gbo o gbogbo awon omo ti tawon baba wa n pariwo ton pariwo fun wa awon omo rina daada awon omo rina daada se loju n pa ton wa mi poroporo e ma je ko ro won osu yin e mu won wa si le ise osula aba eyin na o ni fa isan lo gba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti Olorun oba mi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba eye solution ibe ni ke lo o o da mi loju pe te ba debe Olorun oba mi o de gbiyanju yin lade wo foju won ri na kedere ta won na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo o wole ka tete meni to wole Olorun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru kaabo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo n je ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan tolorun oba mi ba kadara pe anada nu won dopin lori oju won to yo won lenu lolorun oba mi oke ma n dari lo sile itoju oju osula aba eye solution opo olorun oba mi la won dibun o opo olorun ni won ba duro be sire amo ki n farapa mo jeyan niya lori ododo ni won gbele ise won de lori ta ba pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba eye solution ko ti de se ti gbo ti yin ni abe ma gbo tatatan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawe te wa yi airina ka bible e le ka qurani ko tun le yin wo oju yin o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere e dakun e farabale ke gbo number yi eyin e pe number yi o awon lolorun oba miran gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ̀ mọ́ bá ìròkẹ̀ ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-51-68 070-38-61-51-68 Number Baba Osula no. Baba Osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figo soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer i mo figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka ija ka figo sile e wo e je ntu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya e ku ka
1: ti pariwo lọjọ to ti pepe won bo
2: won ti de o
1: aba gangan le mo ba ti o ma da
2: so gbe eniyan lo
1: isoro eyi ke yi ti n koju iriran eda
2: na o ti pe tabo ta ti bere
1: e ti nawo o ti su yin e ti fe gba kemu
2: o ma ni gba kemu aburu
1: ni infection lo njo wa lenu to ti wa de ko nerun
2: to si akoba foju wa bi ati saye
1: won ni apoju suga ni o je ko du wo clear
2: ona metata ti soro du le gba wa
1: ni baba osula le wi ati gbo fun to fi le
3: ki gbogbo eti to ni anfani ati ma gbo mi ni dede akoko yi Oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Aba ilese to je pe igbaye gbadun gbogbo eda lo je won logun nibi ka fewe ategbo tuide daide gbogbo aisan olojo pipe abi eyi to sese bere aisan telo mi ti nawo nawo si tan ti fe gba kamu tan ti fe sori tinu e ma ti je ka gba kamu aburu o adiye ti o ti ikusi le jagbado ilese wa lo se agbekale egbogi alagbara bi ara egbogi oni beta 3-in-1 package to n se ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fasa babi re Osula Eye Solution Powder Plus, Osula Ababitas, Osula Antibiotic Powder. Mete ta ni joba si ti sayewo lori re. Tan si ti lu lonte, won ti ni NAFDAC number o. To ba nse wa bi eni pe, oju wa nlewo, o nta baba, o nto sumo la leri, to ba jin, a o le ri. Eyin ri bi oye, se leyin ri kurukuru, koto leyin wo. O wa njo gegele loju wa eyin ori na kankan to ba wemo abi gbogbo nkan sokunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese nfa yin ni tete ke to le jade eyin o da oju eni to nki yin momo gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titi wa eyin o le wa moto lale mo nitori airi na won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titi wa iru oruko owo lawon oloyinbo ni won tin ba wa pe intin yo iriran ti wa lenu Osula Eye Solution Powder Plus ni egbogi tawon aye tun lo to fi ni lokan bale to kaju eyikeyi isoro to nyo oju wa lenu ile ise wa lawon eyan duwe fawon eyan won to ni pe ni ja oju tan ti nawo nawo to to po pete si danu nitori re si e ma laagun jina mo o eye powo sofo eyin ologbon dori eja mu eyan te ba ti ri pe nkan kan tin sele si oju wa tabi ani eni to nsele si ile ise Osula Aba ni ke mo botara Osula Eye Solution Powder o ni gbogbo awon to ni pe ni ja oju tun lo to fi mori bo lowo anawo si ku atu Osula Eye Solution Powder o mu oju to nsu to ri bi oye atoju to nwo bye bye ti ko le kawe ka bible male rekete ni o gbogbo eyin to je pe beyin o bayi ti figo soju eyin o kin ri nkan ka I mo figo soju kawe ka bible te phone te computer ki mo je ke eyin o mura si ntin yo won lenu ninu oju o nto nyo ni lenu ninu oju lo si ye ka moju to ko to di pope melo melo aseyori ta ti ni akai mo ye ijeri ni le se Osula Aba se ti arabirin kan to je pe bi o bayi ti figo soju ko kin ri nkan ka tolorun lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se Osula Aba lana danu fi dopin lori oju won o Osula Eye Solution Powder ti wa yi won o ki nkan soju o enu bayi le ma lo si te si ma ri result re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa npariwo pe awon omo ri na dada tan ni se lo ma nda bi en pe kurukuru nbole ninu oju awon nkan kan se weli weli ninu oju won to dabi n pe iri nse gbogbo nkan wa njo funfun funfun loju grandma grandpa ba se nko lugba be na nko lawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won omo gbodo di tan wole keyin o fe jeun kori na ri n to fe je ka le jo wole ka ma ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki fo ko fori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni relede gbogbo wa o address wa ni yi o
4: fun anfani gbogbo eyin te n so pe baba Osula gangan le fe ri a wa ni bi ipate esegun tin lo lowo lowo ni ilu epe ni bi gbogbo te ba ti n bo te ba ti bole ni epe e so wi pe kan ma gbe yin lo si recreation center nibi ipate esegun tin lo lowo lowo nbe apo nbe o te ba ti wonu ogba stand 6 ni mo wa o e ri pe ri stand 6 ke to wole o e ni bo sowo lowo o olu ile ise wa wa ni Ikorodu nbi gbogbo te ba ti n bo e bole ni Agric bus stop e so pe n lo si Asolo ile epo to dojuko Asolo bus stop yen gangan street to wa legbe re Odo Arawa street number 30 ebere Osula Aba nbe ile ise wa tun wa ni Ifo e bole ni First Park bus stop ni Ifo egbe okada e so pe n lo si odo baba Osula ni Jọ́ksán Àbàtà. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ti rí bánà wa ń ta ń bẹ̀. A tún wà ní Ìkẹjà Long. Ń bi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀. Ẹ bọ́lẹ̀ ní Ladipo Bus Stop ní Ìkẹjà Long. Ẹ ti rí ilé epo Majok níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Shopping Complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Magnet Shopping Complex. Magnet Shopping Complex ní Block 125. Ẹ ti rí bánà wa ní entrance ibẹ̀. Ẹ bèrè Òsúlà Àbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o. WhatsApp number wa náà sì ni 070-38-61-5168 070-38-61-5168 070-38-61-5168 Emule kan si 070-38-61-5168
6: Wọ́n àgbàbọ̀ wọ́n sọ pé igi gogoro má gùn mí lójú àtòkèrè láti ń lọ. Àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì. Kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa. Bíbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ. Tètè dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ. Tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúlà Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rú dúra.
7: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Òsúlà Herbal. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Òsúlà High Solution Powder, Òsúlà Antibiotic Powder, Òsúlà Herbal Bitters. Kò ṣe mọ̀ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ titọ́ Ọlọ́run ànádànù àádópin ni o. Òsúlà Bitters kò ṣe mọ̀ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Òsúlà Bitters ló ń fọ oróun tó dùn tó dùn kúrò nínú àgọ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn. Àfi ká ya ní Òsúlà Bitters nínú ilé o. Kó bá wa foróun tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù, àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú, kìí jẹ́ kéèyàn ó rìnà dáadáa. Bójú bá ń yọni lẹ́nu, téèyàn sì ní àpọ̀jù ṣúgà. Àfi ká a kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́. A máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó gbọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lóru kílẹ̀ ó tó mọ́. Òsúlà Bitters ni kẹ́ ẹ lo ńṣe lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu, ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn, ìrìn kékeré la rìn. Ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà. Ẹ lò Òsúlà Bitters. Kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu, ike ọ̀dà bíi méjì lẹ fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú, òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fin tí ò lè gbérí mọ́. Òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke. A ò ní rógun apákọsẹ́ o. Ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o. Tẹ́ ẹ bá ń gbọ́ Silent Killer, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mú àwọn ọmọ wa o. Tọ́mọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn, àfi ká ya ní Òsúlà Bitters nínú ilé o. Gbogbo iṣan ara tó ti dòkú. Tẹ́ ẹ bá ń lo Òsúlà Bitters, gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òsúlà Bitters, ojúlówó egbògi ajísanni. Òsúlà Antibiotic Powder, òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection. Ojú ara yín wa, nǹkan funfun ń jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn. Inú wa ń kùn gbùrùgbù. Nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun. Ó ń ṣe bí kápọ̀, a ò dẹ̀rí pọ̀. Òsúlà Antibiotic Powder ló ní agbára lórí ògbólógbòó chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀, tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ̀, tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa. Ara ń ta wá, ara ń já wa jẹ. Chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ. Gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ ara wọn ò mọ̀. Òsúlà Antibiotic Powder a máa fọró ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara, tó wó dápá, tó fún apá ní ìṣòro, tó wó dẹ́sẹ̀, tó fún ẹsẹ̀ ní wàhálà, tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé. Bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ. Ara máa ta ẹlòmíì láì fomi atapara. Òsúlà Antibiotic Powder òun lò gbágbá agbárùn wọlé o. Tẹ́yin bá ń tọ̀ séré gbíngbin lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa. Gbogbo àwọn àgbàlagbà tí ògbólógbò infection tó ti ti so won di eni to ni prostrate ti e yo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to se akoba fun oju o na lo sakoba fe ti o te ti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa koba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wo mo su to mu koju wo mo wo bye bye ti ko je kari na daada ba se fe eyin wa nri bi oye bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako narun be se n se itoju oju be ni ke ma se itoju ako narun o be yan ba ni ako narun lara to lo n se ise abe foju o dabi eni to n ge igi lori ti o wu tegbo tegbo ni o o n lo ma n si okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan tan tori re se lo to n pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba n soro nipa ka fewe ategbo se itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbongbo ti gbongbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma bo taara iberu olohun la won fi nsise ti won o
8: tun leleyi o lati ile ise osula aba osula bita lo nje bo mo kekere ta bagba lagba banje ntodun todun afike ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni tia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isin ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa migule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elome ni badi osula bita ni ke ma lu e wa gba o akiesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bi kibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o
9: eyan legbata te fe ba wa dowo po aye ti sisile lodo wa o lori egbo igi osula bita e pe wa lati foruko sile a o ma so adugo ibi ti e wa
8: gbogbo isan ara to ti doku te ba n lo osula bita gbogbo re lo ma bo sipo o ma re wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e lo osula bita o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona ofun to n se bi kapo te o de ri po isan ara wa to n fa ni so den den omokunrin ti ko le se ojuse lodo iyawo e osula bita ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula bita ojulowo egbogi ajisan ni
7: address wa ni yi o
5: fun anfani gbogbo eyin te so pe baba osula gangan le fe ri a wa ni bi ipate segun tin lo lowo lowo ni ilu epe ni bi gbogbo te ba tin bo te ba ti bole ni epe e so wi pe kan ma gbe yin lo si recreation center ni bi ipate segun tin lo lowo lowo nbe apo nbe o te ba ti wonu ogba stand 6 ni mo wa o e ri pe ri stand 6 ke to wole o e ni bo sowo lowo o olu ile ise wa wa ni ikorodu nbi gbogbo te ba tin bo e bole ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju ko asolo bus stop yen gangan street to wa legbe re odo arawa street number 30 ebiro sula aba nbe ile ise wa tun wa ni ifo e bole ni first park bus stop ni ifo egbe okada e so pe n lo si odo baba osula ni Dokson Abata te ba ti debe e ti ri bana wa nta nbe a tun wa ni Ikeja Long nbi gbogbo te ba ti nbo e bo le ni Ladipo bus stop ni Ikeja Long e ti ri ilepo Majok ni bi bridge elese yen shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex ni block 125 e ti ri bana wa ni entrance ibe e bi rosula aba
7: ero bani soro wa re o WhatsApp number wa na si ni 070-38-61-51-68 070-38-61-51-68 070-38-61-51-68 Emule kan si 070-38-61-51-68 Oju oni relede gbogbo wa o.
10: Fun FM.

0: FM 91 FM 92.9.
1: Dada.

29 29 of April. Every day.

Yeah.

Imagine love, okay, I mean. Ah, what can I see?

I'm not going to lose out. I'm not going to lose out.

I don't know.

Ọba tí ó ti ṣẹ́. Ní tá ò ti kọ́ tán.